0: àjíṣe bí ọyọlá rí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan àjíṣe bí ọyọlá rí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọmọ ẹ̀dá dọ̀rọ̀ o, adọ̀rọ̀ àwí ń túwí. Ọmọ ẹ̀dá dọ̀rọ̀ o, adọ̀rọ̀ àwí ń túwí o. Gbogbo ń tá a bá gbáyé ṣe làwọn aya máa ń sọ. Tẹ̀yàn bá ń bẹ láyé pé kó ṣàyèrè. Torí tó bá kú tán o, adọ̀rọ̀ àwí ń túwí. Ọmọ ẹ̀dá dọ̀rọ̀ o, adọ̀rọ̀ àwí ń túwí o. Gbogbo ń tá a bá gbáyé ṣe làwọn aya máa ń sọ. Ìgbà tí mo wojú.

aṣa lọlọkọ ńlá mi alaja lọlọkọ ńlá mi orí mi sì ní labọ ayẹja alaja lọlọkọ ńlá mi aṣiṣẹ kìí mọjọ aṣiṣẹ kìí mọ oorun a kìí dẹna ọjọ pẹlú aṣẹjí òǹfà o kéṣu má démi lọnà o kémi má ṣe aṣiṣẹ alakanlẹ nítòṣùmarin bọjọ báyọ lówùrọ o atàn kárí ayé.

0: You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your Larry, or your Sibiba Ben.
1: Ere wole to wa nipin Oyo la ba so nipin le yiju anu ore mekunu afẹ ni fere to se bo kan champion oke dara kende moji ni keja fiboyo ninu egbe AC gege bi gomina pinle Oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe gbe okukuna to ye kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gogo la fi pe lolumeja mekunu lati je kere je ijoba ipinle Oyo kari ile kari oko champion oke dara kende se moji oni gbese le asun bile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion okedara kende estemoji pelu asha eje esi ki ipinle Oyo le ba gbo ki agba champion okedara kende estemoji de olugbeja mekunu de si action action take it back
2: ati se bi Oyo laari ayo ti se bi baba ni
3: àwọn olóṣèlú wọn ní weapon kan tó máa fi náyàn ebi ni wọn máa fi àyẹ jẹwa gan wa fi nà wá dáadáa débi pé èèyàn nílé ṣe kọkọkọkọ mọgbàtá ní kéèyàn bá máa bọ wá tí wọn fi wá fi oúnjẹ kéékèèké yẹn fi gba èèní yàtọ láwọn ọmọ wa ìdí nìyẹn tá wa fi wá sí dé pé ẹja dágbé yìí lẹ tán pẹlú gbèjà mẹkúnnù yìí ká ṣe ní ìjàngbara ara wa lálà jẹ pé àyàdáyọbẹ káwa náà pé tó àwa náà fẹ káwọn ọmọ mẹkúnnù náà dìde torí pé àwọn olówó yìí tẹ bá wò wọn ti yà wá tẹbádé lóyìnbó ẹ ní dàdúgbò olówó mọ
4: sí àdúgbò ẹni tọjá tálíkà
3: ẹ tẹbi pé inú ẹnìkan máa bíra wọn bọ inú bíba tá wà ń báyìí á ti mọ báwọn alówó àyè wọn ní bẹbá lọ tá ń gan ṣe ẹni tí ò lówó lọ nílùú òyìnbó tí ò lówó lọ as long tó ti ríṣẹ ṣe kò sí mọtò tí ò lè lò so irú yẹn sìn àwọn àǹfààní yẹn àwọn àǹfààní yẹn láwọ pé táwọn aràn mẹkúnrún náà bá dára wa tá bá kóra wa jọ àǹfààní yẹn á jọ kárí àní máa ṣerú àwọn olówó mọ ìdí nìyẹn tí mo fi ní pé àwa mẹkúnrún o àjọṣe gbogbo wa ni.
4: Àwa mẹ̀kúnnù ló kàn báyìí.
3: Àwa mẹ̀kúnnù ló kàn báyìí.
4: Èyí táwọn tí wọ́n ń lówó ti darí wa, wọ́n ti tó gẹ́.
3: Ẹ ó ti tó.
4: Bàbá àwọn kan nígbàgbọ́ wípé táwọn bá fẹ́ ṣiṣẹ́ fún olóṣèlú kan, àbá wọn fẹ́ tẹ̀lé olóṣèlú kan, àwọn náà máa ń retí nǹkan kan ní àti rú ọwọ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀. Àpapọ̀ jùlọ láwọn àkókò ìdìbò tó bá ń dìbò báyìí, ẹlòmíì bí ò bá ti gbà lọ́wọ́ A kó gbà lọ́wọ́ B kò tí kò ní dìbò fún ẹnì kankan. Ẹni tó bá tún gbowó jù lọ́wọ́ rẹ̀ gan, ó tún lè mọ́ dìbò fún. Kí lẹ rí sí nǹkan yìí ká tó ká máa gbowó lọ́wọ́ èèyàn ká tó dìbò fún èèyàn? Kí ni nǹkan tá ẹ rí sí irú nǹkan yẹn?
3: Ṣé ẹ rí ká máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n tó dìbò yẹn? Òun náà nìṣòro tó bá Nàìjíríà dùn níyì. Tó bá lọ Ọ̀yọ́ dé, tẹ́tà bá ń sọ̀rọ̀ Nàìjíríà, wọ́n ní amúkún.
4: Ẹrù rẹ̀ wọ́ olókè lẹ́ ń wọ ìwòsàlẹ̀.
3: Ẹ máa pókè ló ti ń wọ́ bọ̀ tó fi wọ́ sàlẹ̀ náà. Àmọ́ bẹ́ni tó bá tó lókè ò bá tó dáadáa, ẹni tó wà sàlẹ̀ sì lè tó dáadáa kó ibi tí mo wà yìí òun fẹ́ kó dáa ju bó ṣe wà yìí lọ. Ṣé rí ká máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yẹn, wọ́n ti mọ̀ ní wọ́n ti sọ di kọ́chọ̀.
4: Ó ti dàṣà.
3: Ó ti dàṣà wa. So òun làwọn náà wá rí ni fi ni wẹ́pọ̀ tí wọ́n ń lò fún wa. Ẹ máa rí pé tó bá yẹ kí wọ́n á ṣe fún wa lásìkò, ọ̀yẹ̀ kan tún náà ṣe, ọ̀yẹ̀ kan kí náà máa wà o, ọ̀yẹ̀ kan náà wà o, ọ̀yẹ̀ káwọn àgbàlagbà máa jẹun o, ọ̀yẹ̀ káwọn olówó máa, ọ̀yẹ̀ káwọn ní àwọn àgbàlagbà kí wọ́n máa rí dáadáa ṣe, ọ̀yẹ̀ káwọn ọ̀dọ́ kí wọ́n máa rí nǹkan máa ríṣẹ́ ṣe. Àmọ́ torí wípé àwọn nǹkan tí wọ́n máa ọgbọ́n tán lò, wọ́n ó fi àwọn kan yẹn, wọ́n á fi pamọ́ bí àsìkò kan. Débi pé àwọn èèyàn ò ní wá ní orí ọ̀fẹ́ àti lè kọ ìdọ̀tí tó wà nínú ìjà tó fẹ́ gbé fún wọn mọ́. So ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n ti mọ̀ pé àsìkò yìí o àsìkò táwọn yẹn máa wá.

0: àwọn náà ni tó bá dẹ̀ tí wọ́n ń bá wọn yẹn iná ni wọ́n fi máa ń gba ọ̀la àtàwọn mọ́ wọn.
1: Bàbá
0: so ìdí tí mo fi ní pé kò dáa ká máa gba àkọlọ́ àwọn
1: èèyàn. Mo gbọ́ lára àwọn ọ̀rọ̀ yín kan tí ẹ ti sọ rí nínú àwọn ìkànnì kan tí ẹnìkan fi sọwọ́ sí èmi. Ẹ wá ń sọ nínú gbólóhùn náà níbi ọ̀rọ̀ náà wípé irú òṣèlú tá ń lò lórílẹ̀-èdè tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Kọ́ jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá wá tí Jésù Kristì náà tó bá wá tí ọ̀run mìlà bá àgbọn mi rẹ̀gún bá wá. Kódà àwọn gan lè mọ́ bẹ́ẹ̀ láṣeyọrí pẹ̀lú bí a ṣe ń practice òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ìtorí àwọn èèyàn wọn mọ da bí ìyẹ́ tí ọmọ bo gbogbo gbìyànjú gólóbà tí ò ní jẹ́ kí ìgbìyànjú gólóbà wọn dé. Báwo wá lẹ ṣe rò pé a ṣe lè ṣe tá a fi lè bọ́ níbi irú àwọn ìlànà báyìí tí èyí jẹ́ káwọn ọmọ mẹ̀kúnù débi ipò òṣèlú.
0: Atọ́kùn ọ̀rọ̀ tẹ́ ìbéèrè yìí ọ̀rọ̀ tó ní agbára ni tó jẹ́ wípé nínú àwọn tí wọ́n gbàgbọ́ iye tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹ̀tún máa sọ àwọn tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹni tó bá ṣe dáadọ́ ń sóòótọ́
1: wọ́n lé olóòótọ́ ìlẹ́ni
0: wọ́n léyìn wọ́n ní wọn ní tẹ̀lé ọ̀ wọ́n dàbí mo lọ bàbá wa kan gbà kan bàbá yẹn nílùú Ọ̀yọ́ bí náà ni àbọ̀ àgbọ̀lọ́sẹ̀lú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ pé wà tá a bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà wo irú òṣèlú tó ń practice ní àwọn ìlú òyìnbó yẹn tílu wọn fi dáa tá a bá gbé wá síbí báyìí ó máa jẹ́ kí ìlú wa dá gan o. Bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sí ní kò sí dídá bẹ́ẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bí bàbá.
1: Báàmí mọ̀ ń bọ̀ mọ́ kọ́kọ́ fún àtọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wa bí bàtà ṣe ké ló ti fẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ àti lórí YouTube ni àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò àsọ̀rọ̀ mọ́ gbèsè wa yín lórí www.ajisebioyoradio.com. Ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ẹ̀ kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC. Àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹ̀yìn mi ẹ̀yìn tẹ̀ ń wò wá lórí ìkànnì Facebook ẹ máa rí olùgbèjà mẹ̀kúnù wọ́n tún wá gbé àtọ̀dọ̀ tí wọ́n tún wá wà lábẹ́ pé àwọn fẹ́ gbé ìjà mẹ̀kúnù ló jẹ́ káwọn wá o àbá mi ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀.
0: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bí báyìí. Alákọ̀ọ́kọ́ bá ṣe ń ṣòṣèlú ń bẹ̀ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà mí báyìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ́ya owó ni o ó lóun lówó lọ ni
1: o. Àwọn èèyàn máa ń yáwó dìbò.
0: Òun ló pọ̀ jù wọn ní sàṣírí bẹ fún yín. Wọ́n máa ń ṣòṣò wọ́n máa ń ṣe òwò níbí báyìí ni ẹlòmíà lọ yáwó wá a wá gbé wá a wá máa ní pé ẹ mọ̀ wọ́rí o. Ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀yàn bá lóun declare even though 3 billion tó bá declare tó wá lóun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe ìkúrò kánṣílọ̀ nítorí káwọn èèyàn kọ́kọ́ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà.
1: Kí láà ti ṣe bọ́ rẹ̀.
0: Kí ni so tiẹ̀ ti ní free health care kankan bẹ̀ yẹn tó jẹ́ primary health care tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún ọ̀yẹ̀ kan mọ̀ pé rẹ ni ẹni tá a sá fún ni ọwá ṣòwò ni.
1: Businessman
0: ni wọ́n mo clear àbàjẹ́. So ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí sì yìí wọ́n wá wọ́n á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn-ún wọ́n á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọ́n á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn-ún nígbà tí wọ́n bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹ̀kúnù kò sí ẹnìkan tí ó béèrè lọ́wọ́ wa. So kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa.
1: Ẹ máa bọ́ ọ̀rọ̀ yín bọ̀.
0: So kò sẹ́nìkan tí ó béèrè tí ó bá wa bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa continue nìyẹn. So ìdí nìyẹn tẹ bá wo báwọn tó ń ṣe practice religion wọn ní.
1: Ẹ máa bọ́ ọ̀rọ̀ yín bọ̀.
0: So ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn-ún yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀yẹn. Kò ń ṣe ẹnìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kínìkan lówó mo ti fún kínìkan lówó no ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá ládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú èèyàn lè lówó lọ́wọ́ kọ́mọ̀ ní làákà àti ṣe ìlú o. So àwọn ìwà àwòkọ ìta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá ẹ̀yin náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
1: Níta ẹ̀ ń sọ ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú. Ní máa ń
0: sponsor olóṣèlú bẹ̀ yẹn.
1: Ní máa ń so nígbà owó olóṣèlú lọ́hùn.
0: Kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá ló máa gbó wá. So eléyìí á dá wọ́n á ṣe kógó fundraising. So wọ́n á ṣe contribution láàrin ara wọn. So ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé yá o Majid Okita ìwọlé kọ́ lọ sí gómìnà wa ní Ọ̀yọ́ o. Tí irú ẹni yẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oríṣi fún láti lè yọ. Because ó ti máa wà nù policy to gbe kale pe inu egbe ti wa in la wa na gbe sinu AAC yi inu awon House of Assembly wa ale ni awa ni constitution pe to ba ti se kan ba yo tawon ara adugbo e ba so pe ko to le o to gba to gba allowance fun po o ma se to wa se aye ti wa fun wa lati yeru won wo se nkan yi se won se looto tori pe inta se na ni pe bawo lo mo mekun ro se ni je gbese kan to denu joba ti won ni ta property won ngba to mo ba te ti ta property ti o ta ti o yawo ohun lo ma je ki omo yen se daada sinu lu yen so idi to fi yato ninu kan ti won si se joba nbi bayi ati lohun o ni yen
1: ah baba ka to mo lo eyin te ba se n dara po mo wa ah oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC African Evan pe
0: African Action Congress
1: ke wa le mo nda lo le ba ti pe ba won
0: African Action Congress take it back action
1: take it back action lati eka apolo wa me e ba wa fi jingu awon olugbeja me kunu si
2: awon joba kan wa ni pe
1: bọ̀ padà láti ẹka ìpolówó ọjà wa champion Okedara Kehinde Esemojide àwọn náà ni olùgbèjà mẹ̀kúnù àwọn ni wọ́n kó àsíá ẹgbẹ́ olùgbèjà mẹ̀kúnù dání kó tó di pé wọ́n jọyìn ẹgbẹ́ òṣèlú AAC gangan ni wọ́n ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bíkan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kárí ilé kí lẹ́lé bá wa sọ nípa eléyìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ torí gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá àdúgbò eléyìí ọ̀nà ọ̀dá mọ́dé bí ọ̀nà ọ̀dá tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn nǹkan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
0: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọn kọ̀ọ̀kọ́ tí a tó ti wà nínú ètò tí àwa fẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
1: Òun ló súnmọ́ aráàlú àwọn oṣùlẹ̀ ti lé.
0: Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwọ ẹwọ local government ìsìn ẹnìkan kò lè lọ kó lọ́ọ́ fẹ́ ṣe project fúnra wọn.
1: Wọ́n lè ṣe fúnra wọn.
0: Bá rẹ̀ yàn bá lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà ní láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya fún wọn ní owó insurance ni o tí wọ́n ó fi máa lọ tọ́jú ara wọn. Àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ́ àwọn èèyàn lùyìn gan àwọn èèyàn mọ́ ni o. Wọn wá mọ ibi tí ìyá yẹn ti wá.
1: Gbọ́dọ̀ tójú wọ ọ̀tọ́ ọ̀hún tá a mọ bó ṣe yẹ kó rí gangan.
0: Wọ́n mọ̀ bóyá yẹn ń jẹ́ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jaráàlú ìlú ò ní dáa. So local government yẹn làwọn kọ̀ọ̀kan make sure pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́sí bẹ̀ padà. A dẹ̀ ṣe gbogbo ètò a ṣe àwọn gbogbo primary
1: health care
0: health center wa o ma wa bi ti ti lo oyinbo ni ko si the allocation ta n gbọ pe o n wọlu kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
1: Bàbá mo ń gbọ́ níbì kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ o pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì wọ́n ń pè ní bíi security fault fún local government ni wọ́n ń jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n wọn èyí sẹ́ẹ̀lú wọn ò ṣe èyí ètò ààbọ̀ wọn gan tí wọ́n sọ pé wọ́n fún wọn lówó yìí ètò ààbọ̀ wọn ò sí àwọn nǹkan wo lẹ́yìn ti ní tó ti wà nípèsè sílẹ̀ pípé téèyàn bá débẹ̀ o tẹ́ẹ bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdújẹrákún bẹ̀ tán bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pánkún púpọ̀ ńbẹ̀ àwọn kan ti débẹ̀ pé tán bá ti wà ní position kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn lọ́ máa joyè lókù káwọn máa fẹ́lá lókù so báwo lẹ ṣe fẹ́ kọ́ buhari àwọn excessiveness yìí gbogbo àwọn kan wọ̀nyí.
0: tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè tí ò yáwó kó tó lọ sòṣèlú kò ní nǹkan kan tó máa sọ pé òun ò ní fi lè tún ìlú ṣe. ọ̀dà nísìnyí local government chairman wo lẹ máa sọ pé wọn à ń bẹ tí ò náwó kó tó débẹ. so nígbà táwọn náà bá débẹ ní tí wọn kọkọ máa lé ni pé owó tí mo ná ẹjábẹ látòrí kánsílọ lásán tí kánsílọ lásán bá fẹ bí dẹnsìn ẹnìkọlọ bá bàbá iṣẹ pàtì chairman kan agbó lọbẹ ẹnìkọlọ bá secretary kan agbó lọbẹ nígbà tó bá débẹ kankan bàbá òun lẹ máa wo tó bá lọ wo 80% nínú àwọn local government councillors tó bá ti dekọ tó bá ti win báyìí wọn akọkọ ládùúgbò yẹn ìjẹ mọ tó fà ní tó fà ni wípé láàrin ọdún mẹrin yẹn gbèsè tó ń sì jẹun àti ìlẹsán àwọn bàbá ẹgbẹ ti kọkọ gba owó tí wọn fi ṣèlú síwájú. so àwọn ìṣòro tó wá dé bá wọn nìyẹn kò wá sí nǹkan kan tí wọn ṣe eléyìí tẹni wọn fún wọn ní 3 million àbí lẹ́yìn fún wọn ní oṣooṣù kí ló wá tó ṣe ẹni náà ní family títẹ tó fẹ bọ o láwọn èèyàn tó gbé bùkátà wá bá so owó ni ò sí lágbo gọọmenti yìí tó bá yànsì gan wọn mọta ilẹ gọọmenti wọn mọta property gọọmenti náà so kò lè sí àǹfààní kankan nílùú yẹn tí local government ò bá ti ṣiṣẹ ṣe wá rí àti lè jẹ wípé ọya owó ìta fún yín o
1: ibi tí mo lọ
0: ìjẹ náà síbẹ̀ o ní wípé because wọn with lack of maintenance nígbà tá a bá sojú ọ̀nà tá a lọ nu mọ́ àwọn òyìnbó ẹjẹ fún ní àṣàpò kan àwọn òyìnbó tó bá ṣe mọ́ ṣe ṣe kínní yìí báyìí sìn tébù yìí sìn o wọn ti wòye tí wọn fi ṣe àwọn ọ̀pẹ àfẹ́ lò fún ọdún 20 owó tí wọn fi máa maintain ẹ̀ owó à ń bẹ̀.
1: ala tí wọn ìṣù mọ bọ́jẹ̀tì.
0: bẹ́ẹ̀ ni fún to create more job for other people. Mo ti sọ òyìnbó.
1: ẹ máa bá bọ̀.
0: so o ní wípé ẹni tí wọ́n ti yàn síbẹ̀ kó mọ lọ́nu ó dọ̀tí o kò dọ̀tí o ó ní láti mọ̀ lójoojúmọ́.
1: so owó tí ó ná ọmọ
0: gbà owó tí ó ná gbà tí ó fi ná gbogbo o ti wà ń bẹ̀ o ní pé maintenance wà. àwa tá a bá sojú ọ̀nà sí yìí ànínú bẹ̀rẹ̀ ìgbà tó bá tó tọ́nà
1: ìbátan tó sọ. nígbà tó bá tó tún wú tán yányán.
0: so àwọn ìṣòro yẹn o ní wípé nígbà tí wọ́n bá ti bẹ̀ yánṣẹ́ wọn lọ wó bẹ̀ mọ́ because àwọn àgbàlagbà yìí nìyẹn ń tí àwọn àgbàlagbà síbẹ̀ àgbàlagbà tó yẹ pé tó bá ti débẹ̀ tán báyìí oorun náà máa sùn ní ọ́fíìsì sẹ́yìn ẹlẹ́ máa sọ pé kó jí lórúkọ lọ wo pé kí náà ṣe nígbà yìí ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ìjọba á dìde lóru á dìde lọ́sàn-án ibi tí wọn expect pọ́n lè wá wò á lọ wò àwọn tá a ti ẹni kí wọ́n sọ̀nà ìjọ tiẹ̀ ṣe ìyẹn ni bọ̀ nígbà tó bá ti gbé débẹ̀ tán àti pé kíni bàbá corruption ti pọ̀ jù ń lu yín bàbá.
1: nílùú wa.
0: nílùú yín báyìí nílùú wa.
1: nílùú wa.
0: náà ni èmi tí ó bóyá ṣe mi bí kíkì sí ní kò mí sí ń bẹ mọ ni.
1: ayẹ gbọdọ mọ sí ń bẹ ajọ wà ń bẹ náà ni. lórí bàbá bí ọ̀rọ̀ àwọn alága àjọba àbílẹ̀ tí mò ń sọ bọ̀ nínú owó tí wọ́n á fún wọn yìí wọ́n á ní wọ́n ń dàjọ láàrin ara wọn gbogbo àwọn gómìnà gbogbo àwọn alága àjọba àbílẹ̀ ní gbogbo ọyọ state 2 million naira ni wọ́n ń dá nínú owó òlu lóṣù tí wọ́n jọ ń kó láàrin ara wọn.
0: ǹjẹ́ ẹni tó fi wọ́n síbẹ̀ tó jẹ́ gómìnà ǹjẹ́ ó wádìí bẹ̀ wò.
1: ibi tá a wá ń lọ nù.
0: torí pé wọn ráyè àti ṣiṣẹ́
1: yẹn accountability yìí.
0: kò sí wọn ráyè àti ṣiṣẹ́. ìgbà táwọn tí rí nǹkan tán wá nígbà tẹ pé ìgbà tí débẹ̀ ọdún méjì wọn ti kogbó tán ti rí tán ti ná wọn ti rí padà. so bí nǹkan ò bá dà kò kàn wọ́n mọ̀ náà. because ìwọ tó bá fìyàn síbì kan wọ́n máa ọmọ àṣà àkáǹtì nǹkan yẹn ni bọ́n ṣe ná náà.
1: ẹ kí wọ́n jí pé owó tá a fún yín lóṣù yìí bó lẹ ṣe ná o kí lẹ fi ṣe o.
0: àti pé bàbá mo fẹ́ sọ̀rọ̀ kan mi mọ̀ bóyá bí wàhálà ò ní.
1: ẹ sọ ẹ sọ.
0: ẹ ti fẹ̀dí sílẹ̀ jù.
1: sáwọn aráàlú.
0: ní ìjọba ní nàìjíríà wọn ti fẹ̀dí.
1: ok
0: ti corruption sílẹ̀. wọ́n wò pé ok o kíní yìí o ọ̀nà tí wọ́n fẹ́ gbà ni o ẹ mọ̀jà ká sílẹ̀. wọ́n ní ètò wípé ọ̀dà ń sìn báyìí ibi tí ẹ ti lọ ra ọjà tí ẹni yìí tajà fún yín ibi báyìí lẹ́ẹ̀tì sanwó ẹni tó tajà gan fún yín ò mọye tẹ́ni yẹn.
1: ẹhìn tí wọn bá mú dọdọ rẹ lọwọ bí wọn pé iye lọ san rẹ.
0: so kò ní sí pé àdàkùn máa tọ́jú ẹ̀ síbẹ̀ yẹn.
1: ọ̀rọ̀ tẹ́ ẹ sọ
0: yìí. tọ́pá dẹ̀ ti kú òun bẹ́ẹ̀ tán ibi tí ó gbà jáde wọn ò yẹ̀wò pé sí lóòótọ́ ni o.
1: ọ̀rọ̀ tẹ́
0: ẹ dákun ṣé wọn wá ti padì mọ́.
1: ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lára bàbá mi kan tá nílùú èbó tá a jọ sọ̀rọ̀ of recent bẹ́ẹ̀ ṣe ń sọ ìgangan làwọn náà ṣe sọ wípé kini ko ni so ko o se kankan be ko si bi won e ti kadi ale o be o le ni o ni gba fun be awon ijoba yen won ti se ilana tele lorisirisi ona to je pe kaluko mo sora won ni pe iwo gan o ni be sese gbe pe awon eyan o ni be awon na be yagbe soju ona ni be awon na be balu je sugbon ijoba o fi aye re le
0: nje mo to fa
1: ki lo fa
0: en to fa ni wi pe awon to ti won to te won la won se ito eto ilu ni ilu yi
1: nyin yo
0: o yato sa won to nto lohun se ra won to pile eto yi wi pe kini kini yi ma se wulo fa awon eyan wa
1: bawo ni tori ara won ti o se tawon ara lo se gbadun
0: kan yi ba fun sample kan
1: o ye ma baba
0: bawo ni o se wulo fa awon eyan wa kini yi bo ni o si ni pa awon eyan wa lara se ri pe ton ti si waju niyan e je ka foro oro ngba tan soro pe aro MTN nkan kan won communication wa mi bayi
1: awon networking
0: awon compare re si tutor hun se ma gbo internet ti mo lo America mo tun lo di sin mi bayi
1: e tun ri lo ngba de
0: tun lo mi bayi
1: e room re
0: mi ti en da tun room re because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
1: te di subscribe si laton
0: nje mo to fa nigba ta awon pe ngba ti kilo ko en bo wa MTN kankan to n bo wa
1: awon network
0: baba wa kan lo wa nbe ngba na to je olori bi won ba fe se dododa ton fe pe tori ara ilu ni ti won ko wo ni pe ah se tan ba se oda o ti won ba gbe kale pe te ba fe se kini isi lu wa o gbogbo awon internet yi o ma je unlimited ni o fa awon eyan wa o call won iye rate bayi la fe o se mo pe policy won fi gbe o ti di condition
1: yo ti wa lara
0: condition wa ha agree pe to agbo o oye ma gbe bo
1: wa to wa sise
0: ko ni si pada mo amo ti won gan ni pe elo lo ma je percentage ti mi ni every month elo ma ma ja lori enikokan so en to je ki nkan yen o da niyan
1: baba ka ti ba wa se ngba lado ape ko lohun je ka de ipo yi ti a si nigba pe eledu o je de be te ba ti ko de pe a ti wa bura fun yin ba ye wole ijoba apinle oyo tan kin lawon kankan te ti e kokon ni lokan pe e fe se iyun nja kokon elekeji eto abo yi ko se en ti o kan ni le loko pele eyin o ja won eyin o ti ene lonu oko gan lo dapo mo eto wo lo ti wa nle fun eto abo te ba n ku papo ba won
0: e se se ri gba ti a ba de ijoba alakoko nkan ta kokon moju to na ni eto abo ni tori ti o ba ti se abo gbogbo nkan ta fe ta ti line up sile ti ba bere
1: si se
0: e ma ri pe eto abo na lo lati ko saju ala koko ni elekeji a je ko nje opo
1: onje to je awon agba se ni baby ba ko nu se ise bu se
0: jo de bi pe ifun do gan be yan ba nise lowo ti se po le o tori a ye wo pe ke so le ko ri se ni ati je oni ni lara so leyin igba yen se ri eto abo won bere pe mo ma nwo awon orisisi won ni pe eto abo se won ma hard into it ni se won ma create more awon ta ani olopa ani civil defense
1: ani soja
0: ani soja
1: awon dss na
0: ani dss ani amotekun o ti to awon oloyibo ta nlo yen gan won ni to bayi
1: won ni to yi
0: no won ni to be
1: ara won ni serif ni bi kan awon nmpp abi won npa ndp abi nydp abi kan npa won america
0: in ti alakoko nkan ti o ye ka kokko ni pe ki won ro awon ti won se si awon
1: eleto abo
0: awon eleto abo yi ki won ro won lagbara ki won de si eto fun won e je ki n so fun yin ko si eni to ma lo ko so mo eni ti o ma se soja lasun eje nbe lati soja ni lo yinbo to ma gbadua ki rin wa si soja nigeria ti soja ba soja ni ni lo yinbo e mo to ma se ni won ma sign contract ni ke se pe se ko kuko wa se
1: iye odun bayi mo be bi se abi
0: mo sign odun merin fun yin to ba wa se merin yen ton baba to ba fi ku me ti o fi ku laye yi respect e ma wa fun ni ke ra first class asaju yin wole o
1: lára àwọn àpẹẹrẹ ń bá àwọn ilé tó àbò lọ́hún
0: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn náà pè ní fetran
1: fetran
0: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn yìí ẹ wá wo ọmọ ẹ
1: yóò jẹ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan yóò jẹ wùrí fún
0: gan ẹ̀gbọ́n ẹ wọ́n fẹ́ kàwé ni o ìjọba ló máa sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lùrí bó lẹ́wọ̀ àti wá kọ̀m̀pì àpá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lú wa.
1: pé tó bá tún wá kú sọ̀hún gan.
0: tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé wọn tó sì mọ́ ìyàwó ní jẹ wọn àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe iná pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn aráabí nǹkan méjì ni wọn bá lọ sójú ogun ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kini bo le yawo se ni je awon ebi won atawon mo won olofa te gbe to ba se tuko ati ma yibon be olopa ni asa lo ni now a lo sa pacific kan leyin 3 hours me se wa ni pe eh e gbe wa be le kan
1: ani mo wo fanran kan ti idagba ikini kan sele olopa soja si nbo aso soja isi nbo aso
0: o ma bo
1: to nbo ku lorun kan ma ba mo pe soja ni
0: because o mo ko ti wa ni bi ri bi ahamo ti nkan ba de sele so nbe ko se ni ti o gba
1: o se ni ti o te ke family o na
0: so o gba won kan ila wa ti se to pe a gbe ton pe ni insurance kale fun gbogbo awon to olopa o ami o
1: civil defense
0: civil defense ti ma mo tekun
1: sugbon olopa o si ni abe isakoso ijoba ipinle oyo
0: ko se kankan
1: àwọn náà ní wọn benefit
0: èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place taba débẹ̀
1: ti débẹ̀ nílé
0: ìgbà sófin torí pé yes nígbàtí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa àwọn wà ní pé àwọn náà lófin ìbílẹ̀ tiwa o
1: ní state
0: tiwa
1: o
0: tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú ẹ máa pé láìjọ àwọn ọba àlú náà máa ń ṣe
1: ètò
0: ẹ máa rí pé ìsìn tó máa ní kankan sẹlẹ̀ ń gbé ẹ̀kan sí wáyé wọn ni pé wọ́n ti pẹ̀ kan látàbí jápẹ́ fọmọ yẹn lẹ̀ o kò ní sẹlẹ̀ mọ́ torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ̀wò
1: láàbí kọ́kọ́ tu o
0: so nípa òfin ìlú gbogbo lúrú but àwọn òfin ti wa kún tí wọ́n bá ní pé òfin nàìjíríà ò sọ pé ká náà tọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì àwa lè sọ pé tó ẹ̀tọ́ bá tó ẹ̀ títì o ìjìyàbá yìí wà fún wọn dẹ̀ níbi wá fún
1: gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion kẹ́hìndé òkè dáràmà jíde rẹ o àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní abẹ́ àsíá ẹgbẹ́ aac abẹ́ àsíá aac ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà ó wọn ni ẹ ti ń gbọ́ látẹ̀ka wọ́n ti ẹ̀tí jíngù ìwọ̀n èyí ṣe wọ́n mọ̀ gbọ́ ní orí ìkànnì rédíò wa ó wà ń bẹ̀ ní orí ìkànnì rédíò wa àwọn náà ni àtijọ́ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látàárọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan ní ètò ààbò ló síwájú kí làwọn nǹkan míì tẹ̀ tún ní pápá kásí pápá bí àwọn bàbá sọ̀nà.
0: Ẹlẹ́ẹ̀kejì ni wípé a ṣe ètò a wo kíní ìṣòro tó fi jẹ́ pé kò ṣiṣẹ́ nílùú ọ̀nà méjìlá fi yẹ̀ wò alákọ̀ọ́kọ́ ni wípé a wo àwọn iléeṣẹ́ kéékèèké yẹn kí ló fà á tí wọ́n fi kó gbá wọlé.
1: Àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n ti ẹ̀pọ̀ nírú ọ̀yọ́ wa
0: ìgbà náà tí wọ́n fi kó gbókó wọlé
1: iléeṣẹ́ ke iléeṣẹ́
0: bisikíìtì ṣé owó tíjọba ń gbà lọ́wọ́ wọn ló pọ̀ ni bá ṣe dínkù nígbà tá a bá díṣẹ́ rí tí ò ṣẹlẹ̀ nípa àwọn aráàlú àwọn ọmọ bọ́n ṣe ń ṣe ètò nǹkan yẹn tó
1: wọn létò wọn nílànà
0: tó bá jẹ́ pé 10 naira ni wọ́n gbà lọ́wọ́ wọn tó pa wọ́n lára wọ́n lè sọ di 50 naira and 5 naira 5 naira yẹn a create job fún èèyàn 20 yẹn a mọ tún padà wá san tax fún lù a wá multiply ju nǹkan tẹ́ sọ yẹn lọ gbọ̀ngbà tí ò ṣètò nǹkan yẹn wọ́n ronú jinlẹ̀ àti tún nǹkan ṣe the problem tó wà bẹ́ẹ̀ nìyẹn
1: so ẹjí ń jí oyé wa ní
0: ìṣèpé so nígbà tá a bá wá ṣe ọ̀nà tá a máa fi ṣe alákọ̀ọ́kọ́ tá a máa fi ṣe yẹn tó pé a ti mú ọkẹ́ iléeṣẹ́ o àwọn tax wọn o a reduce ẹ̀ fún wọn sí ẹni problem tẹni ọyẹ create iṣẹ́ míì ẹlẹ́ẹ̀kejì wa ni pé a wà lọ wo àwọn kankan wò àwọn kan wo la máa lo a wà lo irú system tá n lò nílùú òyìnbó
1: ẹ là ń rà
0: tí ó jẹ alákọ̀ọ́kọ́ irú àwọn agbófinró wa wọn a lè mọ wà active ni pé nígbà tí èèyàn bá torí èèyàn bá pé dáadáa kèsì pé tí mo sọ ẹ jẹ kí clear ẹ jẹ break it down ó ní wípé ṣe rí ìgbà tí oorun bá ń kún yàn èèyàn máa ń lost memory yàn àti react lórí nǹkan ó máa ń pẹ ó máa slow so alákọ̀ọ́kọ́ kí ọ́fíṣà mọ wà níbi iṣẹ́ for 15-10 hours ó ti pọ̀ jù
1: wọ́n ti wo bá use
0: rẹ̀ wọ́n ti lò ó jù
1: wọ́n lò ó mi òjò
0: for the whole week so a wà á pín tó bá jẹ́ pé ó máa ṣiṣẹ́ 12 hours ní èdè kò ní ṣe jíjọ́ mẹ́rin lọ nínú oṣù rẹ̀ so ẹlòmíì náà á gbà á so a lè fún ẹlòmíì náà lórí ọ̀fẹ́ àti ilé ṣiṣẹ́ tẹ bá wò lóyìnbó ju iṣẹ́ tó pọ̀ jù 8 hours ni ànégé gbogbo
1: iṣẹ́
0: tó bá jẹ́ pé ìfìyà full time employee pé ó ṣiṣẹ́ o 8 hours náà fún ẹ léde 40 hours a week ni o wa tun le wa ni pe o mo tun wa le lo si ileise kan ki tun lo wa ise nbe o
1: amo
0: but no ma pe toto e gbo bukata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o yisi lati le ise wa mo
1: baba a je kin gba lenu yin kin so dorin eto won lo wa nle ba wa odo toro odo le mi na
0: seri ti todo yen ise po lori e ta ti mu
1: pa awon ta se nda loru ju odo na ni
0: torí tí o bá ti ṣiṣẹ́ ìlú dàrú ọdún dàrú bíkọ́sí wọn ní kí ajó wọlé awawa awon ton pe ni tourism awon bi ton ma tin wo awon ewon kan mere mere o la wo si ti o poju e wo Orlando e gba ti ilu kan be ni Florida ton pe ni Orlando
1: mo ko be be so po Orlando owo
0: ni Orlando owo ko Orlando ni Florida city kan ni
1: e
0: ma ti barista o bi kan pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni eja nbe labi omi o wa ni ti me ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando irin eku kan o ni pe gbugbu aye lo ma fe lo to wa nbe
1: Orlando nigba obe dabi Dubai sin ta me na nlo Dubai dan lo
0: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mo mi water labi omi te jo sere iwo pe lawon eja o ko iru e ko lo wa lo ni Dubai tori pe won tulu be se o clean lasan ni ko si kan to wa special nlo
1: nga ni mo be pa ni pe ba won yan se so be di tourism
0: ba so wa so ni ah wa ni lo be yan lo ru Orlando abi ka lo Las Vegas to ba je pe be gan omi tan ba nta ni 5 naira nbo mi o ba de 20 naira because yes because kesi ko kesi pe won o didi won ni tori pe awon to ma ra ti poju awon to wa nle lo so ero oja ero eto oja eto
1: oraje
0: ero oja
1: oraje
0: ero oja
1: oraje
0: eto yes eto oraje o ma bureke so o ma je ko po de bi pe ko ni se gbe ko sise so awon odo no ma engage ninu sport ju a ball ni o basketball ni o ta ba wo in this history of Nigeria in sport e ma ri pe sport lo ko mu oruko Nigeria lo soke ese ni number 1 to ko je ani gba kan wa te pe ta ba lo si Ghana ta ba lo si kini kan to wa te pe Nigeria nbo won ma sare lo ni won a sa lo jinajina tem ba lo jangana gba yen oruko to won pe mi ni wa no mo buruku crazy boy because they made be mo so pe mo fe wa nne nle ni o so ti ba ti gbo to ba ti gbo pe omo Nigeria nbo ninu ere daraya won ma tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni lo yinbo ti won se dada ti won te ba wo ere daraya nton se fun economy ilu kekere ko tin ba break e dance yen ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
1: tin generate
0: ton generate silu bo ke se pe epo de kala focus in Nigeria because won ni opolo ati le check e wo kini won ba di search yes
1: ti o gun mo mu wole
0: sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe nbe so a je ka won odo ki won se ki won sport se den elekeji wa ni pe iru kini kan bobo kan be to wa si American gba kan bayi mo ka pade won bi ti mo nlo ni o wa ni pe mo ni ah o wa ni omo not lo mo wa ni kilo se lo wa ni pe awon oni governor won o ma sponsor yan 250 one every year former governor nigba yan
1: lawon ta mo wo pe won wa ba ko
0: ta wo pe awon ni
1: won wa leyin
0: yes so iru e ma se be lo yo gbogbo omo school to ba se daada ni school o kere ju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori re mi ko o kan tun lo ko eko
1: mo
0: jinle si wa lati be
1: baba ke e ma laagun jina ni awon ile eko giga awon kan wa se ke kan sa strike lo ni bi awon asu tawon to tun a je toyo state na awon na awon bi kan strike leni kan strike lola kan wole leni kan to strike lola ti nbo nkan wo le ti ninle ti iru nkan bayo bi ni mo
0: in to farun kan be corruption ni te ba won to nbe ta nsu na fi strike corruption ni government won government fed ile nbi kan awon government to wa nbe won ri awon asu lawon o fe kan tun se awon ti o ba wa ntan ba mo to se le nbe won ma wo pe government o da ni now ta ni government
1: to onile ni lowo alejo gan di eru
0: won to disoru ni so awon to ba mo to se le nbe gan mo pe ke se ko se fort enikan kan tori pe corruption to ti wa nu eje everybody bi pe oke o bi ta tin lu jibiti o le leleyi
1: so won fe
0: dinan be anigba won wa ni so won wa mo tutu funfun sita fa awon eyan dudu na ma gbe sinu
1: aha
0: iru yen rawo ni faye le
1: alo eledu o ba wa se ni ola ka to wa ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
0: ni ola ni a fe se flag up wa on venue ni Ibadan la ma lo ni ni Ibo College ni Orogun nbe ni a ti fe se
1: Ibo College
0: yes
1: Orogun
0: ni Lubadan nbe ni a ti fe pe wa te pe gbon omo Oyo na kan wa grace pe asiko ti omo Oyo de be yi o eh emi na wa nu awon eyan ti ajo lo fa asia soke pe omo Oyo ohun lo kan so wa de pe gbon kan wa sibe kan wa ye wa si
1: to o na le ti gbon kin to gbon ni Ibo College yun ni Orogun ni lu Ibadan ni Ola Odeyi agun melo le to na be re baba
0: eh agun mo na yo be ni agun mewa bo gerege
1: ni agun mewa bo
0: gerege
1: se ka eni to ba wa Ibadan na le pade wa nbe
0: atin to nbo lati Ibadan atin to nbo loke o atin be lo ni werele
1: gbogbo bi
0: bo ati pe patapata ina la pe sibe tan de nbo wa sibe
1: ka ka pe awon eyan kan be tele wa lola toyo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon o ri boss gan ni ayin ti won bi tele lo
0: be ni ati seto oko lati ile se wa ni office wa to wa ni iwaju alagbon be ni Rufus building
1: ibe
0: ni gbogbo ati pade gbogbo awon to ma lo lati bena ni mo to ti gbe gbogbo
1: ade agun melo ni ki gbogbo won pade nbi lola
0: agun mejo la fi si laaro
1: agun mejo laaro
0: la mejo agun mejo lo tori ka le ba mo pe to ye bayi la wa ta wa nle o mo to bayi la ni ma tun fi kun o
1: la tun ma fi kun o na le ti gbo ki n to gbo eni ta ti jo n ba oro ta ti n foro jo mi to ro oro lataaro na ni olugbeja mekunu de champion ese kende majidi ti won je oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC ni ipinle Oyo agbo ka fi leyi ka ma fi yun se lo pe alara awon ti won ta won na so pa won na be dupo dije dupo labe asia egbe oselu yin lara awon olugbeja mekunu pe e se nkan kan fun won ni bi owo ti won ma n fi n san owo la pe elomi awa mekunu elomi o ni rowo le gba form iru gba ti presidential kini tan gbe si 100 million nibo ni iru emi be ri 100 million lati fi gba form egbe oselu 100 million awon mi gbe ti 40 million won le se nkan kan fa awon kan mo kan fe ka kan ra soro die lori e
0: se ri iyen na ni tumo olugbeja mekunu ipa wa la ma gbeja ra wa
1: awa la gbeja ra wa
0: so ngba ti a pe awon eyan jade pe ta lo fe jade fun rep ta lo jade fun senator ti pe a de bere pe ta lo ni owo lowo ta lo le se ta de check background won ta de ro pe won qualify fun
1: but
0: ta de jade ba ni a de pe agbara o to so a de support won pe da ticket o won re e ni de ati lo je gbese so awon ina lowo ta se fun ra wa na ni ye ki nkan yen le se se so ki aji pada le ba da tori ta wa fun na ni pe ka le ba yi nkan yen pada ijo ba de jo ba te be jo to ba se le jo kan do ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere
1: so mo bi gbonu oro yin gan ye ni gbogbo nta se yi o pe gbogbo nta gba yin agbara yin ka fun ara yin le se keje ke boye lo yawo mi kan ti won ma fi interest le yin ka kiri kan ni
0: lagbara olorun mo so lati bere de de sin gbogbo
1: ibi ta ba de yi
0: ibi ti mo lo ko se ni ti o mo pe egbe AAC awon na lowo ju ki mo so nkan mi amon to fi de ni yi ni Oyo yi o
1: yo
0: awa na se la nse gbogbo nkan ta nse ni na wu atapo wa emi den so wi pe to nigba ta ba sadura tan ta ba fi gbianju kun n to ba se leyin yen on la wa gba ni kadara
1: agba n kadara
0: emi o le binu si nkan to ba se leyin igba na iyen ni pe ti awon mo ile Oyo ba fe ki lu yi o da
1: gbogbo omo Oyo state patapata
0: challenge le leye fun eyin na ru eyin bayi challenge ni nigba ta pe ewe jo ni wa temi wa ni pe ti es mi de en se olowo
1: challenge ati mokola
0: mi o mo ti mo ti challenge mokola ko mo so o ti mo so si pe o da o nkan ta fe se leleyi o nigba semi kan ma se gomina semi na ma se commissioner ni kaluku na lo ma mu aye ti ti e so but lasiko eni ta wa nbe ni emi nikan na mo si ngbe
1: Olorun ba ti ma n ba eda gberu re yo ba yin gbe a si ni je ko lori re ba se fe ori na ni ori ijoba ti mekunu ni won so pe la so pa wa fe fi eleyi se na ti challenge mi mo fi ko pe ijoba olugbeya mekunu la fe fi eleyi se e wa e tun ro gbogbo awon baba mama won ti an gbo wa nile gbogbo awon omo odo na tan gbo wa nile lati je pe kawon na le mo tori awon eyan mo n sa seyin to ba ti de bi oro oselu bayi boya tori owo to wa nbe pe owo ta won na po ju pe iru olugbeja mekunu si ti de ni si oke si pe ona owo kan to fo lapo ya e ba ro won kan ma sa seyin
0: bi eyin mama wa eyin baba wa ati eyin brothers and sisters e mo je ki asiko yi e mo je ka se irewesi okan e je ka mo pe ko re de ire la ko de so ire ye de tun le ti wo yo yi olohun ni je ko bo mo wa lowo e ma je ke nikan kan tan wa mo asiko ta wa yi asiko ti olohun ti ni orire ma te oyo lowo ni so e je ka dide ni ojo ibo ke lo te ikasi AAC ani federal rep ani governor ani state of assembly bi te ba ti AAC lori pilot yen 1 2 3 number 3 e ma ri sign bayi lo wa nbe so ibe ni ke te ikasi ohun nikan lo le wulo fun wa so e je e ma je ki beru ko re si beru kankan o asiko oselu yi o ti ya lo si gba kan pe won kopo kan lo won kopo kankan lo o ko de si bo ti o se ka lasiko ta wa yi tori pe awo fini fini wa nbe so ko de si jagiri jagan won ri bo ji mo mo yi ji bo won kan dara won la mu ni so e lo je ka lo dibo ni wo rowo ka de pada sile lasiko so te ba de tin lo bi te ba ti ri majido ke dara nbe ni ke DC o ti o ba ti ri majido ke dara e ma di kankan si be o
1: mo ko ko ani to
0: eh na ni AAC AAC ni eh AAC ni
1: AAC to a ba se fe ori na ni ori lase eledumare to adeyinka olasokan mi le mi nje papin ba le fi la ilasa aroko ni mi ti so lori obe ninu awo tan garan mo se so le kan aja lo oyo re ti igbo lasan nitori be mi ore ran ko ma se laba mi eyan lata bi iseju bi mi lo kan seyin lati ngba oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC ni alejo ni ikani wa ni ayin baba seun pa ti e pe yin e si je wa lenu kan tori awon elomi tan ba ti de kini wa won ati e ni fe daru awa yi lo mo pe ke melo n gbogbo ara re e se o ta pe yin ti e si da wa lohun eledua eledua yo je ka debi ti abede yo se se yo ja si orun irorun ni yo ja si o gbogbo eyin te n wo wa nile ba wa si ere o ko fon kale ko fon kako be se to n wo ni Facebook na le le wo ni YouTube eyin te n gbo wa lori radio na e tun ba wa so fa awon eyan pe olugbeja mekunu ti de o pe irorun o ti de fun mekunu to lori telemu ko si pa n sako loko mo fun I see eto abo to peye gbogbo e na ni gomina wa ti so pe awon ba wa se o awa fe ma fi eleyi se lo a ma be o nitori obe ni nbe so atelese abena o gbogbo en to ba ni amobo la ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade abun baba jero ma je le o eyin temi nile nje ki laye igbin se ero wo laye igbin se ile oluwa ri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o ayin wa fi le sinu banuje ni bayin ninu banuje o e fi awa na sinu banuje ni ba wa na ninu banuje ka to rira layo ka pade ni re ka mo dolodi leyin ara wa ah titi digba mi ti to ma gbe gomina wa tori won lawa to nba ni o eleye se awa mo ah ipade wa o di wo bi ojoro e ba n fi jengo olugbeja mekunu ka se re
2: ere wole to wa ni pinle oyo la ba so ni pele yiju alu ore mekunu afẹ ni fere to se fọkan tan champion okedara keide moji ni ke ja bi moyo ninu egbe AAC gẹgẹ bi gomina pinle oyo fun eto ekan to ye koro ina oba to duro re eto abo to gbegbe okupona to yo kululu eto lera pelu ere idaraya ogbeyin ifi aralu to je lokan to gbogbo la fi pe lolugbeja mekunu lati je kere je ijoba ipinle oyo kari ile kari oko champion okedara keide se moji oni gbese ile asun ba ibile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba lonja ti eyin yalaje omode ati agbalagba eje ka di mu wa logun logun eje ka di mu wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asha ijaye si ki pili oyo le ba gboke agba champion kedara kende etemoji de olugbeja mekunu de si action action take it back
3: ati se bi oyo laari yo se bi

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Oyo Oyo Sebi Baben.
1: Ika fọwọ́ sọ pọ̀ ika mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́ sọ pọ̀ wọ́n máa kì. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ni iyẹ̀. Ọyọ́ àti Bàálù ní Tìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àfibà ní ti kúrọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, ìyẹ̀ni ìyẹ̀ni. Yóò yẹ wá o, torí ìyẹ̀ni yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn nílẹ̀ mi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní Lásàrò kò ti sùn lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Bàálù ní Tìpòrọ̀ ni wọ́n rán mi níṣẹ́. Àánú ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀sán làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Adeyinka Olasukan mo tun ti de bi mo se de papin baale pila Ilazaro ko ti so lori obe ninu awo tangara to ba se pe ale ni eto yi lo ba nfe dodo yin be yen ka le o to ba se pa aro na ni e ka aro to ba se ko so ni e ka san bo ba se pe irole ni e ku role to ba se tun je ale le kan si e ka ale
1: ilu ojo ilu olola ilu ojo ilu olola
0: awon agbalagba so pe to ba se poru lo ba dodo yin be na e ku ajin o aki yin be o iba olohun oba olodumare olowo gbogboro bi owa so o kepe ko je oba to ti wa nipile oba to mo wa kawo to mo mama wa a tun ti de loni ayin adase ni hun mo ibo gbodo hun mo moju ba pe be owo mo se ba pe be ese o tun ju ba telese ti ohun to bi de popolo tan Adeyinka emi na tun lo mo dagba papin ba le fi lo ayin ba mi eyin ma mi se binu se mo pe aso pe loko be ri ona lojin o eleni e la ton ni ka wa se akanse eto fun ti oyo ati ba unity forum to ti ye yin tele se mo ise ta gbe dani ni inu oyo ati ba unity forum bi te siwaju jo se ba emi ateyin ti o fi ba ilu oyo lori ta ba tin te siwaju a ni gbagbo pe ilu oyo na mo te siwaju ni mi gba te siwaju se be emi ti o ba eyin ti o tun ba gbogbo wa lapapo jake jado deledoko na ni agbedani ninu oyo ati ba unity forum pa pa julo ilu oyo sugba le ni se mo pe aye ipapa kan fo emi nikan ko mo wa nu agbara wa light and light iwo ti mo wa ju sinu odo eja nla ni iwo mi gbe ni ile ise wa ni ahin aji se gbe oyo online television and radio kin to wa ma so fun awon ba mi ti ajo wa ni ahin ka to ma gbohun safefe ẹja tún gbọ́ o ẹja tún fi orin sí orin ìlú ọ̀yọ́ sí national anthem tọ̀yọ́nú o kẹ́yìn náà kẹ́ lọ mọ́ ha sórí lórí rẹ̀ ìbéèrè ọ padà wá ta padà fi ẹ̀bùn ta lórí orin yìí anthem ọ̀yọ́nú mò ń bọ̀ ná. tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tí wọ́n wà ń bí ẹ̀gbọ́n wọn ní ìsìn ẹ̀dá pẹ́ bá ń kí àwọn ará ilé kẹ́ẹ̀ dákọ yín.
2: mo kí ará ilé mo kárò oko orúkọ tèmi ni ọmọ ọba ọládìgbòlú muhideen adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ ọyọ́ àti ibà unity forum.
0: bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹsẹ̀ fàájì ẹ̀ṣọ̀ àfọlápẹ́ ni ẹ̀ fàájì ẹ̀ṣọ̀ àfọ̀ ọ̀yọ́ àti bà unity forum.

0: to baba kini e ri si eto ti ala le ta so pa se fe se pe ba te se wa yi o egbe to ri si lo si waju ati dagba soke ilu oyo eh oyo ati ba unity forum ta so pe e jin ti e kokko so ke o ma dan lohun oyo ati ba unity forum ba mi agbajo owo la bi soya oyo ati ba unity forum ajeje owo kan gberu dori oyo ati ba unity forum oya
1: dara
0: a se awon o mo da nbe
1: te
0: mo pe oyo ilu ni eh bi ka so pe baya can be we bi apere enu mi ago bi pe bi non living things awa gangan ta wa nnu e gangan ni a nje oyo aba wa so pe oyo da n ta so na ni pe a da ti wa o mo da nbe eh tori ki lo to le da wa la koko da na
1: bẹ́ẹ̀
0: wá bá ń sọ̀rọ̀ pẹ̀lú ìsìn tá a gbé síwájú pé a fẹ́ mọ̀ ṣe àwọn iṣẹ́ kan fún ìlú bí n ká rí àwọn ọmọ tí ọwọ́ wọn ò tétí àti ọwọ́ wọn tí wọn ò báwọn ni mo ti fẹ́ sọ ẹ̀yìn
1: àwọn
0: tó kù díẹ̀ káàtó tí wọn rọwọ́ họrí tó bí ká ra tẹ́sibúùkù bí ká rí àwọn opó tí ọkọ wọn ti lọ sí ibi àgbáre náà ti rí ibi àgbáre náà ti fi kú sàgbà wa ká ràn wọn lọwọ tá a gbé dání yìí ẹ bá ń sọrọ lórí rẹ gba gbogbo ilé náà nímọràn káwọn èèyàn lè jí gìrì sí kinní yìí.
1: A sọ olóòtú
0: tọ
1: o ní tẹnugbó bí ọwọ
0: àṣẹ wà
1: gbagbara lọ́yọ̀ tó láyé orí ládéládé ládé yóò gbé ọ
0: àṣẹ wà
1: n tí ó ṣẹlẹ̀ sí ọ tó fi kọlu ìyá rẹ ọlọ́run ní mú bọ́
0: àmì àṣẹ
1: wà n tí ó ṣẹlẹ̀ sí ọ tó fi kọlu bàbá rẹ ọlọ́run ní mú bọ́
0: àṣẹ wà
1: báyé bá lé ní bí wọn bá rí yàn mú wá gbé kọlu bí ẹ ọwọ́ ayé òní tẹ ọ
0: àṣẹ wà
1: ọ̀jọ̀gbọ́n títọ̀ láyà ọkọrin kan
0: mo wọn ṣe kọ bàbá
1: ìlú le o.

0: gbé owó
1: àṣà àti rí nǹkan kan
0: tọ
1: ọ̀dìjà ìlànà sọ̀rọ̀ austerity
0: mò lọ ṣe sọ
1: o ní austerity yìí máa wà gíga ju ìlú lè púpọ̀ o lè kókó ṣe ẹ rí àṣà àti rí nǹkan kan
0: tọ kọlọ́run ṣẹ̀dẹ̀ fún wa
1: àmì àánú ni ká bẹ̀bẹ̀ fún gbogbo ọmọ ọyọ àti vanity forum ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin ní ìsinmi ìdáwó àṣírí dàrú gẹ́gẹ́ bí àṣẹyìn mùsùlùmí ọlọ́run ògbò ẹnì kọ̀ọ̀kan
0: wọn
1: tá a bá tọ́ ọba bí yá kò sẹ́ni tá bí yá rè onírùn ọ̀nbẹ lára èmi ọ̀nbẹ lára ẹnì kọ̀ọ̀kan wa so ọlọ́run tó ní ọjọ́ òní yóò bò wá láṣìírí ẹjẹ́ ká nígbà wọ pé n ta fẹ́ ṣe yẹn yóò ṣe é ṣe
0: àṣẹ wà mí
1: mọ ríra rẹ èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ̀ nàkú náà yọ àti bàá ẹni tí fúnra mo torí pé mi tí ì san owó tó yẹ kí n san gbogbo tó yẹ kí n ṣe ni màá mọ play role mi ọlọ́run ní káwọ́ mi ẹ̀yìn ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́
0: òní
1: yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀lé mi lẹ́gbẹ́ lémi o èmi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dásípàdé ìwọ tó sì dásípàdé náà rí tó sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ a nílò láti dáko ẹnìkankan ẹ̀yin atóbá ẹ dákun ẹ sànú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe kò ní bàjẹ́ olóòtú.
0: àṣẹ wà ẹ ṣe ń bá mi ẹyẹ tó ń ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: tọ́ ọmọ ọba ọládìgbòlùmú ìdíni adékúnlé ẹ̀bà ẹkù kalẹ̀ bàbá torí okùn eégún gbùngbùn kọ́ mọ̀ níbi tí a ti fà wá ní èní tílẹ̀ mọ́ ìlú o ẹ̀yin náà ni olórí wa nínú ọ̀yọ́ àti bà unity forum tọ́ ẹ̀yìn la fi sí àwa náà la yàn yín pé kẹ́ máa ṣe aṣojú wa ẹ wá bá mi fún àwọn èèyàn wa mọ̀ tó rẹ́ lómi ọmọ wò ó pé nígbà tí ń lówó ní oníjẹ́ ń dá sí ṣé ẹdúró sáfẹ́ sáàmọ́ sáàm bú àwọn tí wọ́n tí ìdáwó ni bóyá ní tẹ́ mo wò ó ni o ẹlòmí ọmọ wò pé torí kí n tí ìdáwó ni oníjẹ́ ń tí ìdá sí ni oníjẹ́ ń dá sí ọ̀rọ̀
1: yìí
0: ẹni sùúrù ẹ̀dá kan mo fún wa tọmọdín lẹ́nu ayín àgbàlagbà náà lẹ́nu máa ń sọ pé owó fún ni wọ́n ní òótọ́ yàn ẹ wá bá ń fún àwọn èèyàn wa ní ọ̀rọ̀ àmà.
1: Sẹ́mọ̀ yìí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan tá a bá wà ní mẹ́tẹ̀ a fà yílẹ̀ fún pé kó ń kálukú kó sọ̀rọ̀ kò sáàyè pé à ń wòran no time for watching. Kò sáàyè fún yẹn nínú àwọn àlàkalẹ̀ tó tá a dẹ̀ nílẹ̀ fúnra wa mẹ́ta la pín sí. Àkọ́kọ́ a ní pé a máa fún àwọn opó lóúnjẹ. Ẹ̀kejì ni pé a ní a máa empower wọn. Ẹ̀kẹta ni pé ká pín SSS book fún àwọn primary schools. Primary school lọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí i pé the way ti primary school rí ń kún a lè fi wé private school.
0: Bẹ́ẹ̀ni.
1: So oríṣiríṣi ọ̀nà ni school fi ń kún. Now a wá gba wa níyànjú pé iyekíye tó ń kálukú ọba àní so kó ń kálukú kó dáa so a lè fi ṣe ń ta fi ẹ fi ṣe àsìkò.
0: Mo ń bọ̀ ná.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Ṣé tó bá yóò àmọ́ṣe pọ̀ ní kíláàsì nísìnyí? Òbí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé, kó wọn ra pẹ́ẹ̀nà, ọ̀rọ̀ ìtì màtíríà, wọn ò rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti de ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ ọmọ lọ sí sùkúl.
0: Wọ́n ti wọ pé wọ́n máa ra ìwé fún wọn náà sùkúl ni.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára ìjọba kànú ẹ̀. Lẹ́yìn kan kó o fi sùkúl ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́. Ìwọ lọ ra sọ sùkúl fún mẹ o, ìjọba ò ní bọ́ ra sọ sùkúl o, kò ní bọ́ ra ìwé fún mẹ. Ìyẹn làwọn wá wò ìbàlú gbogbo ṣe ń rí o, ọ da ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwe fún. Bóyá first head of this term àbí second term ni a lè lafẹ́ ṣe ìkíní yẹn. Àwa ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì. Kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì. Kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi sílẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. A dàbí fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n ti gbówó wà lòun fi dá sí prógámù mọ́. Gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan. Ọlọ́dà kọ̀ọ̀kọ́ ràn án lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ́ sọ̀rọ̀ títa la mọ̀ tí ń ṣe. Àmọ́ báyà tiwa ni wọ́n ṣe ni bí ti báyà wọn míì sí. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kí báyà wọn sọ ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jẹ́ ojúlówó ọmọ Ọ̀yọ́ káàmì náà ká máa bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún wa ńbẹ. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ máa tẹ̀síwájú. Àwa gangan la máa tẹ̀síwájú nínú Ọ̀yọ́ Kọ̀yọ́ tó di pé yọ máa tẹ̀síwájú. Ó ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adébọlá Akérèlé. Ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ ra àwọn ọ̀dọ́. Kì í ṣe lọ́dọ̀ ti wa nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣẹnu
1: ọ̀pọ̀ lára àwọn àgbàlagbà obìnrin tó nítumọ̀ mọ́ ẹ wa lára wọn ni Alhaji Scott
0: Báòkú ìyá Ìjẹ̀bú kan
1: ni ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa. So ká tó lọ lórí yẹn mama Adébọlá Akérèlé àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run sì mọ̀ bá dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn nẹ́sà sí ti
0: àṣẹwà
1: gbogbo ibi tí wọ́n bá ráwọ́lé báyìí yọ̀ máa jẹ́ nọ́ọ̀sì mi ọ̀nà
0: nọ́ọ̀sì
1: medical nurse
0: ni wọ́n nílùú Èbó tọ́
1: àìní
0: ṣiṣẹ́ òyà.
1: Mo ti láwọn èèyàn náà tí mo ti rìfà àwọn sọ́dọ̀ mọ̀mọ́ sẹ́ni ẹ̀ wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọ́n dáadáa mo ti jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpẹ́ já àná tó fi pọ̀ wá kọ́ bá dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ yìí wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màá mi yìí màá láìtàláì màmá olùkọ́ ni màmá o ẹ̀ẹ́dẹ̀ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn lẹ́gbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùkúù ní àwọn payà mọ́rí ẹ ti gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màá mi ò wá gbóhùn sókè wọn ò kọ́ bá ń dákọ wọn wà á wá wa nárétí bí okè wọn làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tà ṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ bá wa nárétí báwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí tọ́lá àwọn ẹlòmíín rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta awúrò ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan bọ̀ kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: tọ ọmọ ọba ẹna ti kúkú ti gbọ kí n tó gbọ ọrọ rẹ o ọrọ rẹ o ojú wo lẹ fi lẹyìn náà tún fi wo orú ilé
1: ọrọ yẹn nígbà tí màmá yẹn sọrọ ọrọ tó pààyàn lẹkọọ lẹ kọrin pé tẹlẹ tẹlẹ mo ti sọ pé tẹ ẹ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan kí sísì lẹ wípé tíṣà lẹni tó sọrọ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bóòlù ẹni ti fẹ handle yẹn irú bóòlù ọmọ ti fẹ capture gbogbo jẹ kọ ní skul so iṣẹ yẹn kì í ṣiṣẹ nìkan ẹ jẹ ká jìde ẹ jẹ ká jí gírì lórí ọrọ yìí ìwé làwa ń sọ ẹwọrọ wa sọ ọ̀kan lára àwọn ọ̀nàrẹ́bù wájà tí ń gbìyànjú ẹ̀yàn ọ̀nàrẹ́bù sẹ́kàrọ̀lé ó kọ̀wé ó kọ́ aṣọ fáwọn skuls kọ̀ọ̀kan káàkiri káàkiri tí ì náà kò débì kankan.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò débì kankan. So àwọn àrọ̀ àwa ẹ dákun ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo ẹ̀wọ̀n lẹ́rù ní ògbé ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo tọ́rọ kọ́bọ̀ ta bá ń rékì jọ láàrin ara wa táàbì ṣe náà láti là sílẹ̀ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ́ ara wa rí a ti gbowó lọ́wọ́ ara wa a bọ̀ nítorí nígbà tó jíjẹ akara wọn nìsín so mọ akọmọ ọrọ wa náà ní ẹdá kan ọlọrun ìlú le right gbogbo alamọ pé ìlú le àtijẹ àti mú ó le gan bó ti wá lu ilẹ̀ òkú rí ẹjẹ ká gbìyànjú ọlọrun ràn wá lọwọ.
0: Ẹ ṣeun báàmí ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà ẹ̀rọ bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ̀rọ bọ̀ náà.

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọn tún sọ nínú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré nìmọ̀lé ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè. Kí ló pè wá jọ́ mi? A ó wà, a ó sì jẹ yín. Iléeṣẹ́ yín ò ní jóná.
1: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí lèyìn náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn? Gbogbo bímọ bímọ torí òǹbí ni òtó òǹtọ́ ni òǹtó kò tó òǹwo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn. Wọ́n ní yàyàkuyà. Àwa náà dògbó á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí wọn àní máa fi kúlé wà láòránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sínú àní máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Lọ́lọ́ Ọlọ́run Lódùmarè. A pẹ̀ bímọ pẹ́ ṣe pẹ́. A ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
1: mọ̀mọ́ tọ́lọ́run mọ̀ tọ́lọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sí bara rẹ̀
1: táwọn náà mọ̀ra wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sukuu ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa o. A ní ṣìṣe o, a ní sílẹ̀ tẹ̀, a ní sì jẹ́ náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú.
0: Tọ́
1: a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́ ní bá ní amọ́bọ̀ nìkan là ní dé bá ń lè nítorí wọ́n bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀ á dé fún bàbá jẹ ẹ̀rọ mọ́jèlé ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ tútù tútù náà làárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o títí dìgbà míì tá a tún máa pàdé adéyìnká pẹ̀ ń bọ bí a ò erin ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gè. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láti fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá po ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàálù ní ti kúrò mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ pè mí. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ ìlú náà. Ọ̀yọ́ àti bàálù ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀sán làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bio your online radio. Your online radio. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry.

0: فمنه ما تو الغرام
1: يوم هيامي وبني

0: yàtọ̀ sáfojúrí àfojúrí ikú tá a ṣe kú.
1: Fàmílẹ̀ ọ̀nà ní ìmọ̀tò wà lára mọ́.
0: Àwọn ọmọ wa wọ̀nyí àmájà kú
1: bá wọn. Fàmílẹ̀ ọ̀nà ní ìmọ̀tò wà lára mọ́.
0: Ó bá yà máa túbá. Àtúbá tó bá yá. Kí lọ jẹ́ ìmọ̀tí jẹ́ túbá. Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
0: Bọ́ọ̀ bá túbá ẹ̀. Annabi wa Muhammad.
2: O
0: ni a ta ibu mi na zambi kaman la zamba lawu kaman lowi. O lẹni ji o ba tu bẹsẹ.
2: O lẹni to ba tu bẹsẹ.
0: O da gẹgẹ bi pe o lẹsẹ. Ko wi pe ko lẹsẹ.
2: Ko wi pe ko lẹsẹ.
0: Ẹsẹ.
2: Ẹsẹ.
0: Iwọ ni.
2: Iwọ ni.
0: O jẹ iwọ nisin.
2: O jẹ iwọ nisin.
0: O wa arogun lo.
2: Arogun lo.
0: Ọpọ nisin.
2: Ọpọ nisin.
0: Láyé láyé, ọ̀lẹ́ dàbí ẹni tí ó jẹ́wọ́ ní pèsè ààyè jì ẹ mọ́.
1: Aláà
0: ọ ti ṣàgbákò.
1: Ló
0: mọ ọ̀rọ̀
1: ọ̀.
0: Ló mọ ọ̀rọ̀ ọ̀.
1: Wàmí ni ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà lára mọ́.
0: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
1: Kísà.
0: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ tí ẹ̀ níjọ́ sí.
2: Ẹsẹ̀ tí ẹ̀.
0: Àzìzé ni.
2: Àzìzé ni.
0: Kì í ṣe kó màá mà.
2: Kò màá mà.
0: Ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
0: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
0: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí n ó tú àṣírí rẹ̀ fún gbogbo àárọ̀ mọ́bọ́mọ́ tó ọba bí láyé.
1: Àlá.
0: Ìní pàṣírí rẹ̀.
1: Kò lè pin náà ṣáta.
0: Wọ́n ò sì ní bọ́ sọ̀rẹ́.
1: Fàmí ni
0: ọ̀nà. Wọ́n máa pọ̀ kópa àwọn alákòóbá ní Ádámà.
1: Alákòóbá
0: ní Ádámà. Ọ̀sẹ̀ ẹsẹ̀ kan rí. Ọwá túbá ẹ̀. A sì wá ṣe àforíjìn fún ẹ̀. Tó ń jí bẹ́ẹ̀. Ipò jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣe rú rẹ̀ láyé tó fi kú.
1: Àlàá. Ọ̀sẹ̀ ẹsẹ̀ kan rí.
0: Ọtí dábàá.

0: lẹ́ wọ́n túbá. Ìtúbá náà gan ó lásìkò. Ìyá àzìná náà ó wá jura wọn lọ. Ẹni tó sorí ibú jù nínú onízìná. Ìlẹ́ni tó bá ti lé láàdọ́rin ọdún títún wà ń ṣe sí náà kiri. Ó dẹ̀ ní ègbé. Ṣé ìwà pọmọdé ń ṣe òní?
1: Fọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá.
0: Gbogbo tí ó sì jẹ́ lọ́rùn ni ó mọ̀rí ṣe
1: èkó.
0: Ẹni ó wá tún sófò jù. Ẹni ó sófò. Tó sórí ibú. Tó ṣàgbákò. Nínú onízìná. Iná lẹni tó bá gba ìbálẹ̀ obìnrin tí ò wá fẹ́ sílé mọ́.
1: Àlá.
0: Níbo ni ó pe gbà?
1: Fọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Ìbálẹ̀ ènìyàn.

0: ọmọ ọlọ́mọ ọmọ wa sọ ayé rẹ̀ di sí bá sí bo
1: ó
0: wá jẹ̀nẹ̀ dín yàn hànà hànà kẹ́lẹ̀kùn ọlọ́run
1: stamp
0: látọ́dọ̀ ọlọ́run
1: lẹ́kùn
0: náà ọjà lọ́nà tí òwúlò ọwá fìlẹ̀ òun wá ń tàràrà káàkiri ọwá ṣe bá ọmọ abọ́ lọ́wọ́ mi.

0: Orúkọ Ọlọ́run tó tóbi. Ẹbí òpònú. Èwo ló kéré nínú orúkọ Ọlọ́run?
1: Àlá.
0: Ìwọ lọ sí ààrẹ bẹ́ẹ̀.
1: Nísàlá.
0: Ó lè mí
1: lọ́dẹ̀
0: ní Ọlọ́run.
1: Ó lè mí lọ́dẹ̀ ní Ọlọ́run.
0: Gbogbo lórí ire ẹgbẹ́ Ọlọ́run ọba náà tóbi. Kìí ṣe wípé àwáyé wá tú wa lẹ̀.
2: Àwáyé wá tú wa lẹ̀ lásán.
0: Nítorí bẹ́ẹ̀ bá kiri ẹ̀sẹ̀ ra yín. Àlùkáwà ní ń bẹ láàrin àwa rẹ̀.
2: Nítorí
0: bẹ́ẹ̀ bá ṣe
2: eré.
0: Bẹ́ẹ̀ bá ṣe kejì. Ìyá ń bẹ lọ́dọ̀ mi Ọlọ́run. Àmọ́ ká tó ju fèrè lẹ̀. Ìyá mẹ́fà náà tí ó jó ní sí náà. Ẹjọ́ bá wà délé.
1: Àlá. Iná ni sáà kùlìkì náà ṣe tà.
0: Ọlọ́run májá sórí ibú.
1: Fàmínà ọ̀nà.
0: Àwa Mùsùlùmí.
2: Àmọ́
0: bí wọ́n ṣe ń fẹ́ bìnrin.
2: Àmọ́
0: bí wọ́n ṣe ń bímọ.
2: A
0: sì ń bímọ.
2: À
0: ń kóbá àwọn ọmọ.
2: À
0: ń kóbá àwọn àrọ́mọbọ́mọ.
2: Kí
0: ṣe ti zìnà yìí? Gbogbo Mùsùlùmí ni kó rà á. Èyí tó ń bá ń gbọ́. Ọ̀tọ̀
2: ni.
0: Wá fi kan pamọ́ sílé. Kó máa jẹ àsọlẹ̀ fún gbogbo àwọn àrọ́mọbọ́mọ rẹ̀.
1: Àlá.
0: Bẹ́ẹ̀ ti ń bọ̀ yìí. Ẹ tún pọ̀ bẹ́ẹ̀ mọ́.
1: Nísà kò lè kìnà ṣe dáhùn.
0: Bàbá lu ọgọ́rùn-ún ọdún láyé. Bẹ́ẹ̀ bá tún pọ̀ ẹnu wa ni.
1: Fàmí ni ọ̀ náà.
0: Èyí tá ń gbọ́ yìí.
2: Èyí tá ń gbọ́ yìí o.
0: Ẹ tún pọ̀ mọ́.
2: Ẹ tún pọ̀ mọ́.
0: Àfẹnu wa.
2: Àfẹnu wa.
0: Ọ̀rọ̀ kékeré lẹ pè é ni.
2: Ọ̀rọ̀ kékeré lẹ pè é ni.
0: Ẹ rò pé ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ ata ni.
2: Ẹ̀rọ ẹlẹ́gbẹ̀ ata lẹ pè é ni.
0: Ọ̀rọ̀ láyé. Ọ̀rọ̀ láyé láyé. Ọ̀rọ̀ tó ṣe wípé Ọlọ́run ọba wa yóò tọ́jú ẹ̀. Ọ̀rọ̀ tí ó mọ fa tìrandíran gbére.
1: Àlá. Iná ni sáà.
0: Bọ́lá ti sọ Kùránì ni Ọlọ́run máa sọ.
1: Fàmí ni ọ̀nà ẹni mọ́tò àlàbárà mọ́. Fàmí ni ọ̀nà.
0: Èyí tá ń wí yìí.
1: Tó
0: bá dàbí
2: irọ́.
0: Ìfọ́nù ni. Ẹbí bàbá wa láwùjẹ. Ẹ ti gbọ́ orí. Bẹ́ẹ̀ bá gbọ́ lábala lábala. Kìí ṣerú yìí. Nítorí náà Ọlọ́run ò ní já sórí ibú.
1: Àlá. Iná ni sáà kùlìkì náà.

0: kọ mọ́
1: iná
0: ni kó máa sọ̀rọ̀ nílẹ̀ kí sọ́mọ́ sì máa dàrú.
1: Kí sọ́mọ́ máa mì.
0: Àmọ́ ẹ̀ jìnnà
1: ó
0: kó bá a.

0: ẹ wá ṣe bẹ́ẹ̀ rí
1: nǹkan gidi yẹn.
0: Ẹ ti bẹ́ẹ̀ rọ́mọ bí.
1: Wọ́n kọrùn sórí.
0: Wọ́n kọrùn sórí.
1: Irun kan tún bẹ́ẹ̀nbẹ́ẹ̀.
0: Irun kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Wọ́n tún lu dí ọmọkùnrin.
1: Àwọn ọmọbìnrin.
0: Àwọn ọmọbìnrin.
1: Àwọn wọ trouser.
0: Àwọn wọ trouser.
1: Wọ́n tún ń lo yẹ dodo.
2: Bàbá ẹ̀ẹ́nà ni sá kùlìkìnà ṣàtà.
1: Ẹ wá ṣe bẹ́ẹ̀ rọ́mọ bí mi náà mọ̀ pẹ́ ṣàgbákò nù.

0: iná lọ́run.
1: Tí
0: iná bá pọ̀.
1: Ẹni
0: sì iná ò ní dìde bá a ti wà yìí lọ́run.
1: Ọlọ́run
0: ní àlẹ́ ìhà bọ̀bára tó ń kò lá ìka ọmọ rẹ̀.
2: Àlẹ́ ìhà bọ̀bára tó kò lá ìka.
0: Jọba dìde.
1: Nígbà
0: kìyàmọ̀.
1: Kò
0: ní jẹ́ èèyàn.
1: Yóòbá
0: jẹ́ ajá.
1: Tó
0: bá tiẹ̀ tún wá jẹ́ ni tí ó bá ṣe sì nátán tí kì í wẹ̀ ló wá dìde lẹ́lẹ́dẹ̀.
1: Yóò dìde dìde ẹlẹ́dẹ̀.
0: Ẹlẹ́dẹ̀ náà.
1: Eku
0: eruku tún wá mú dáru.
1: Èyí
0: tó ṣe pé bí ẹ bá wò ó. Ẹ mọ̀ wá wo ojú rẹ̀ fíjínfíjín níbi eruku.
2: Àlẹ́ àbára tó kúnlá ìka ọ̀rọ̀
0: kàfà tó
2: fàjára.
0: Bẹ́ẹ̀ni a bá jẹ́ olúkọ lọ́jọ́.
2: Àlẹ́ àbára tó kúnlá ìka ọ̀rọ̀ kàfà tó.
0: Oyún tá a sẹ́ ni.
1: Oyún
0: sì náà ni.
1: Òun
0: náà yóò tún dìde. A ní wọ màmá
1: mi.
0: Èwo mo ṣe. Wọ bàbá o.
1: Kí
0: ni dé. Ẹ kó báwọn ẹ̀jẹ̀ kó ń wáyé ayé.
1: Èéṣe
0: tẹ̀ jẹ́ kí òun ó láyé. Ẹ tún jẹ́ kó ń wó lọ́dọ̀ lọ́dọ̀ lọ́hùn.
2: Àlẹ́ ìhà.
0: Ìyá náà yóò wá gbé àrùn bí ìgbàkájá bá gbé
2: ẹja
0: àrùn.
2: Ìyá náà
1: yóò wá
2: gbé àrùn bí ìgbàkájá bá gbé
0: ẹja àrùn. Ìyá náà yóò wá gbé àrùn bí ìgbàkájá bá gbé ẹja àrùn.
2: وإذا الموءودة سألت بأي ذنب قتلتني
0: وإذا
2: الموءودة سألت بأي ذنب قتلتني
0: Èyí tí mo dáwọ́lé, mo dá ìwúṣẹ́, mo dáwọ́lé sẹ̀mí, ẹ̀yìn ẹ̀dá mi, ẹ̀jẹ̀ ń rí yọrí. Ẹláyà jíjí ẹ̀bà mi ń ṣẹ́ jẹ́. Ẹ wá fẹ́ kí n bá yín tún ti ń ṣe káyé yín.
2: Wà ìfẹ́ mọ̀ ó dátò sá àlá tí.
0: Ọlọ́run o.
2: Bẹ́ ayé iná mi ó kọ́tẹ́ ta ní.
0: Ẹjẹ́ yóò mọ̀ yí ẹ̀yà pa.
2: Ọ̀dà tó ta aláàjì bí àìdá bẹ̀ ọjà ta rí.
0: Ọlọ́run ní lọ́jọ́ náà
1: àwọn
0: oyún tí wọ́n sẹ́
1: ni
0: wọ́n wá tó sáfù síwájú èmi ọlọ́run. Wà máa wá bí èmi ọlọ́run ọba wọn léèrè. Ayé ìlà ń bí ń kù jí lítú.
2: Wà ìlà mọ̀ ọ̀dà tó.
0: Olúwa ni
2: o. Sàlá tí.
0: Ẹsẹ̀ wọn mú sàtàrí torí ẹ̀pá ní.
2: Ayé ìlà mẹ́ kò jí lítú. Wà ìlà mọ̀ ọ̀dà tó. Sàlá tí. Bí ayé ìlà mẹ́ kò jí.
0: Ẹyin ìyá o. Alùpùpù ọmọbìnrin rẹ̀ sọ̀rọ̀. Àsìkò tó tí ẹ̀mí àwọn ọmọbìnrin ó mọ kúrú nílé ayé.
2: Wà ìlà mọ̀ ọ̀dà tó sá àlá tí.
0: Ọlọ́run o.
2: Ayé ìlà mẹ́ ọ̀kan
0: sá àlá tí. Má jẹ́ ìwà ojú
1: wa
2: o. Wà ìlà mọ̀ ọ̀dà tó sá àlá tí. Bẹ́ ayé ìlà mẹ́
0: ọmọbìnrin oyún àkọ́kọ́ tó ní
1: òbí
0: ẹ̀jẹ̀ wa dámọ́
1: ẹ̀jẹ̀ ọ̀dá bọ̀rọ̀ kọ̀dá o.
3: ese bi nkan mi
4: ko
3: si ndi mbe mbe ko ba se si natan o ni ndi nko mi nkan na iwa nfo nkan omobinrin kuro nibe bi ti se nfo nkan omokunrin ni bẹ ni nlu apo bi rẹ jeje
2: wa ilẹ ma o
3: o ti ma tan ibi ti o yẹ kẹkẹ o gba jẹ n gba bẹ.
2: Ṣé ayé ẹ̀dá omi ọ̀tá
3: ọ̀tá ni? Ẹ bá jẹ́ wọ́n kúrẹ̀ ní àwọn ọmọ yín.
2: Wà ẹ̀dá ma o dàtú sókè
3: láti. Ẹ bá jẹ́ wọ́n pàtẹ́jẹ́.
2: Ṣé ayé ẹ̀dá omi ọ̀tá ni?
3: Dúgbọ́gbọ́ ẹ lọ wà látàkùrọ̀ bú sí iná.
2: Wà látàkùrọ̀ bú sí iná.
3: Ọjọ́ lọ.
2: Ẹnlẹ́ o káàdà pa ìṣàtà o.
3: Akoko ya.
4: Akoko ya.
3: Eyi ti o je onizi na lorun.
4: Eyi ti o je onizi na la kiyama.
3: Bimba ti ndide.
4: Bimba ni ndide.
3: Awa ko si ni waju.
4: Ako si waju e.
3: Wipe lagbajo omo lagbaja. O je kan ninu eni ti emi Olorun ko bare nbinu si.
4: Olorun o.
3: Ko gbodo sunmo mi.
4: Ko ma sunmo mi be.
3: Ko gbodo pe mi. Ko gbodo kun mi. Eni ojo osoro ni fun isoro re ko ma ja ti kokoko nbinu.
2: Ale wa la taqrabu zina.
3: Ale mo ni wa dupe
2: fasoku lo. Kana fahishata.
3: Ko si ni ku re.
2: Oluwa
3: wa o.
2: Wasa asebila.
3: Ẹlẹ́ẹ̀kejì.
4: Ẹlẹ́ẹ̀kejì.
3: Bàbá wa débi ìṣirò.
4: Bàbá débi ìṣirò.
3: Àwa su olè ṣáàbì ìṣirò tó burú lòun ó ṣe.
4: Ìṣirò tó le koko kò ní ó ṣe.
3: Yóò yànyàn kò ní rí
4: yàn.
3: Nítorí pé ẹni èmi Ọlọ́run bá ń bá ń bínú sí máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹni ń bá wá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ bò ni ó gbà lọ lọ́wọ́ mi.
2: Wà lára àtẹ́kọ̀rọ̀ bó sì náà.
3: Ó ti béèrè rẹ̀.
2: Ẹnlẹ́ o káàdà fa iṣẹ́ tán o wà sá àṣẹbí ńlá o. إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
3: إِلَكَتَا عَذَابُ النَّارِ إِنِزِنَا
4: إِنِزِنَا
3: إِشَ نُوْتَابِ ẹ̀kan tó ti gbẹ.
4: Ìṣe ní ó dàbí ẹ̀kan tó ti gbẹ.
3: Nígbà tí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mi tí a bá dàbí igi gbígbẹ. Ẹ máa wo bóun ti máa wá yára jónú iná tó.
4: Wọ́n yára jónú náà níbi ń bẹ lára.
3: Òní ó máa wá jẹ́ mọ̀njàlánú iná. Ó bá jọ àfáká.
4: Àfáká
3: o. A máa bọ́m̀bù ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bẹ lára.
2: Wàlá àtẹ́kọ̀rọ̀ bó sì náà. إنه كان فاحشة وساء سبيلا إنه كان فاحشة وساء سبيلا
3: نتوري قلب عياوا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات
2: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك

0: Abdullahi Wahidi Bande nitori wa si nbe lago mewa a to ma wa lo si gbaja lago mokanla
1: illa mutaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: olohun
1: wa amila amalan salihan
0: ni illa man taba gogo ntawi iya ti o je onizina niyan
2: iya ti o je zinanu ni
0: afeni o ba tuba
2: afeni o ba tuba
0: o wa tun ni wa amana o wa gba emi olohun oba re gbodopin
2: o gba emi olohun oba re gbodopin
0: ki pofo
2: ki pofo
0: ki soso ku so ki pegede
2: ki pegede
0: ki maranro
2: e pade yan je
0: o wa je ni to gba fun mi olohun oba re yan
2: yan
0: leyin ko gba wa amila o wa se amalan ise kan
2: o se se kan
0: ninu awon se re o wa se titi o fi ko lonu emi olohun
2: e pade lonu emi olohun oba re
0: o wa se ise kan ko tun wa so wipe ni wa n se bayi ko tun la aja nitori ko le se wahala ko to ko yonu wa amila amalan sole han
1: illa mutaba wa amana wa amila amalan salihan wa amila amalan salihan
0: o wa se ko kẹsẹ rere kan èyí tá a ti kọ wípé ni ó pé tó aya náà bẹ ti súra tó lóru
2: aya náà bẹ ń bẹ
1: wàhálà bàládé láàmì
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fọ́ọ̀mà
2: ádámà
0: gbogbo orúkọ gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin
2: èyí
0: tá a sọ kalẹ̀ fádámù níjọ sí ẹni ó bá hàn
2: án
0: ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀
1: ẹni tó fẹ́ lówó lọ́wọ́ wà tí ní wà zàyè
0: tó lọ́wọ́
2: ọ̀rọ̀
1: wà tó rẹ̀ sí.
0: Allahu akbar. Allahu akbar.
3: Allahu akbar.
0: Allahu akbar. Wo wá ní zina ti ń bẹ̀ ń bẹ̀. Àwa adébi tá ń lọ.
2: Adébi tá ń lọ.
0: Àbábìnrin bá rí ipẹ́ ìpalọ́lọ́ lọ́hùn ò ní wí nǹkan kan.
1: Wà tí ní wà zà ètò
0: òní. Allahu akbar.
3: Allahu akbar.
0: Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún
2: wọn. Ọlọ́run wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún wọn.
0: Igi náà.
2: Igi náà.
0: Ìwọ̀n ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà.
2: Ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà.
0: Bí ọlọ́run ọba ti ń pè wà láàtà kọ̀rọ̀ bá a sì ń ṣàjàràtà. Wọ́n ń pè wà láàtà kọ̀rọ̀ bú. زنا
1: ولا تقربوا الزنا
4: وشقا دودو ايورو

0: tí fa ìrẹ́jẹ̀ pín kò ní lẹ́ẹ̀kan sí lórí àwọn kan sọ fún báwọn tí ìlú gèdè àbí tákàdá dání tí wọn fi kọ́lẹ̀.
1: Ẹni tí ń bọ́lọ̀ ohun
0: ìṣẹ́ ti mú.
1: Ó fẹ́ràn ó sì lẹ́láyì.
0: Àníṣe ẹ̀ ti mú.
1: Lẹ́láyì.
0: Abẹ́ ẹ̀ ti mú.
1: Ó ti bọ́lọ̀ ohun ṣe. Bábẹ́ dá ẹ ṣe ṣé bí kò ṣẹṣẹ níbẹ̀ ṣùgbọ́n mọ́.
0: Ọya wọn làwọn ti mú ẹjẹ́ ń tuntun pè lẹ́ẹ̀kan sí 9221809 0525. Ẹ wà ní UBA. Ayo àti bá Unity Forum náà ló pa àkáǹtì náà bẹ́ẹ̀ bá fẹ́ sí mobile money transfer garaga ní ọjà sọ́dọ̀ wa. À ń jòyè yín pé ọjọ́ Sátidé tí ń bọ̀ yìí, ọjọ́ Sátidé ọ̀sẹ̀ yìí on the 15th àbí Sunday 15 ni àbí 16 tí èpè 16 ni tí àwẹ̀ àwẹ̀ tàwa mùsùlùmí tí ó pé mẹ́ẹ̀ẹ́dógún kan ẹ̀yìn la fi sọ rí pé àhà àwọn oúnjẹ yìí kó lè bá wúlò torí tọba títí ń bọ́ sọ́wọ́ ẹ̀yìn àwẹ̀ kò tún wú àti oúnjẹ ìṣe ẹ̀ bàjẹ́ náà yóò tún wúlò ṣùgbọ́n on the 16th Saturday tí ń bọ̀ yìí táwẹ̀ ó pé 15 náà ni àti sí o ọyọ́ àti bá Unity Forum account number 22180905 22180905 ní ilé ìfowópamọ́sí UBA ó ń bọ̀ ná ẹjẹ́ ká tó fi ìpolówó ọ̀yọ́ àti bá Unity Forum sí kí n tó máa lọ.
2: Ẹnìkan ló jáde òkú kò orílẹ̀-èdè South.
0: Ṣùgbọ́n ẹ gbọ́ orin yìí díẹ̀ náà ẹ gbọ́tàn yìí díẹ̀ náà.

ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí ó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni ó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni ó sì ti a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gbà.

0: wa pẹlu
1: oyin e gbagbe awon ta bi se waasu funra wa laaro yi tele ka to fi wa si amiru ja si yen si ta so pe ka ma lekun ni se olore lasiko awe yi tori pe alade pele esan lolohun ninu osu da wa yi adipele esan adipele esan adipele esan osu yi ese yi ese ta wa yi gbogbo ese ta ba si sa fun lasiko awe yi ka ma tun pada lo ba mo yun ta awe ba lo tan gbogbo ba se se dada ta n saanu ta n sore lasiko awe yi báwo bá tún lọ tánà ká tó tẹpá mọ ká tẹpẹlẹ mọ náà ní ṣíṣe náà ní o
0: pẹlógún kò sí tí o lè fi tọrẹ àwẹ wá bí kò kẹkọọ nínáwó wọn fún ẹ kí.
1: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayé ẹ gba pọ̀ tún olúwa lọ ẹ mọ̀ lọ sí paradise ẹ mọ̀ lọ àlòjẹ́ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ́sẹ̀ fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe fún ọlọ́run náà lọ́ba aládìpẹ̀ lẹ́sàn tí wàá dá ẹ̀sán wá padà fún wa tó sàn án lẹ́sàn dáadáa ẹnu mi sì ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè gé èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
0: Àmìkún stéjì àmà àkọmọ́ra.
2: Ìbàdàn ọdún kan.
1: Ó sì ń tàbí sẹ̀tàn dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ó tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ. Sínú paradise lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ sì ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lẹ́ra wọn lẹ́yìn ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú mo wà nínú òtútù níta nílólórí mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín mo wà lórí ìdùbúlà ẹni bí àwa náà ṣe máa ń wà ní ààyè dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn mọ bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ kánsà mọ ẹnìkan jẹjẹrẹ mọ ẹnìkan wọn fẹ́ gbé lọ ilé òkèèrè ìlú òkèèrè lọ́tọ́ owó tí wọn sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún ṣe á sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀ á ní kò sí ní tó kan mi ò jẹ́ Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀ àwọn tó ń wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní kí ni wọ́n ń pè ná fírídọ̀mù àwọn tá a ní fírídọ̀mù tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù tá a ní àǹfààní láti lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́ ọlọ́ọ̀bọ ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́ táyẹn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀ ọlọ́ọ̀bọ ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
0: Ọba orí pẹ́ lára tó fi ṣe jókòó sórí mi lórí.
1: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugu ẹyin ò sì bẹ̀ mí wò kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
0: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
1: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ò bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn kódà ẹ̀ tọ́jú mi.

0: mima se kola fi lo lowo
1: mo re ni ti o ni ese
0: wa like se mima se o to ba je pe ila kaka ti wa la sise le yan fi do lo do loro ni awon aboki se ma nla gun awon ni won fa lo lowo ju laye ma olorun ni npin o
1: ya lo labu mo ko
0: olorun ni npin o
1: ori meran ni sas
0: olorun ni npin o ori la fi meran lawo olorun ni npin to ba bu sodo yin olorun na lo bu sibe o e wa se fun ti ara yin nikan ke se fun ti dile yin nikan ni eh o ko sodo yin ni o fi je mu awon elomi na sodo yin ni o
1: abola ni
0: Jesus Christ wa so pe eyin na e ma gbanu nile eru lo won wa nbilere pe igbawo lo wa ninu awon niru awon ipo to so yi to laale yi ta wa ta wo si be owo ta fun olonje ta o pa wole ta o gba wole
1: ayin
0: a o fun olomi a o ye owo a o sa be wo si o nile wo san ati nuyo gbe o wa so pe tori pe eyin ki se fun awon omo iya yin awon omo iya yin awon eni keji yin tori pe eyin e se fun won e o se fun mi na ni o
1: baba
0: ara mi o ye yi
1: ẹni aro
0: to tumọ si pe gbogbo ore ta ba se fun ẹda ọmọ lakiji wo ọlọrun na la se fun o
1: ajẹ ton beri fun ton se tu ale fori oloride ori ni e ki o ma diru ora
0: ọlọrun lo fi je mu awon elomi sodo re o kese mimo se re o lowo ta awon ibi po bayi tola ta awon ilo fi po bayi mimo se re ko o to ba se pe ti mimo se ni
1: eni
0: won ye ma wo awon abeji ni
1: gbogbo
0: bi won bi won lojo kan na because e tun lowo lowo ju kan lo koda emi kan tun le gun ju kan lo ọlọrun ni npin o lojo bi won lojo kan na ni
1: ori lowo sọrọ àwọn ayé ma gba ó ní orí láhán gbogbo ohun tó bá ti.
0: Àwọn tí wọ́n bí lọ́jọ́ kan náà mi ẹlòmí ò bímọ ìlú ò sì ní rí bí alọ́lọ́run ní ń pín gbogbo làálàá kòkò kẹ́kẹ́ làálàá kókó fẹ̀fẹ̀ ilé ayé ìlú mọ alọ́lọ́run náà ní ń pín.
1: Ìyẹn ló ń bẹ níbi ibẹ̀.
0: Lórí ẹ̀ láti gbọ́dọ̀ fi nǹkan tó lọ bá pín sọ́dọ̀ wa sáwọn sọ́mọ ẹlò kejì tí ò sí lọ́dọ̀ wọn. Ara mi ò yé yín. Àní nínú àwẹ̀ náà la wà yóò sùn lámúlámà oṣù yóò ẹsẹ̀ yóò ẹsẹ̀ oṣù àdìpẹ̀lẹ̀ ẹ̀sán.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò bólé àìsàn ẹ̀sà àmì ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu.
1: Mo gbà ọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
0: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọ́run púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é sí bò mí. Ọlọ́run ó ń sàn ní òkú. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ lè máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní lọ́ra wa náà àwa náà yé pàkà máa bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni sá ṣiṣẹ́ sí Ọlọ́run ni táfi ń fún àló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
2: Orí kan bá sun wọn tó rán gba.
0: Bórí kan bá sun wọn àárán gba
2: ni. Ẹ̀ṣẹ̀ ń sùn ní ni apẹ́ lókun kó má ṣàbá mọ wíwá yẹn.
1: Orí kan tó sun wọn tó rán gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
1: Ìkàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀rọ̀.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndú. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtibá Unity Forum, bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹlẹ́mọ́dé ọmọ àti.
1: Kúlò fẹ́.
0: Ashiru Ahmadu Adeniyi Afa Glo Zani Etiri Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlápọ̀ ìtàn kò ní rí aláàánú.
0: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta, ó pọ̀ tó, àwa la jẹ́rí wọn o. A tún gbà dúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ Adéniran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi Sàmínú, ọmọ Adépọ̀jù lámẹ́ríkà, èébùdọ́lá, èébùdọ́là. Adéyinka. Lámẹ́ríkà. Sàmínú, ọmọ Adépọ̀jù. Ọ̀yọ́ ọmọ wọn lè rúwọ́ òjòkó, agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí ló mọ àpàràn ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó ń bàbá lọmọ ewu ẹgúdúgbẹ́ tó sọnù ló mú. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́gbéwúrẹ́ àgùtà bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dún gbomúgbodò mù lójúde ọba. Bàbá dáadáa nù lámẹ́ríkà. Fáyín Sàmínú, ọmọ Adépọ̀jù, Ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tí wọ́n ti ń pé kólówó kò ó kí wọ̀fọ̀ fọgbà lẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá dákun. Ẹyin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlé ẹlẹ́ńkùlé.

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Máa yín kúrò, ọ̀rẹ́ mi máa gbé kúrò, Lajíṣebí Ọ̀yọ́ online radio.
0: Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Ajíṣebí Ọ̀yọ́ online television and radio. We want to take this time out to

Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára. Ani tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ́rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yóò wúlò wọn Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá lẹ́sẹ̀, tí mo fi ń gbà wá.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbà gbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká mọ ṣe dáadáa gẹgẹ bí o kọ mi ni o ẹ jẹ kó kọ mi ó mọ yín lẹnu kẹ ẹ mọ mi ń pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn ọmọ ṣe o mo tún máa ń sọ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú ó kásẹ̀ rí máa lọ́wọ́ mo máa ń sọ pé ń tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn àdúrà yìí torí èyí tó o bá ń ṣe lọ́jọ́ gangan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gangan náà ni kú ọ kà mọ́ ọ lọ́wọ́ o bó lè jẹ́ pé bí mo ti ń rọjọ́ yìí náà ní ti já ní ti jọwọ́ àwọ̀ àálẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ o yàsìn ó ṣeé ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo lè jọwọ́ àwọ̀ àálẹ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tí mò ń hù ṣe ni ó kà mọ́ mi lọ́wọ́ ṣé wà burúkú tẹ̀ ń hù ṣe ni ó kà mọ́ ẹ̀yin náà lọ́wọ́ o ẹ má máa ṣàdúrà yìí pé kọ́lọ́ ń jẹ́ kíkú ó kásẹ̀ rí máa lọ ọmọ ẹ máa ṣe iṣẹ́ rí lójoojúmọ́ ní gbogbo àsìkò Adéyinka Mọ́fì Àfọlábí kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ láwo kó lóun ò bá wa jẹ mọ́ o ikú ló yọwọ́ ẹ̀ láwo kó lóun ò bá wa ṣe mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ ẹ̀ láàrin wa àgbà oṣù gbọ́dọ̀ ọwọ́ o sùn délẹ̀ o ó tún di ibẹ̀ ni bá ń jọ ni Adéyinka ó tún di ibẹ̀ èèyàn bá jọyàn ẹyin tèmi ìpàdé tún dojú àlá ọ̀dàrìnà kò ó tún di ibẹ̀ ni ń jọ ni o ó tún di ìjọ gbẹ̀ǹde.

ti dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí wípé ó di ìgbà ó ṣe o. Ẹ jẹ́ ń sáré padà kí n lọ hùwà re díẹ̀ sí òsì mọ́ o. Ẹ sáré fún mi ní chance, mo fẹ́ padà, mo fẹ́ lọ ṣiṣẹ́ re díẹ̀ sí, kò sí mọ́ o. Ni mo ṣe máa ń sọ lóòrèkóòrè tí mo bá ti láǹfààní. Tẹ́lẹ̀dùà bá fún mi láǹfààní ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà o. Fi ẹ mọ́ sàdúà yìí mọ́ Ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ re mọ́ alọ́ àdúà tí ò lè gbà ni o. Àbíkọ́ máa ṣiṣẹ́ re ni o. Máa ṣiṣẹ́ re ni mọ́ sàdúà yìí mọ́ mọ́tanra rẹ jẹ́. Don't deceive yourself. Don't be deceived. Má tanra rẹ jẹ́. Lójoojúmọ́ àkílà ayé láwọn èèyàn ń jáde fún wa nínú ayé yìí o. Ẹni tó kànkàn lọ́mọ ni o, mẹ́wàá ń kan o, nǹkan ṣẹlẹ̀ nínú dúníyàn tá a wà yìí. Adéyinka Ọlásùkànmí Kásámásẹ̀ dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà náà ní gbà yín.

0: láyé tèmi kí la wá se láyé o kí lọ lọ́run dá wa sáyé fún ná ìbéèrè rẹ o fún gbogbo ẹ̀yin tẹ lárò jinlẹ̀ kí la wá se láyé
1: ó ní àjàyí ayẹ
0: kí la wá se láyé mọ́ fi àfọlábí ló kú níjẹta oníjẹta yìí lọ́jọ́ Sunday ni wọ́n announce rẹ̀ wọ́n lọ́kàn yọ ṣubú nínú ilé rẹ̀ lórí táìsí rẹ̀ nínú ilé rẹ̀ ni o ó yọ ṣubú ni o kò lóhun ò bá wa ṣe mọ́ o ó yọ ṣubú ni o yíyọ ló yọ gẹ̀ẹ́rẹ́ ilẹ̀ ẹnu ilé rẹ̀ tí ò ṣàṣẹ̀ mọ́ kọjá ńbẹ̀ ló yọ gẹ̀ẹ́rẹ́ ló sì gbá bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ló rọrùn alákejì. Ẹyin tèmi àìsùn nínú ilé ẹni àfọrùn rọ owó òfúùtù fẹ́ tẹ̀ ni o.

0: lórí Facebook, mo wà lórí TikTok. Àwọn èèyàn wá sọ di trending issue. Mo wá wò wọ́n báyìí mo mi rí. Ẹlòmíì àmọ́ sunkún èké lójú kámẹ́rà. Ó ń sunkún gbé kámẹ́rà tó. Ọlọ́run rínú. Èèyàn a máa wojú Elédùà ní ń wọkàn. Ọlọ́run rínú o. Ọmọ nọ́mbà alẹ́ yín o. Orinu ọmọ nọmba alẹ yin. Ẹ lọ wori TikTok àwọn èèyàn ọjà gbádùn mọ. Wọn kẹ́kọ̀ọ́ kankan wọn gbá lẹ́sìn ni lọ́wọ́ ọkú o. Ọ̀dọ́ ló lọ yí o wọn gbá lẹ́sìn ni lọ́wọ́ ọkú o. Fayédà wà lọ ni o. Àwọn ẹlòmíì ńgbà tó sun ẹkún èké lójúmọmọtán. Ó sọ ẹkún èké lójúmọmọtán. Ó yìí tún bẹ̀rẹ̀ sí ní tẹ́kẹ́ bí ó sì lùyàn ní jìbìtì lọ́wọ́ àjálẹ́ lọ́wọ́ òru. Wọn gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú o. Ó sunkún èké lójú kámẹ́rà lójúmọmọ. Ó ti tó bẹ̀rẹ̀ sí ní sàásì yàn lóru gànjọ́. Wọn ò mọ gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú. Ẹ̀mọ Samuel Edo ni alágbára alágbára mẹ́mẹ̀rọ bàbá ọ̀lẹ́. Ẹ mọ̀ gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú o.
1: A ò pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ràn.

ẹyin tèmi ẹ jẹ́ ń jẹ ayín tán o tá a bá lọ tá a da gbogbo àwọn nǹkan ní wa lẹ̀ tán ẹlòmíì ò fọmọ ayé lọ kódà ẹlòmíì ò ní fọmọ lẹ̀ kò ní rọmọ fi ilẹ̀ sáyé lọ. Ẹ mọ̀ wá gbọ́ àwọn àlérí òsì àwọn àlérí tán ní músẹ lójú ayé ẹni tó kú gan sẹ ẹ rántí rẹ sẹ ṣe dáadáa sọdọ rẹ ẹ mọ̀ wá gbọ́ adé ikú kádẹyìn ẹnu. N ṣe bí ìyá fún ọ, wọ́n ń parọ́ ni o. N ṣe bí ìyá ò lè jọ̀yá o. N ṣe bàbá fún ọ, n ṣe bí bàbá ò lè dá.

0: wọ́n sùn kún ó pariwo a ò fẹ́ ó lọ àfẹ́ ó lọ àfẹ́ ó lọ àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi àfọ̀lábí dénú àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú mọ́ ọ̀fẹ́ ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi.
1: Ìwọ́ tùbà kẹ́lọ̀.
0: Ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹyin ẹnu.
1: Àfi bí ìwúrà lọ́kàn àfi bí ètò.
0: Mo yin yín nímú ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan fọ́mílì kiyín gan níbẹ̀ ń tó jẹ́ pé ó ti jáláìsí tó sì ní fọ́mílì àbọ̀ ọmọ àbíyàwó ńlẹ̀ nígbà wo gan lẹ̀yìn gan gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí lẹ́ti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ mọ́ di ìkan. Ẹ mọ́ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Nígbà wo lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè èèyàn yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀ àwọn fámílì kí rẹ̀ ìjọ wo lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè wọn lẹ́ti yẹ̀ wọ́n wò ìjọ wo lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpé àápé sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn ó ṣeéṣe káláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run alá.

0: pàdé.
1: Kọjú jìnà lásán ni o. Kọjú jìnà, kọdún ó jìnà lásán ni, kò sẹ́ni tí ó jù síbí, wà láì. Àwa ni a lọ kan ẹ̀ níjọ́ mi tí ń bá sì rántí ikú tí ń bá rò ó. Ìwà wà mú dì. Ìwà wà mú dì. Ikú tí máa ń tí máa ń wólé oyin tí ń wólé adùn. Ijọ́ ọjọ́ kan, one day ọjọ́ kan náà ni ó jẹ́ ọjọ́ kan. Ẹ máa gba lẹ́sìn ní ẹyin tèmi lọ́wọ́ òkú.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Babeni kọ̀ọ̀kan.

0: olùfẹ́
1: ẹjẹ́ ìwà jà yín tán fúlì yányán fáínálì ìwọ́ tó máa ní bí ò sí mi ọ̀rẹ́ ò lè jẹ bí ò sí mi ọ̀rẹ́ mi ò lè mú ebi ni mo ń gbọ́ bùkátà fúmílìkì wa bí ò sí mi àwọn fámílìkì mi ó sì dààmú ó wàhálà yàásín ogun ń gbọ́ wà láì jésù kristo olúwa wa ń gbọ́ mo jà yín tán o wọ́n lè ṣe wàhálà kan dààmú díẹ̀ o wọ́n survive o they will survive without you o mo ń jà ẹ́ tán nìyẹn o bí wọn ò rí pé èèyàn kan wá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ bó o bá rí ràn lọ́wọ́ tó sì jẹ́ pọ́ gbọ́ mi ó kẹ́mi lé ọ wà láì bó o bá rí ràn lọ́wọ́ yóò survive o yóò survive o tó o bá ràn lọ́wọ́ ọlọ́run lo ẹ̀ ń sábàbí ni ó lo ẹ̀ ní sábàbí láti alleviate ìṣòro tó níyẹn ni o bí o bá fi ara rẹ lẹ̀ kí elédùn ò rí ọ lò yàásín ọlọ́run ó lo àwọn ẹlòmíì o ògún gbọ́ jésù kristi olúwa wa ń gbọ́ yóò lo ẹlòmíì ààyè rẹ̀ ó le kó ṣòfò díẹ̀ ọlọ́run ó padà di o yóò di o ni tó o bá ní ní kápá báwọn èèyàn bá bá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ ṣé o ẹlòmíì ó ti lọ fi read receipt rẹ lórí whatsapp ó ti lọ hide rẹ yóò ti ka mẹ́sẹ̀gì yín láti bí ìjẹ́ ẹ̀ẹ́dógún ẹ mọ̀ ọ́ pé kéètì rí.
2: sọ́rọ̀ ni gbogbo wa jẹ́
3: bẹ́ẹ̀ ni
2: a ti kó ẹ má gbàgbé.
1: wọ́n máa survive o they will survive they are gonna survive without you with or without you they are still going to survive.
2: ẹbí dùn ní odi péré
3: a ń pàdé
2: odò tí wà láwọ̀ dá.
1: pé family mi ni ìyàwó mi ni ọmọ mi ni wọ́n survive o. ìyàwó rẹ gan ó lọkọ mi bí ò fẹ lọkọ mi gan àwọn èèyàn gbà lámọràn pé ó ti tó o lọkọ mi o wọn ò nàkú tẹ ìyàwó yín o wọn ò nàkú tẹ ìyàwó yín ọkọ yín ó sì fẹ ìyàwó mi èmi ò ní tan ẹ kúkú mọ pé ní tan yín i will never deceive you wọn ò nàkú.

ẹ̀yin tèmi tẹ́ ẹ bá mọ̀ tó bá ti pé ẹ̀ ń mọ̀ ẹ̀ mọ̀ ń mọ̀ àbí ẹ̀ mọ̀ àbí ẹ̀ gbàgbọ́ wípé bó ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ o bó ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ ní ọ̀run jù bẹ́ẹ̀ lọ a mọ̀ ṣe dáadáa o a mọ̀ ṣọ́ra níbi ìwà bàjẹ́ ìwà burú a ń sọ pé nàìjíríà wa ò dá nàìjíríà wa ò dá nàìjíríà wa ò dá kí ni nàìjíríà tí ò dá just orúkọ entity lásán ni nàìjíríà o àwa tá a wà nínú rẹ̀ gangan àwa ni nàìjíríà o tá a mọ̀ ṣe pé kọ́ńtírì yóò dá nàìjíríà ò dá ìlú wa ò wúlò àwa tá a wà nínú rẹ̀ la dá àwa la wúlò orúkọ entity lásán àwọn product tó wà nínú rẹ̀ náà ló make up kọ́ńtírì o sọ̀rọ̀ mi yé yín ayé yìí ò lé o ọmọ ayé náà ló sọlé ayédógún ayé yìí ò lé báwo làwọn kan ṣe build website kalẹ̀ táwọn kan sọ pé àwọn fẹ́ háàkì rẹ̀ ni ẹ máa wò wà búkú sáyé le tẹ́ ẹ bá háàkì rẹ̀ ẹ kó ẹni tó ni website yìí sínú dààmú ṣe ẹ ti kó sínú dààmú sáyé wá le àbẹ́yìn tẹ́ wà nínú ayé lẹ̀ máa yé le ọ̀rọ̀ mi ò yé yín àní iná àníná àníná báwo ni yín ṣe jẹ́ sòro nàìjíríà àbí sòro àwa èèyàn tá a wà nínú rẹ̀ ọ̀nà wa ò dá báwo ni yín ṣe jẹ́ sòro orúkọ lásán tí ń jẹ́ nàìjíríà àbáwo èèyàn tá a wà nínú rẹ̀ tá a wà níjanu rẹ̀ ẹnìkan kówó jẹ báwo ni yín ṣe jẹ́ sòro orúkọ lásán name entity nàìjíríà orúkọ lásán àbí sòro wa àwa tá a wà níbẹ̀ ní position tá a ti lè kówó jẹ sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń ja yín tán so n clean ṣe mọ dàrú ṣe ò mọ dàrú dàpọ̀ so n yé yín. geographical map wọ́n kó wa papọ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwó ariwo lọ́tún lọ́sì kí ló kò sí nǹkan kan tó ṣe nà kó rọrùn pẹ̀lú nàìjíríà ju àwa tá a wà nínú rẹ̀ lọ o torí orúkọ lásán ni nàìjíríà àwa tá a wà nínú rẹ̀ gangan la wà nínú go tá à ń jẹ́ jíìnì àwa la dá tí orílẹ̀-èdè yìí fi worst dé level tó worst dé yìí o tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ mo já yín tán nìyẹn.

0: tí ò kówó jẹ ẹni tí ò kówó jẹ nínú wa híhù àbàjẹ mi níbò mi mo níbi ètò mi tí mo ṣe lọ pé ìgbẹ̀yìn lójú mo ń sọ mo ní ìwọ kan àwọn mi phone engineer ni orí ní ọmọ fọ kíní ẹdọ ni ó ní ń dùn látàrí kó lè bá rẹ jẹ kó lè rí owó ń bẹ àwọn owó yìí náà làwa ń tò mọ́ra wọn tá a tò jọ tá a kò lọ mẹ́kà saudi aláàjì kẹyìn mọ́kà mẹ́nu iná là á kò lọ jerusalem irú owó yìí náà látùjọ tá là ń wọgbó fá owó jìbìtì owó yahoo yahoo plus akó gbogbo ẹjọ ató gbogbo ẹjọ iná làbí lọ mẹ́kà lọ umura lọ saudi lọ jerusalem jp yìí náà ni jp yìí náà ni too religious but ungodly. àwọn ìlú èbó tó dá ó kọ lásán nílùú ti ọ̀nà o ọpọlọ àti ròrí tí wọn ni pé báwo ṣe tún lu àwọn ṣe ní jẹ́ kí ìlú wọn ó dá òpópó mọ́kà ó má roro òpópó amẹ́ríkà ó má roro òpópó jerusalem ó má roro òpópó russia ó má roro òpópó bangladesh tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi lọ́làárọ̀ yìí ó má roro òpópó united kingdom má roro òpópó united states mọ roro òpópó ivory coast ghana gambia gbogbo country mi yòókù tán dá tẹ mọ ń sá lọ ó mọ roro singapore òpópó ibẹ mọ roro àwọn ọmọ ìlú ibẹ ni wọn pàmọpọ ni wọn sì rọrí wọn bí wọn ṣe fẹẹ tún ṣe. sọrọ mi ń yẹ yín ṣé mò ń já yín tán ṣe ń píìkì rẹ. ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wọ́n ọ̀la a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín á give account á jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa ẹ mọ́ gbàgbé ókọ mi o adéyinka ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa kí ni mo pè é adéyinka ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí ìbẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mi èèyàn ni o wọn è dédé rán mi ń sẹ́ o wọn è ṣètò lójoojúmọ́ lóòrèkóòrè ẹ̀kọ́ kan tí èmi sì bá wá ànábì déyinka tí èmi sì ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sàṣàdànù níbẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ máa ń gbọ́ tá a fi sí tí máa ń repeat ara rẹ hun èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ìjókòó kí n tún wá mọ̀ tó jọ mo lè má rí tó jọ bẹ́ẹ̀ mọ́ èmi sí ni èmi kọ́ o.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo Oyo se biba beni kokan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bi Oyo online television and radio www.ajisebioyoradio.com. ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o Ajise Bi Oyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajise Bi Oyo online television and radio, we wanna take this time out to appreciate

0: Joy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ̀ ṣe o, ọlọ́bẹ̀ ẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́ ọ. Tẹ́ ẹ fòye dissect rẹ̀, tẹ́ ẹ digest rẹ̀. A kí ẹ̀yin náà o, ẹ ṣe o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fowó ràn wá lọ́wọ́. A tún ń jóye yín o, pé nínú oṣù yìí gangan, on the 24 oṣù yìí. Inú ìkànnì ajíṣe bí ọyọ ló pé ọdún mẹta tí a dá ìkànnì yìí lẹ ló pé ọdún mẹta on the 24 oṣù ṣùgbọn on the 24 oṣù tí ń bọ lábẹ ṣe ayẹyẹ rẹ nínú gbọngàn federal school of surveying ní ìlú ọyọ a sì tún fẹ ṣe ìkówójọ oní mílíọnù tó pọ tá a fẹ fi dá ìkànnì yìí lẹ tí ó di kinní kan point kinní kan fm agbára wa ò ká ṣùgbọn àwa náà ni a fènìyàn sọrọ tó jẹ pé ohun gbogbo la ní owó ń kéré. Pẹ̀lú ẹ̀yin tá a ní ẹ̀yin ọmọ ogun yìí ẹ̀yin bàbá bàbá ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ yìí kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí bóyá kí n pe àkáǹtì nọ́mbà ajíṣe bí ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú gt bank ó lè wà nínú àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà fẹ́ẹ́ ṣèkún lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kó jọ yìí wò ń bọ̀ ná.
2: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lajíṣe bí ọyọ́ online radio.
3: You are currently listening to Ajíṣe bí ọyọ́ online radio. Ajíṣe bí ọyọ́ láàrin ọyọ́ ìṣe bíbá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.
4: Ajíṣe bí ọyọ́ láàrin ọyọ́ ìṣe bíbá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.

0: se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni kanle ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan.
1: Account number yen na re o pelu bank ifowoso ifowopamọ GT GT bank te ti mu gege ati takada te fi ma call e ti mu ayo as you get ready 077 egbo 077 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ni o ta fe ko jo po o sugba mo pe eni to ba lọlọrun to le yan to lọlọrun ko si nkan kan ti o le se lagbara lọ ninu odun yi na ni la so di kinikan point kinikan fm kinikan point kinikan fm Ajisebi Oyo kinikan point kinikan fm radio nilu Oyo wa yi na ni tori pe ayin Adeyinka awa na ti wa lenu kini yi o tojo meta radio kankan kokoko ko si ninu Oyo yi ko to di pa da ale awa la kokoko we are the pay center awa na lara waju awa ni dero eyin pelu yondo Olorun pelu atileyin eyin ololufe wa nile loko peleyin odi 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ayin iye kiye ko ba je 500 naira leyin ri fi si eyin na da si nu owo kan kere o ma wo pe boya o lowo nla ni oni je o da si o bo se 500 naira iwo na da si e seun eji bi eji la ganta yo e tan tagba erin woroko o bo se 500 naira iwo na da si o GT Bank ni account na ni mo pe un o ni mo pe lekan 077 88 54 183 30 million la fe kojo 30 million naira la fe kojo ko wa so kan to kere in ta won ebo fi tan fi da ta fi ma won kan da ni pe won ma kun ra won lowo ni di nkan daada ko wa si owo kan lo kere bi mo se n gbo firin firin lara won iyawo ba mi King Saminu Adepoju lara awon ololufe wa iyawo ba mi King Saminu Adepoju America ta won je Black America mo n gbo firin firin pe iya ti n ba mi gba donation ojo ni wa n so fun oko re nijo ta jo soro lori phone pe enikan fa won ni $5 ma wo pe $5 awon owo ta won mo ri pe ko to nkan ni iru $5 yen baya bi 3000 plus ni owo yen tẹni kan fi dá sí nígbà tó ní bìlíìfù nínú ẹni yẹn tẹyin náà bá ní bìlíìfù nínú ẹni kan kò sí owó kan tó kéré tẹyin náà lè fi dá sí táwọn bá wà gbàjọba òun lẹ́sẹ̀ rí mò ń rí àwọn fundraising platform kan ní facebook wọ́n ti raise over $100,000 ti ń raise ẹ̀ fún àwọn foundation kan àwọn nǹkan kálukú wọ́n ti máa chip in little amount ni ẹ tó fi máa dódídí níbi nínú látàrí pé wọ́n nígbàgbọ́ wọ́n ní bìlíìfù nínú nǹkan humanity wọn ni lọkàn àwọn yìí láàmú wa sọ pé wọn lọlọrun bàbá tó ní microsoft bill gates kò nígbàgbọ́ nínú ọlọrun ṣùgbọ́n foundation rẹ bill and melinda foundation ọwọ́jà rẹ d'africa káàkiri àgbáyé wọn ti ní foundation wọn ní belief nínú à ń fún èèyàn ni wọn ṣe ń ní sí o torí pé àwọn bàbá wa gan wọn nígbàgbọ́ nínú à ń fún èèyàn ní wọn fi máa ní òkè ní ọwọ́ àfọ̀nì gbé o gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti sọ pé ẹ̀yin náà dá sí gbogbo ẹ̀yin tó wù lọ́kàn láti dá sí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti ń dá sí ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò mọ̀ bá wa wà pẹ̀lú yín o adúpẹ́ o a mọ̀ lóore o iná ò ní táwọ̀ yín o ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o pẹ́pẹ́pẹ́ wá ni owú ṣe nílé àárọ̀ o àjọ pé ká máa fa ìkúdẹ́gbẹ̀ra.
2: Bí Oyo Online Television and Radio.

0: Iwọ to ba fe pe mi o fe ba mi soro o fe gba mi ni gbolohun ayin o fe lu wa logo enu iwo na fe da si program third anniversary wa lona kan abona keji sugbe mi gangan lo fe pe adeyin nka pe nbo bi arin aja lo oyo awon ni o fe ka bo bere amaran lowo awon eyan boyo ni oro kan tin je olokan e pe mi o ko si nkan te le pe mi fun e pe nlosa e pe nloru orun si jara ba mi sugba tin ba ji attend si yan mo e pa phone mi ni gbogbo gba 0706887 4274 0706887 4274 personal number mi nu o na lo jaga raga sodo mi lori WhatsApp be pe yo lo be text message ni WhatsApp yo lo 24/7 a ma n wa online mo bi si ani happy sene 24/7 I'm on wa online 0706887 4274 tabi studio line wa 090-33-18-5310 090-33-18-5310 0903-18-5310 tabi personal number mi gangan 0706887 4274 ahoyin sugbon emi na ni secretary emi na ni manager emi na ni producer emi na ni operator emi na ni ni gbogbo e odo mi na ni o si n ja si lowo bayi ta ba pada ti wa well established amani division of labor sugbon do mi at 090-33-18-5310 at 0706887 4274 adomina and mejeji jasi koye yin anyo anyo oye bi mo se man se na re ta en bi so pe ngba bi kankan serious
1: emino
0: aji se bi oyo online television and radio ẹyin tèmi ọjọ́ mélòó lálò láyé tá à ń wẹ̀wò orin.
1: Thank you so.
0: Ẹ tẹ̀mí ara yín lọ́rùn ṣùgbọ́n ẹ má hàn yàn lè mọ̀ nígbà tẹ bá ń ṣe. Ẹ má hàn yàn lè mọ̀ nígbà tẹ bá ń ṣe o ìwọ̀ntúnwọ̀nsì. Ìwọ̀ntúnwọ̀nsì. Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ ìwọ̀ntúnwọ̀nsì.
1: Ayé ṣe bí ọ̀yọ́ ti gòkè àgbà o.
0: Tẹ bá rà àwọn tá nílò ràn lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ o ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin ẹ mọ̀ jẹ́ kí tèèyàn kọ́ bàjẹ́ látọwọ́ yín ìwọ̀n tó wọ̀n sí. Ẹ mọ̀ jẹ́ kí ẹ̀mí èèyàn kọ́ bọ́ látọwọ́ yín o ìwọ̀n tó wọ̀n sí.
1: We started from the bottom with nothing pẹ̀lú àìjẹ́ nkankan ọjọ́ rírí jẹ́ òkè tí ọjọ́ òkè tí ó dẹ̀rí nǹkan jẹ́ náà ó pọ̀ gan èmi lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo ni mo ní àwọn èèyàn dúró.
0: Kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ayé tó pàdánù ọ̀run tó tún sọ ẹ̀mí rẹ̀ nù tó wá pàdánù ọ̀run? Ìwọ̀n tún wọ̀n sí.
1: Ẹni bí ẹni lọmọdé ń ka o.
0: Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Adéyinka.
1: Ṣé bí ọyọ́ ti gòkè àgbà o, àdóṣù wa lé téńté o.
0: Ilé ayé yìí kìí ṣàwà lọ o, ìwọ̀n tún wọ̀n sí. Àfọ́bà fi sílẹ̀ ńláyé, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹni tá a jọ jí làárọ̀ yìí, o lè mọ́ bá wa sùn mọ́ lálẹ́ o. Tọ́yẹ pé yóò ti gboko obò mi lọ, ìwọ̀n tún wọ̀n sí.
1: Pápẹ́ létí omi bí àárín ńlá ṣe bẹ̀rẹ̀ ní 2020 for the past 3 years 30 mil títì káàkiri àgbáyé náà ti máa yí ṣe bí ọ̀yọ́ ọdún mẹ́ta lápẹ́yẹ we ain't ever gonna stop.
0: Alágẹ̀mọ tí ń ṣe jẹ́jẹ́ ikú mọ̀ ń pa wọ́n, ìwọ̀n tún wọ̀n sí.
1: Wọ́n lè fún wa lówó náà fún wa.
0: Abèlè ń tà sí ọ̀pọ̀ lọ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí.
1: Èjì bí èjì la gbà ń ta yo, ẹ̀ta ń ta gbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ o, ọjọ́ ṣe bí ọ̀yọ́.
0: Tẹ́ẹ̀mí ara rẹ lọ́rùn ṣùgbọ́n má fi tiẹ̀ dí tọmọ ẹni kejì lọ́wọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Mọ́ jàǹbá mọ́ náà mọ́ lùyàn ní jìbìtì mọ́ pààyàn lẹ́kúnjayé o. Ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí. Òmùgbòmùgbò abọ́ tí ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú, ìwọ̀n tún wọ̀n sí. Àní kí làǹfààní àtèrè ẹni tó jèrè gbogbo ayé tó ṣẹ̀mí ẹ̀nù tó tún wá pàdánù ọ̀run? Ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹ máa ṣe dáadáa o, ká sá máa ṣe dáadáa. Ọ̀hún, ìwọ̀n tún wọ̀n sí. ama be o nitori obe ni besu ha telese abena o gbogbo eni to ba ni kawo omo bo nla ni de ba nle nitori baba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero omo jele eyin temi nje kin laye igbin se ero wo laye igbin se o ile oluwari gbona o ile te tin gbo mi wo mi ede te tin gbo mi ibi se te tin gbo mi ile yin ona yin ode yin igbesi aye yin o ni gbona ko ni dojuro nitori pe tuturu tu bayi la aro de tuturu na la aro baba mo fa yin le olodun ba lowo mo fi olodun ba so yin o iso olodun ba abo re to nipa to ju eworin lo kojo ma wa lori emi pelu dukia emi pelu eyin eyin pelu awon awon pelu awa titi digba mi ta tun ma pade adeyin ka pe nbo bi awerin mi fi le sinu ba nu je o eyin temi ni Bangladesh la America ni United States ni United Kingdom ni Ghana ni Gambia ni Libya ni Ivory Coast ni Egypt kaakiri agba nla aye ayin mi fi le sinu ba nu je in ni pa ninu ba nu je o adeyin ka pe nbo bi awerin e fi emi ti kara mi na sinu ba nu je e ni be mi na ninu ba nu je o ka tun rira layo ka pade nere ka ma dolodi leyin ara wa e ma gbagbe pe le se kun lowo fun wa o le se ran lowo fun ikanni yi ko si iye to kere o lati bi dasi e dakun ese won adupe o tori pe am ni gbagbo pe eyin o se atileyin e se ran wa lowo oni 24 osu yi nla padun meta sumo 24 osu ti nbo la ve celebrate re ko ye yin ayin titi ni gbagbe ta to ma pade ipade wa nko mo lodi wo bi ojoro
2: I just said, be on your online television and radio. We want to take this time out to appreciate.

Àṣì ni wọ́n sórí kunkun sọ́ba Olúwa. Àwọn tí wọ́n gbọ́, àwọn ni wọ́n mọ̀lá o. Àwọn tí ọgbọ̀ wọ́n parẹ́ máyé lára. Ara

0: Yaku.
1: Wọ́n ni mo tún pe wa nabi Yakubu.
0: Nǹkan tí a lè tún Yusufa.
1: Bọ́bá yìí tó bọ̀ bá pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ̀ wọn pa mi rẹ̀.
0: Kàmá alaka lè fukọ́ra fi ààrẹ zámanì.
1: Kọ́lọ̀ wọn pa òun rẹ̀ bí ó ti pa àwọn tálíkà rẹ̀ tó bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin tálíkà ẹ̀wọ̀n bí ẹ bá dé ẹ sì dọ̀bọ lọ́dọ̀ àwọn olówó. Ẹ̀yin tálíkà ẹ̀wọ̀n bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsẹ̀gbọ́n àtúnṣe àbúrò.
0: Yá Yakú.
1: Ìwọ Yakubu.
0: Nǹkan tá a lè tún Yusufa.
1: Bọ́ bá ṣe pé mo bá pa Yusufu.
0: Àlàkà ni Allah.
1: Kọ́lọ̀ wọn bọ́ pa mi rẹ̀.
0: Kàmá alaka lè Umara fi àkìrì zamani.
1: Ẹ bá gbọ́ ọlọ́run yẹ rí Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wúyà bẹ́ẹ̀ ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ ẹ mọ́ torí kele bá lè tún jà mọ́ ẹ. Ah, wọ́n ni bọ́ bá ṣe pé mo bá pa Yusufu. Kọ́lọ̀ wọn bọ́ pa òun rẹ̀ ìwọ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àfáà rẹ̀ yán-án-yán. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àfáà. Ẹ̀yin lẹ́mọ̀ bí Rábì Atulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkìsù alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Yá Yakú.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àfáà mi ò sì sọ fún mi n ò tí béèrè. Ibi bílíkì ti jọba ṣe lọrin ni. Ibi Rábì Adáwí ti jọba ṣe lọrin ni.
0: Yá Yakú.
1: Ìkẹyà tó làgọ́.
0: Aláfíà lọ

0: mi.
1: Alabi alopolopo.
0: Ami.
1: Ẹ kọ́ra tó kó.
0: Ami.
1: Alabi alopolopo.
0: Ami.
1: Ọlọ́run ayé ni o, oníwájú abáyé àbá mi dáadáa.
0: Ike kọ́ra tó kó. Àlàfin alopo alopo. Ike kọ́ra tó kó. Àlàfin alopo alopo.
1: Èsì ọlọ́pọ̀ dúdú ayé mi.
0: Oníwájú àgbáyé àfá dáadáa.
1: Kí ló dé ẹ̀yin nìkan ni àwa sì yín láyé. Akàràmọ̀kàlà.
2: Akàràmọ̀kàlà.
1: Wọ́n bá ń kó owó eléyìí sọ́tọ̀ nínú ọjọ́ láfún. Akàràmọ̀kàlà. Ése ẹ̀yin nìkan ni. À ń bá bọ̀ náà nù ni. O ni
2: akramakala
0: ya yaqu
1: iwo yaqubu
0: in qatali tu yusufa
1: bi mo ba pa yusufu
0: halaka ni allah
1: koro won bo pa un re
0: kama halaka li umara fi akhir az-zamani
1: koro won oni eri ikoko ni loro won
2: akramakala
1: o ba si ko mba pa omo re wa nabi yaqubu koro won pa un re bi o ti pa won afa kan re bọ́bá ti gbẹ̀yìn ayé.
0: Ìyáyà kú.
1: Ìmọ̀ ìgbẹ̀yìn ayé dé ẹ̀yìn ọmọ ọlọ́rin. Ìgbẹ̀yìn ayé mà wọlé wá àwa ọmọ ọlọ́rin. Ẹ wo bí a bá lọ́rin dé, ẹ wo bí a ti bẹ̀rẹ̀, ẹ wo bí a lọ. Kí ló dé bọ́bá kan bá kú, wọn a tún wọnú ilé mi, àwọn tó bá kan wọn a jẹ́. Bí mọ́kàájí kan bá kú, ẹni ọba tún kan a jẹ́. Bílẹ̀ máàmù kan bá kú, wọn a sì tún wọlé míì tí wọ́n ti jẹ́, wọn a tún fún wọn jẹ́. Ọ̀rẹ́ mi lọ jókòó rẹ̀ náà ń bọ̀. Ọ̀rẹ́ mi ni ìbí mọ̀mọ́ jánu rẹ̀. Bí mọ́kàájí kan bá kú, wọn a tún bá yomi jẹ́. Kí lọ wá dé? Ése ẹ̀yin nìkan lè máàmù wá ni. Ẹlòmíràn wà á máa kéwú mọ́ ní àfẹ̀yìn nìkan, inú lẹ́yìn nìkan wọ́n ti kéwú ni. Ése. Inú lẹ́yìn nìkan wọ́n ti kéwú ni ìmáàmù kíní ẹ̀yìn ìmáàmù kejì ọdún méjìlá ẹ̀yìn nìkan ni ìmáàmù kan ọdún mẹ́jọ èése ọmọ ọlọ́mọ ẹ má bà sẹ́ jẹ́ gbogbo kéwú tó kélẹ̀ ẹ má bà jẹ́ rárá ẹ tún jẹ́ ìmáàmù ọwọ́ lé mi ẹ̀yìn nìkan ni ẹ wá kẹ́ ń gbà náà ẹ bá lọrin kókó. Ọmọ ọdún mélòó ni? Ilé ọwọ́ bí? Ìlú àwọn àfá. Ẹ wá kẹ́ báwọn alẹ́ kan kókó. Ẹ̀yin wo ni? Ẹ ń tẹ́ mọ́.
3: Sẹ́tẹ̀.
1: Ẹ ti ń lo sẹ́tẹ̀.
3: Ọwọ́ kò.
1: Èyí tá ń bá lọ yìí ẹ ti ń lo sẹ́tẹ̀. Àwọn ẹni ọlọ́run. Wàyẹ̀ ìsàkàtù fàbíkì ònfì máa dé o.
0: Wàyẹ̀ ìsàkàtù.
1: Àwọn àfà ń bẹ́ lọ rí bá.
0: Fàbíkì ònfì máa dé.
1: Ẹ̀yin lè wàrà.
0: Wàyẹ̀ iná tọkù fàkà olóhàn ṣèdí ìdán.
1: Ẹ̀kún ẹ̀yọ́ máa yáwá lè wàrà ẹni náà. Àwọn àfà ìlú wọn ìlọrin ni.
3: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo bí yóò tẹ́yẹ ti lè wọ̀ lọ́rin wá àwọn àfa ìlọrin ọkọjá lọ́rin wá ké ń gbàtà ń bẹ lọ́sọ̀gbọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ara láti mọ́ ṣe fíìmù tí wọ́n ń ṣe ìyàwó ni.
3: Bẹ́ẹ̀ni.
1: Àkíní kan gbóngùn gbúgbà ìbejì ní ẹjọ́ ara báyìí wọ́n dàbí àwọn ẹgbẹ́
3: ìdè
1: wọ́n ń ṣe ìyàwó ọ̀kan ń kó mọ ọ̀kan ń ṣe ìyàwó.
3: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n wá níbi ìyá àwọn bá fẹ́ ṣe tí ó dùn máwọn fáwọn láyé. Afa Buhari ni kọ́ wá sí wáṣí fáwọn. Ìwọ̀n sí wáṣí mo ní gbogbo òṣogbo láwa yìí. Mo lọ́lọ́run yá yìí lọ́rin púpọ̀ ní gbogbo òlu. Mo ní bàbá àgábá gbé láwà ní bàǹbà àmọ́ wá bí gbé ń bọ̀lẹ̀ ti ké orí. Tọ́ba ní èmi ò kéwù lọ́rin o. Ìbàdàn láti kéwù. Tálàfáà yín. Àfáà kìíní ni. Ńbọ̀ làwọn ti kéwù. Ńlẹ̀ gbágbá lọ́rin ni. Gbogbo ti wẹ́lẹ̀ wà ní ìtò ọmọ kéwù lọrin lọ ń jẹ́.
3: Allah.
1: Ọlọ́run ṣe kan fún lọrin. ilé orin ohun ni lẹnikan o so ma je imam wa kilo de eyan ti wa ma tin wa ni nje ti ba bo na e se ti pa nure wa wa jo ra won lo gba bayi e sin pe ri se e ri se nonu
0: wa isatatu
1: o pa nule wa lo jo ra won lo
0: fafiki lo fi made
1: e sin pe ri se
0: wa inna taku fa qalu han sadido
1: awon mo ti nga e wa won ti wa e wo yo mo ti nbe ti won ni se omi ka iwe okara ni ngun ki le ri se ese idile kan ma je mamu lo fa awon fa won ti wa ko awon fa kan body nisin won fa won na lowo ana n pera bi atu adawi oja buro ya yin bilikisu oja gbon ya yin ba ba ti wa joba se lorin lo ti je ilorin lo ti je ni ko si ni je lorin insha Allah ayo ba lorin ni abi ẹyà fà lọrin ẹ ma gbọ́ bàbá rí yín ni ẹ ma gbọ́ kálẹ̀ tiwa ẹyà fà lọrin ẹ múra nítorí ẹ̀ka ẹja gbọ́ lórí ẹ ma jẹ owó ọba tí yẹ ìní kòkó ń wí àwọn kan bẹ tí wọn ma tó sáfù wájú jọ ọdún tọ́ ẹ̀ka ilé wọn sẹ́yìn gbogbo ẹ̀yìn lẹ́tọ̀ mọ́sálásí jimá àwọn kan bẹ wọn ọmọ na wẹ́ẹ̀tù fada sàláàtì ṣubú ìwọ̀n ọmọ wí wọn wà á dé láti àbújá wọn wà á tó sáfù wájú àwọn àfà tí wọn hàn kúránì ẹ wà bẹ́ǹsì wọn sẹ́yìn ẹyin mọ́mù ẹlé wọn dà sẹ́yìn kí ló dé ẹgbẹ́ ọlọ́run ló fi jẹ ọlọ́run ló fi jẹ ìmọ́mù sílẹ̀ tọ́kìní bọ́ sẹ́yìn àfọlẹ̀ alábìnú bọ́ sẹ́yìn sí àmọ́nù ìlọrin gbẹ bọ́ sẹ́yìn àfọlẹ̀ àmọ́rọ̀ nù lónìí ẹ ọ̀nà rẹ̀ bukín bọ́ sẹ́yìn buhari musa. Bori
0: yeah boom
1: o ti ye ke senu eya fa de saju wa lorin o ti ye ke senu wa si ta mo se nisin awon wa si ni eja mo se en je ba jo looto e mo do wo benu soro e soro ikoko ni nsepe yi ikoko ni nsepe wa gba nabi yakuba yi o lo ba gbe npa po mo re wọ́n halaka mi bí o ti halaka àwọn àfa kan nígbà yìí ayé
0: yà yakub
1: o tún wá ní ìwọ yakub
0: nǹkan tá ní tún yusuf a.
1: bó bá ti pé mo bá pa yusuf tí wọ́n ní mo pa yìí.
0: halaka ni allah
1: kọ́lọ̀ wọn bọ́ pa òun rẹ.
0: kàmá halaka ni umara fi àkìrì zamani.
1: bàbá wa rẹ mọ àbọ̀ mi ńlọ lé díẹ̀ díẹ̀ bọ́bá se pé mo bá pọ̀ mọ̀ rẹ yusuf ìwọ ànábì yakubu kọ́lọ́hún o tún pa àwọn rẹ bí o ti pa àwọn aláṣẹ rẹ tó bá dìgbẹ̀yìn ayé ẹ̀yà aláṣẹ wa tó ní ẹ̀wẹ̀ sin ara yín ẹ̀yà aláṣẹ wa tó ní nílọrin ẹ̀yìn tẹ báwọn ọ́fíìsì dání ẹ̀wò yẹ̀yẹ ara yín ẹ̀wò bí ẹ bá lọrin dé torí owó èyí tẹ kó pamọ́ látẹ̀yìn wa ń kọ́ ẹ̀nà tán ní ẹ̀rín iná tán ọlọ́run ló yé ẹ jìjà olórin ẹ gbà lọrin lọ́wọ́ ọ̀yà ẹ gbà lọrin lọ́wọ́ ẹrú ẹ gbà lọrin lọ́wọ́ ọjọ́ ṣẹlẹ̀ rí lukà tó bẹ́ ṣẹlẹ̀ yìí ẹ̀yin olóṣèlú mo kì í yín púpọ̀ ìyá àti yín níwájú ọlọ́run pàmùra gájá ni.
0: wà á kọ́ lálẹ́ o yẹ àkùnbù.
1: alábí yakubu wa ń sọ fún wa.
0: wà á kẹ́ ìfà àhálẹ́ àkùnrún.
1: bàbá wa rẹ mọ bí tètè sàdúrà nù ni alábí yakubu wa ń bi ìkòkò léèrè ó ní bóun lọ́lọ́hún ó sì pa wọn rẹ àwọn pọ́ lọ́hún ó pa wọn rẹ nísìnyí bóun ni ó ti sè àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí bóun lọ́lọ́hún ó sì pa wọn rẹ.
0: wà á kọ́ lásẹ̀ ẹ̀bùnkọ́lẹ̀ umara òbílẹ̀ ìmáratì.
1: ọ ẹnlá gbogbo ẹlẹ́bá tó gbẹ ntọ́lọ̀ bá ní kejì ìjẹ́wà lọ́rọ̀ mi kó gbé sọlọ́láhù alayhi wa sallam.
0: sọlọ́láhù alayhi wa sallam.
1: ẹ wá ní alahu akbar bí kọ́lọ́ wọn dáhùn.
0: alahu akbar.
1: ẹ wá ẹjẹ afarabalẹ tó kárí lọ kí magiribi. ìwọ ń bi ẹrin anabi yakubu wa ni ìwọ kooko òun pé kọ́lọ́ wọn pa ọ́ rẹ bí o ti pa lágbájá lágbájá lágbájá lágbájá rẹ ìyẹn mẹ́rin bóun lọ́
0: bílẹ̀ ìmọ̀ràn tí.
1: wọn ò ní ra ṣẹ̀pamọ́ ọ̀pọ̀ àwọn rẹ àbí ọ̀pọ̀ àwọn rẹ.
0: ọ̀pọ̀ àwọn rẹ. wa inna la aginiya
1: ora won olowo ti mo wi iwa nabi yakubu
0: sayamu la won deinu
1: bo se ni opa won bi ayawo banki gbogbo won te fi mo pe ni olowo owo banki ni won je gbese ni igogo ni gbese ni won je e je gbese bo leje e ti e ti je
0: ehin wasayabu kal fukara wa laysa ladain saburun
1: awon talika ta mo ara wa taida awa talika ta ranti eni obi wa e jafura ikoko ni wa nabi ya
0: sayabu ko
1: awon talika o seku
0: wa laysa ladain saburun
1: awon ni ni suru e ri pa ni suru ni kilo ko wa wi
0: wala yarin dona bil qalili
1: awon talika won si ni yonu si nkan to ba kere ki e temi olorun ba fun won won ni mo won ni yonu si
0: wa innal ulama
1: that was
0: wa innal ulama
1: olorun awon afa
0: sayabun ko bila takwa allah
1: won ni awon afa nbi olorun ti pa won rengbe ya yin pe won ni beru olorun ma baba wa re ma iberu olorun wa da lodi oni awon afa muti
0: sayabun ko
1: ni kusin ta bu setan ode oni awon odu afa kan paye eri oku ni won nge lodi oni awon afa kan be ifun omo tuntun ohun ni won jo lodi oni awon afa kan be laye agba afa na ni won we ti sa afa amo afa lawon yen pe won awon alufa alufa talufa ba lojo ko na ora ma lo ma lo re mi ami o se won so ma lo e wa wo pe awon afa ba nkan de ara eri ara nta winu pe wa liye olokosa nu eye ni

Ẹkú dédé àákò yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kì í o pé ẹkú dédé àákò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy orílẹ̀-èdè Ìtàló àkẹ́yìn náà kẹ̀ka.

ẹ má bínú já ẹyìn tẹmí àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mí díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo ó lè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn a lò bẹẹ náà ni o a lò bẹẹ náà ni. ojú bọ́lá ti ṣe dá ní etí ó ń bọ̀ ná ẹyìn tẹmí. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àkókò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tún ń wáyé. wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní Nairaland ní ìsinyìí mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́. ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ ń ṣe. ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀. ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bí hárahárà tó wá lè mọ́ wọn tó tán fi fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìporúurú ọkàn fún mi. Adéyinka mò ń bọ̀ ná aláwí ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ṣe jàǹbò lọ́wọ́ léni lánàá lánàá yìí wọ́n lọ ṣe jàǹbò síbi tí ibi tí wọ́n ti ṣe jàǹbò yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń san owó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test ibi tí wọn ò ti ṣe gbogbo ibi tí wọn ò ti ṣe ìjọba ni máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ computer tó pọ dáadáa tó yẹ pé wọn lè install àwọn software yìí lórí rẹ táwọn mobis exam yìí tán sì ní facility fún internet tí wọn dẹ ní CCTV camera ibẹ ni wọn máa ń lò fún àwọn ìdánwò jàǹbò yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ìṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o ó lè ṣe exam bí borí kò pagidínà àti ṣe ẹ̀sáàmù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún wa àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwà yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo di bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tá bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian wa a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò jù níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéàfọmọ ọba lẹyọ àjò yìí ẹ ṣáré wẹ wá arajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wá arajà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò jù lórí ìkànnì wa ń bí àwọn kristẹni ni.

látàrí pé àwa fẹ́ máa jẹ́ pésẹ́tà gẹ́gẹ́ bí ó kọ wa a ti ṣe bí ọ̀yọ́ làárí kán máa ṣe bí wa kán máa rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ ọ̀tí ọwọ́jà àwọ̀ wá tí ìjìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kírú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan Adeyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mo ń bọ̀ ná ntí ìdé Adeyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

0: ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o, gbogbo àwọn èèyàn wa yìí ló yé o, gbogbo àwọn nǹkan yìí ó yé wọn o. Ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìṣẹ́ níbí, ẹlòmí ò níṣẹ́ lọ́wọ́ mọ́, ó ti sọ ẹ̀sìn di okòwò àǹkanjẹ́. Okòwò àǹkanjẹ́ ní ń jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkutì. Ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ̀yìn nǹka ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n. Ṣé Kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ́wọ́ báyá English Quran fúnra mi láti tù kí n lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ a máa kógbó sí mi lórí. No. Irú àwa yìí ti kọjá èèyàn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí. Abi ẹsẹ̀ bíbélì Bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan Bible scholar lèmi gan náà láàyè ara mi dẹ́yìn nǹka. Abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi.
1: Kàbíyèsí rẹ̀, kàbíyèsí rẹ̀, olúwa mi yẹn.
0: Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí? Wàhálà tẹ́sìn ó dà á lẹ̀, tẹ́sìn ó dà á lẹ̀. Ní orílẹ̀-èdè yìí ni ń lọrun, kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. Ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí, àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá aponú pọ̀? Àwa Yorùbá la ponú ju o, seriously, torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ni wa máa ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọwọ́ gọ̀. Àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n, ìmọ̀ ń sọ ọlọ́gbọ́n dòmù gọ̀ nípa. Níbi tí Yorùbá gbọ́n dé, Yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n, Yorùbá ló lọ́gbọ̀n o. Níbi tá a gbọ́n dé, àwa ń hùwà òmùgọ̀ ìwà gọ̀. Pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

ṣe mọ̀ pé oríṣiríṣi politics ló play out níbi ètò ìdìbò tó lọ yìí bẹ́ẹ̀ kájọ máa analyze rẹ̀ nígbà tó run òtí ìkùn mí. Ago méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún láti orílẹ̀-èdè Nàìjíríà ni àyín méjìlá òru ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún lórílẹ̀-èdè Nàìjíríà ní èdè ti ṣe ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023. Nínú ààwẹ̀ ààwẹ̀ ramadan ààwẹ̀ lámúrana kẹ́lẹ̀ bá wọn pé live and direct lẹ́ ń gbọ́ mi ni ò lọ́jẹ́ kí n mọ́ ṣàpèjúwe ara mi dáadáa báwọn. Mo ní àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ìmọ̀ mọ́lọ́gbọ́n gọ̀ ni Adéyìnká pẹ́ ń bọ̀ bí awo erin mo ẹ̀sẹ̀ ń mọ́ jánu bọ̀ bí ọkọ́ tuntun mo ń jánu bọ̀ bí àpò òye rí. Ẹ sàtẹ̀tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ mọ̀ gbọ̀ngbàrò yé mi Adéyìnká pẹ́ ń bọ̀ bí awo erin ajá àlú ọ̀yọ́ yín kan náà ni o tí èdèdè gbó tí ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mi èèyàn. Orin tẹ́ ń gbọ́ yìí ni High Praise láti ọwọ́ Òkunlọlá Fúnmilayọ̀ Ọlásùnkànmí ọmọ mi dáadáa tá a jọ wọ́n ń ṣe papọ̀ látọ̀yọ́ wa hàn yín ọyọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti bàbá. A ní àwọn èèyàn mi bọ̀bọ̀ kan rí mi ń jọ ẹni ó ní wàhálà ìtàlá yìí mọ̀ pé mùsùlùmí ni yín o mo ṣe máa ń wọ̀ yín bíi Christian kan. Kó sì nǹkan tó kè mí o pẹ̀lú ẹ̀sìn tó ń sìn kí n tó bọ́ nídìí o mo máa ń wọnú ilé ifá ajálárúurú ó tún di ilé ifá bàrà tó bá pè mí ń bẹ̀ yàásín mo tún ń lọ́nu o. Ẹ pè mí àtẹlẹ́dàá mi èmi àtọ́lọ́run mi lẹ̀ ó ti ẹ̀ lè jọ́ọ̀jì mi who are you to judge me ń bẹ nínú bíbélì tó ẹ má dá mi ní ẹjọ́ ká mọ̀ bá dá yín lẹ́jọ́. Don't judge so that you won't be judged, so that you shall not be judged. Tati ẹ ni yin ta lẹyin te fẹ judge mi who are you to be judging me you have no right to be judging me you cannot judge me.

ẹ̀yin ọmọ ẹ mọ̀ ẹnìkan ṣoṣo tó tó gba náà ojú wọn náà ni gàgàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wèrè ta làbí ní wèrè ilé torí ọmọ burúkú ta péyìn ọba mọ nígbà téèyàn bá dàgbà ní ìsìn téèyàn wá dàgbà káwọn kan mọ wá pera wọn tọọgì níta kan fẹẹ rẹyìn ẹjẹ torí wèrè ta làbí ní wèrè ilé làbí ní wèrè nílé wèrè ilé tá a ní nílẹ̀ yorùbá onígbàgàbá Tinubu yasin gbogbo ẹnu mo fi sọ tí ẹ lò mí tí ò ní tí èsì Tinubu tí ò ní fún àti ò lè kanná tí ò ya wèrè tí ò san lórí kan tó bá lọ takú Àtíkù easily láti south west lọ́dọ̀ wa ń bí tó lọ ń kanta Àtíkù mo fi gbogbo mo fọlọ́run búra easily sòsé tara sòsé ni Àtíkù ó fi wọlé. Ṣùgbọ́n bàbá ńlá wèrè ta ní àyín torí wèrè ta ńlá fi ní wèrè ilé ní àyín a sì tí ní méjì irú rẹ̀ ní south west níbí lọ́dọ̀ wa ń bí o a tí ní méjì irú rẹ̀. Ẹ̀yin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ mọ̀sẹ̀lú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni sí làákà ìwá yàtọ̀ ni táàbí lè jọ dàìsẹ́ẹ̀tì kájọ dàìjẹ́sì kínní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń play at the national level kí è sì local politics tá à ń play níbí at the national level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ lẹ́ẹ̀kan tí bàbá mi Apostle Sunday Jọ́kan Láfipè wọlé wọ́n ní títí wọ ewu wá tààràtà ni mo ń ya wa lára. Mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àgbọ́njú Yorùbá tí ń jẹ́ kí ọlọ́gbọ́n wọn wá dòmù bọ̀. Tí ẹ̀ bá ti gbọ́njú yín máa ń pa àyàn láàánú o àgbọ̀n gbọ́njú ọgbọ́n máa ń pọ̀lọ́gbọ́n láàánú o déyìn ká pẹ́ ń bọ bí awé rìn. Ọ̀rẹ́ ń bà ni o, àpátápá ara àtọ́bàjẹ́ yé máa máa jáyà lọ́lọ́, ẹkùn ọkọ̀ òkè onílé ọlá. Ṣé ẹ mọ bí mo ti lọ, ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo ti bẹ̀rẹ̀ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jàǹbù tí wọ́n ṣe CBT tó jẹ́ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn àmọ́ gbé bẹ̀ lọ for forever wọ́n kàn wá ṣe exámù tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó sẹ́ńtà yẹn owó ìjọba àpapọ̀ ni kì í ṣe pé bóyá ẹnìkan ọjọ́ Muslim lọ́wọ́ ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọbẹ̀ mọ̀ wá déjà àbù lọ bẹ̀ láti lọ́mọ́ fi fínràn CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ. Funny enough ni pé owó ìjọba ni ìjọba ò fi sanwó pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dì wọ́n lọ látàrí pé wọ́n ní wọ́n lò já àbù torí ọlọ́run kéèyàn déjà àbù ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́n tó nífẹ̀ẹ́ sí ìjà àbù ibo ló gbà pa ẹ́ lára

ibe ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun me dogun nsin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won tun ti leka won tun ti ni swap iswap won ti tun ni iswap na mo ka eyan ti a se da po mo wa lati orilede Malaysia ayin te ngbo lati Italo mo kiyin eyin ti Nigeria mo ke eyin na mo kiyin lati Ghana mo kiyin lati United States of America e seun o e ku teti si te ngbo mi te ngbo aroye mi te wi pe wona wona wo ni yin kan wi sugbon eni to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru nba o eni weju le ru nba o ibi ti wahala wa esin ti o nti o dale lorilede yi ta ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ke se pe o eni to weju le ru nba ni o a le ni tesi waju kankan o tori awon eyan wa productive mo o gbogbo aye e je ka ina ni je ka awon eyan ma lo lu jibiti ngba ta awon woli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se pa awon mo tan lu jibiti to ye pe jibiti la awon mu ni se tan lu jibiti anan so se fun won nan se tuto fun won anan so sole awon nan so soke ogun owo awon nan se gbogbo awon ko mo sonu ko binrin o sonu kan fi nkan ba yan lo kan fi ba awon obinrin sun lajo se po awon tan se fun awon babalawo awon afa awon osegun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo fe wa productive mo ma awon mo secondary school ta na tin se yahu e gbo ngba ti gbogbo odo wa sin ba di yahu tan funny enough ni pe ibi ta awon yan ti wa improvise de ta ma rowo yahu jikode ta ba campaign yahu di governor sáwọn yahoo ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà sí wọn ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà àwọn yahoo wọn ti ìmọ̀ ṣe gọ́vnà wa pẹ̀lú owó ìmọ̀ ìdítán kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àbẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó nàìjíríà ò lè dá o báwọn bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o a regulate ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá sẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ regulate religion kan ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánà o kìí ṣe pé o ẹni wẹjú lẹ́rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn tá ń wà ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe regulate religion lórílẹ̀‐èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àáfàá tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà láti bí ìwé kan tí bàmí Fatai Bandele Olúṣọlá tí wọ́n send sí mi ní Johannesburg tí ẹnìkan tọ́jọ́ ọmọ Nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni ló kọ̀wé yẹn how we are báwo ni mo ti gbàgbé title ìwé ìmọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Sọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ̀ọ́ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí mbẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó. Níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ ẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina. Ní abúlé wọn gangan náà ní Daura. Ọ̀dà University lẹ̀ ń bẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò máa fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ fẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yibo sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn ọmọ Yibo. Èmi jẹ́ oyé wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ oyé wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nigeria o. Torí tí Ọlọ́run bá padà dọ́mú ẹ̀gbẹ́ Yorùbá ní sì máa jẹ́ o. Tọ́lọ́mùn wà bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá ní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá jẹ́ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àyín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá jẹ́ pé ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó sọ pé a kàn máa bèrè someone that has been governor in Anambra State for 8 good years tó bá fẹ́ sọ̀rọ̀ he will not back any of his claim with a fact he will not be telling you to go and verify. go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest sí Biuri ilé ọtí tó fowó state invest sí Biuri ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven
Boyo ogun obi lo mu won ni ko ti aye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu, a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba, ke se ru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se ru awon Obasanjo abi abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, papi aba se darugo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate.

oríṣiríṣi prophecy lọ́tún lọ́sì. Kí ló kan a ń predict political báwọn ní ìbẹ́ pé kíní pẹ̀lú ẹ̀sìn. Kí ló kan ọ́? Gbogbo irú wo ti ẹ̀lẹ̀ fẹ́ kórílẹ̀-èdè yóò dà. Torí tórílẹ̀-èdè yìí bá dà tá a wà productive. Àwọn èèyàn ó sinmi, à ń lọ ilé ìjọsìn, à ń kó ìṣòro wa lọ báwọn kan. Èmi rí gbogbo àwọn pípò yìí, àwọn tó jẹ́ èèyàn Ọlọ́run bẹ nínú gbogbo wọn àtàwọn àfà àtàwọn pásítọ̀, kódà àwọn babaláwo tó jẹ́ èèyàn gidi ń bẹ, tán mọ tán gbà wọ́n wà. Ṣùgbọ́n àwọn yòókù yìí, èmi rí wọn bíi motivational speakers. They will just keep telling you what you like to hear, not what you are supposed to hear, but what you want to hear. Ní mo wò kan tí Chris Oya Kilome ní the Holy Spirit has instructed him to command you to minister. Ọwọ́ àpẹ nìkan lára àwọn tó jókòó pé wọ́n jọ bá gé wọ́n ti jọ dì tẹ́lẹ̀ náà. Nínú àwọn abẹ́rẹ́ sí ní fọ́n tantan lánàá àbíjọ́ ò mọ̀ wò. Nígbà ọ̀padà dẹ́rẹ̀ gan ni. The Holy Spirit has told me, I see money. Láwọn tán wà mẹ́ná hóyè. Ọba àjòwò kidnapping. Tó jẹ́ pé kidnappers ni tó gbà àṣẹ ransom. I see money. Àwọn pípù iná ń dá wàhálà alẹ́ ọ̀ ni mo fi sọ pé tá a bá tètè regulate ẹ̀sìn ní Nàìjíríà, wàhálà tí ó dá alẹ́. Wàhálà àtẹ̀sìn ó dá alẹ́. Torí bíi pé orílẹ̀-èdè mi ò ṣe Christianity, bá kò sí Christianity ní London àbí Lamẹ́ríkà. Tó fi jẹ́ pé yàáyìn ni wàhálà ẹ̀sìn ti wá múlẹ̀ jù. Òsì ló sì fa, òsì ló fa. Wọ́n máa fún àwọn èèyàn ní fake hope. I see money. Ìwọ́ tó ṣiṣẹ́ bò ló ṣe fẹ́ rówó. Iná ní ń jẹ́ káwọn mi ò jalè lọ́lú jìbìtì. Mọ́ ṣe tí ò yẹ wọ́n ṣe pààyàn sẹ́só. Owó prosperity yìí náà ni. A wá sọ múra falù nù. A sọ kọ́chọ́ra falù wa nù. Ni mo fi ń ka kíní tí mò ń kà fún ilẹ̀ kan. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigeria society. Àìmọ̀kan. Èmi náà, poverty ń gbèmí náà já yín lówó lọ́wọ́ ìdí ìdè bí mo fẹ́ dé o. Ṣùgbọ́n àìmọ̀kan ò sí nínú ọ̀rọ̀. Àìmọ̀kan kò sí nínú ọ̀rọ̀ mi. Ṣẹ́wá mọ problem ni o. Ibi tí problem wà gangan ni pé púpọ̀ àwọn èèyàn wa wọn mọ̀ fáwọn ní problem. Torí ẹni tó bá mọ̀ pé òun ní problem. Problem yẹn ti wà half soft. Tóró mọ̀ pé ìṣòro lòun ti níyì. Kọ́mọ ojútùú sí ìṣòro yẹn lókù. Gbogbo ọ̀nà tó bá fi lè rí ojútùú sí. Problem gangan ni pé a mọ̀ pa ní problem lórílẹ̀-èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. A ti mọ̀ pa ní problem. Àní wọ́n lọ mo fi ń ka ojú fàkà pé o gbè wẹ́nu o tó wẹ̀ta. Wọ́n lọ ń kọ́ mọ́sálásí. Àwọn mọ́sálásí tẹ́ máa ń gbà wá láti ilẹ̀ Áràbù. Tẹ́ ń kó wá láti ilẹ̀ Áràbù. Táwọn míì ti dolówó ní láti pàṣẹ rẹ̀. Lára àwọn tẹ́ máa pè láàfà ńláńlá. Láwọn owó táwọn opó nǹkan kan tán dá jọ lọ́run. Púpọ̀ náà àwọn tán dáwó tán kó wá tán fi ń kọ́ mọ́sálásí jọ níbi yẹn. Wọ́n èso lówó. Wọ́n dá jọ pẹ̀lú commitment tí wọ́n ní o. Àwọn ti ní commission tí wọ́n yọ ńbẹ̀. Àwọn náà ń ṣẹ̀kẹ́ bàgùjẹ̀ lórí owó lórí àràmù tá ń jẹ. Wọ́n ṣẹ̀kẹ́ bàgùjẹ̀. Ẹjọ́ mà ń bẹ lọ́run àrò dákẹ́ o. Ibi tí mò ń lọ kàn. Ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì ṣe èèyàn ńbẹ̀ náà lọ ń kọ́ mọ́sálásí sí. Wọ́n kọrin gèdè nínú mọ́sálásí ń jò ni bàbá àmọ́mu wa mú ọ̀rọ̀ yẹn wá. Ó ní wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́sálásí. Wọ́n sì jí tú kó pátá. Wọ́n sì jí tú tán pátá. Wọ́n sì ní jí tú tán. Nígbà tó gbé wa ọ̀wẹ́nú ká tó lọ mọ́ ọwẹ́ta. À ń lọ ń kọ́ lérìngínní sínú igbó tí ò sí èèyàn bẹ̀. À ń lọ ń kọ́ mọ́sálásí bẹ̀. Kó nǹkan ẹ̀ sọ bẹ̀. Kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá. A
awon palẹ gbogbo nkan to wa nnu masalasi mo ki lo de te lo owo to e ra bi se nkan gidi mi e ya gbe mosque la awon yen ni won bi ko se mosque ni soro wa se mosque to wa nle ati ri lo tan I mosque la ti ni masalasi ati churches ta ti ni ati lo tan awon yan ta won ton extend e ni won ti wa so di mo bi so pe won ti so esin bi iwa nkan je won ti so di ise iwa nkan je won ti so di business ventures ini churches ti won fi owo da mewa awon mo ajo da sile yo da university sile so ye po mo ajo gan oni le afford e gbogbo wet gbogbo oro ta kojo yi ninu source to ye po gbogbo awon eni tere iji tere la fi da ale awon mo ajo won le afford tuition fee ni school ti church dale iba je pe ba awon missionary ati jo se sere eyin o ba ri iwe ka to je pe pupo nu iwe gbogbo awon le iwe awon missionary awon na ko won awon churches ta won oyinbo gbe wa awon na ko won gbogbo bi ta awon people yi ti wa educated ti a ti get education ti won awon yi kan na ni won ko source ni won ko ile iwe na ko universities ta awon mo ajo won o le afford se ba awon tamesin wa so rile de wa se ba se ti won nu se ba awon se nu mo bi yin o tori ti n ba soro eniyin nkan tun de o mo n bi yin o

0: ìṣẹ̀ṣẹ̀ máa sọ. Ó lẹ́nìkan tá a jọ wà nínú WhatsApp group tí mò ń sọ lẹ́ẹ̀kan. Báyá bíi 2 years ago ló lọ sórílẹ̀-èdè Canada. Pastor ni ní Nàìjíríà kó tó lọ Pastor Sam Lamọ̀n pé Pastor Sam Ìbàdàn ní ń gbé kó tó lọ sí Canada. Ó àti fámìlì rẹ̀ àti ìyàwó àtọmọ náà lọ níbi 2 years ago. Òun náà ti wà standard nísìn. Ìwà ń jó yé wa nínú group lọ́jọ́ kan. Ó ní ever since tó ń dé Canada lọ́hùn, ìṣọwọ́ gba àdúrà òun ti yàtọ̀ lọ́dọ̀ wa ń bí àmọ́ bẹ lọ́hùn ká tó níná ni. Irú alẹ́ àná tí mo ṣètò jẹnẹrétọ̀ ni mo ń bọ̀ nu epo rẹ̀. Bí mo ṣe parí nígbà tí jẹnẹrétọ̀ bẹ́ẹ̀ kú ni mo sáré ráǹdì ẹ̀ ọ́ọ̀pù. Láti bí ìjẹrin kọ́ láti níná láàsì ti jẹrin nǹkan tó mú wá a ti fi bí ọ̀sẹ̀ kan kọjá lọ láì níná. Àwọn ọmọ wa dàgbà síbi ká máa bẹ lọ́hùn ni pé kọ́lọ́hún jẹ́ náà wà kọ́lọ́hún jẹ́ wọ́n múná dé. Ẹlòmíì bá ń bọ̀ wá Nàìjíríà kí wọ́n máa bẹ lọ́hùn ni kọ́lọ́hún jẹ́ ọ̀nà àdúgbò mi kọ́lọ́hún jẹ́ wọ́n ti sí ọ̀nà àdúgbò mi. Kí ló kan ọlọ́run pẹ̀lú gbogbo eléyìn? Bàbá sì sọrú eléyìí létí àwọn ẹlòmíì wọn ò ní sọkúsọ là ń sọ. Ẹgbẹ́ kí ló kan ọlọ́run níbi ìkíni ó wà kí wọ́n múná dé. Lẹ́yìn ìgbà tí ó ti fún wa ní gbogbo nǹkan tá a fi lè mú iná wá gbogbo àlùmọ́ọ́nì tí oòrùn lánìí ọlọ́run ò fún wa níbí tá a fi lè ṣe sólà tá a fi lè loná tí oòrùn lánìí ò sí. Abáwọn àyágbá yamúyamù omi tá a fi lè ṣètò olómi tí ènìyàn ò sí níbí. Àbí owó abọ́hun àlùmọ́ọ́nì tá a fi ra àwọn nǹkan tá a fi páwà àwọn nǹkan yìí tí ń lọ́lọ́run ò fún wa. Àbí nǹkan tá a fi ogun tá a fi ń jara wa ogun àìníná àìríná lò yìí ogun tá a fi ń jara wa nítorí gbogbo nǹkan tá a fi lè ríná lò tí iná òfin ní máa lọ 24/7 lọ́lọ́run fún wa. Ti Ghana ńlẹ̀ẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ tán ń sẹlibrétì iye ọdún tán ti ń loná náà tàtùpà ṣé dẹ̀mókírésì léleyìí àbí crazy demo. Ṣé dẹ̀mókírésì léleyìí bí orin dàgrín kọ́lọ́run fọrùn kẹ oníṣẹ́ dẹ̀mókírésì léleyìí àbí crazy demo. Olúwa sàánú wa dákun mọ́mọ̀ jẹ́ ká jẹ́gò báwa lajú àwọn ìjọba kó tó di kọ́tátò mo dẹ̀ pariwo títí fún yín pé kẹ má dìbò. Animo kàròyìn kan lánàá special advisor to the governor of Nasarawa state ọdẹ lọ ń fandalize railway track ọ lọ ń fandalize rẹ wọn sì tu gbogbo orin railway tàyányán ó tà ní ₦4.3 million.
1: Òhun ló ń dá bí irú owó.
0: Bóyá ọ̀nà gbèsè ẹ̀ ṣe bóyá yóò ní báyà àfa àbá àbílẹ̀ mọ́ọ̀mù kan tí wọ́n mọ gbàdúrà fún. Ṣé àmọ́ fún pọ́nì ẹ̀nà ọ̀bùn ni wípé kò bá wọlé House of Assembly báyà House of Assembly ni àbí House of Rep ló ń kọ̀ǹtẹ́ẹ̀sì fún. Kò bá mọ̀ wọlé àṣírí rẹ̀ tó tú kó tó di pá dìbò ni òjò wọ́n dìbò fún o. Tòrọ ti gba tíkẹ́ẹ̀tì tán ti mú as a party flag bearer ní Nasarawa state. Kò bá wọlé o ẹni tí tó lọ ń tú irin ojú reluwé tà ó wá ń tà fáwọn ẹwo bí tá à ń fi ń ṣera wa ọ̀tà fáwọn kọ́mpìnì àwọn chinese ni ló tà fún ní ₦4.3 million. Ẹ wá mọ ibi tó wá burú jáì ni pé ìgbà tí wọ́n àrẹ́sì gbogbo wọn wọ́n àrẹ́sì chinko tó rajà olè yìí. Àwọn chinese tán ní kọ́mpìnì níbẹ̀ tán rajà olè lọ́wọ́ rẹ̀. Ṣé wá mọ ibi tó ti fọ́nì ni pé lọ́yà nigerian lọ́yà ọwa ń lọ ń bribe àwọn ọlọ́pàá kán lè bá àfi chinko yẹn lẹ̀ ọlọ́pàá yẹn. Ọwá rìkọ́ọ̀dù rẹ̀ kí chinese mọ̀ wá jalè nílẹ̀ yìí ní nàìjíríà ń bí bẹ́ẹ̀ náà ò ní chinko lọ́hùn ní òfin sẹ̀ríà náà ń lò lọ́hùn bí corruption yín bá pọ de level kan pipa ni won pa yin danu won pa pipa ni won ma npa won ti corruption won ba ti koja aye level kan won fi gbedeke si won ti mo pa won corrupt won wa fi gbedeke si level corruption ti corruption re ba ile ga to level kan ba yin ni chinko pipa ni won pa o won yegi fun ni o won da se ri afun
1: each other killing
0: lawyer to je omo Nigeria eyan ti immigrant ti country re nta ti won bi proela ye nikan da ko danwo ni China former vandalizing government property so o a ma ko won o ri pe retract ni na ko wa santa ba won aban rajo le na o pe ba won ba je lo báwọn ó jẹ lọ everything goes ní Nàìjá ní tí mo bí fún aláyẹ nìkan dá kọ́ dánwò ní China kọ́ lọ tún retract kan fandalize retract ọlọ́pàá yẹn wá rìkọ́ọ̀dù lọ́yà yẹn débi gbọ́n pa àwọn ààrẹ sí lọ́yà náà pé ó mú ó provide àwọn tó ní kó wá bribe òun pẹ̀lú owó yìí tíyun náà bá wò pé tí ò bá ní conscience pé tàbí bọ́yá ó sì ń bẹ̀rù ni pé bọ́yá wọ́n fẹ́ dẹ òun ni tàbí kọjá kó ní conscience pé ní orílẹ̀-èdè mi mọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ pé kò sí tó kàn wọ́n o wọ́n gba owó ni wọ́n rẹ̀ fi chinko yẹn lẹ̀ tàbí kó tún wò pé gravity ọ̀nà yẹn ti ga ju bóun ṣe fẹ́ mọ òun lọ táwọn fi mú lé arrest special advisor to the governor ni àwọn àfi chinko lẹ̀ pẹ̀lú owó kan bóyá ó ti rí i pé ọ̀ràn yẹn ti kẹnu lòun náà fi sún sẹ́yìn ní lọ́yà ọmọ nàìjíríà gbogbo wa là ń bá orílẹ̀-èdè yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria in Nigeria ìní nàìjíríà jẹra délé níyìí èmi àti yín ni o ọwọ́ wa ń bẹ ń bẹ o àjọ wa ń bẹ ni o èmi náà níbi tí èmi náà ti ń bà á jẹ o bó jẹ jẹ pé ìwọ̀nba ń ti irú àwa yìí èmi náà níbi tí a ti ń bà á jẹ o ìwọ míì náà tó ń gbọ́ mi ń bẹ o ní tó tó bẹ̀ kó dánwò ní malaysia tó tó bẹ̀ kó dánwò ní ghana tó tó bẹ̀ kó dánwò ní talo àti united states of america tó o bá ti dé o mọ bó ṣe máa ń gba one way tó bá ń wa mọ́tò lọ tó mọ gba one way ní tó tó bẹ̀ kó dánwò kò ní speed limit láwọn títí ibì kan ìyáre tó gbọdọ̀ sá láwọn ibì kan tó o bá dé bí lawlessness tó wà ń bí kọ́nìwọ́ náà máa ń ṣe so o sì tó bẹ̀ kọ́ dánrú ẹ̀ wò ní ilé òkèrè tó wà ń bẹ̀ yẹn àwọn míì ń bẹ nínú wa tó yẹ pé níta tó ká dánwò níbi tá à ń gbé lọ́hùn là máa ń dánwò tá a bá délé ó yẹ ká máa live as example fáwọn tí ìwà àbàjẹ́ ti jẹrà mọ́ lẹ́sẹ̀ yín tá a bá ti wà ní nàìjíríà ẹ̀yìn èèyàn mi sáròyé mi ò mọ pọ̀ jù ṣé ń gbádùn mi àbí ń pátì torí òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ò déyìn kápẹ́ ń bọ bí àwọn erin tá a bá sì fẹ́ bára wa sọ̀rọ̀ ká máa kòrò ojú síra wa ni ká bára wa sọ èyí tí ń jòdodo ọ̀rọ̀ ká kòrò ojú síra wa tá a bá wa ṣetán ká wa jọ mọ rẹ́rìn padà ṣùgbọ́n nígbà tá a bá ń bára wa sọ òdodo ọ̀rọ̀ lọ́wọ́ ẹja kọ́kọ́ kòrò ojú síra wa náà o ìyìn sì ní fìtọ́rọ́ tí kọ́bọ̀ lójú adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èdè bábà èdè ìjìnlẹ̀ bábà ìjìnlẹ̀ ìmọ̀ bábà ìmọ̀ kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ ọba aládèjì gan jìgan tògótògó.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo láàrin Oyo Ajise Bi Babẹni kọ̀ọ̀kan.
0: Ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀,
2: Currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo láàrin Oyo Ajise Bi Babẹni kọ̀ọ̀kan.
0: Decadence Nigeria. Gbogbo wa la ni ọwọ́ ń bẹ o ibi Nàìjíríà bàjẹ́ dé yìí alọ́wọ́ ń bẹ o àjọ bàjẹ́ dé bẹ̀ ni o tá a bá sì fẹ́ ojú ó dá àjọ túnṣe náà ni lára ọ̀nà tí ó sì gbà dá ìnìkan rẹgúlétì ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sìn ń bẹ lára àwọn number one problem òun gangan ló top of the food chain lára àṣòro tí ń bá orílẹ̀-èdè Nàìjíríà yìí fínra ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ àwọn ọmọ tán fẹ́ ṣe jáàmbù torí wọ́n lò jáàbù tí wọ́n jẹ́ wọ́n ṣe exam ní exam tó yẹ pé 3 hours péré ni tán bá ti ṣe tán wọ́n ti lọ́nu ni CBT center to je pe ijoba lo sanwo e an
3: bismillah arrahman arrahim الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله

0: ti n contribute náà ni
1: síwà bàjẹ́.
0: Àwọn míì wọn ní ọkàn táwọn fẹ́ wù àbàjẹ́ o. Gbọ́ngbà àwọn rò pín tí ò sí ọ̀nà àbáyọ̀ kankan. Ní àwọn pé káwọn náà dàbí ọgbọ́n káwọn mọ́tò sì kú o. Àwọn níyàwó wọn ní ìyá wọ́n sì lọ́mọ. Táwọn náà fẹ́ kí wọ́n ó jẹ ìgbádùn wọ́n tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí. N ló tọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́. Kì í ṣe kó dìde wù wọ́n láti wù àbàjẹ́. Adéyinka ṣe ń gbàròyé mi yé.

Dada, ẹjẹ́ ká máa ṣe dada, èmi ò máa ní ṣe ká o dada, nílé ayé mi dada. Kásá máa ṣe dada gẹ́gẹ́ bí ó kọ́ mi. Ẹ máa ṣe dada o. Tẹ bá sì ra àwọn tán ń là kàkà, tán ń strive láti lókè. Tẹ̀yìn bá wà lókè, ẹ lè fa àwọn gòkè o. Ń bẹ nínú òwe kan àbí food for thought kan nígbà tá a fi wà ń kékeré. Pé those who you meet or who you met on your way up, you may still meet them while you are coming down. Those who you met while you are going up, you may still meet them while you are coming down. Torí gbogbo lálá tó lọ sókè yóò padà wálẹ̀ lọ́jọ́ kan ni. Láni ìtàn kan kìí sì níwò ẹṣin. Dẹ́yìn ká.

ṣubú tẹ pàdé ẹgbẹ́dìjẹ àwọn ni wọ́n mọ rántí yín kódà wọ́n tún sọ̀tàn yín fáwọn ọmọdọ́mọ wọn yọba dìtà àtẹnudẹ́nu yorùbá ló ní ìtàn àtẹnudẹ́nu alákọọ́lẹ̀ ni ṣùgbọ́n a nítàn. Òun lògùn àìkú tẹ̀yìn ebi kú láíláí o torí ń dá a bá se lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ẹ̀lì dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń se lọ́wọ́ lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Mẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyìnká Ọlásùnkàn mi kásàmà ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Ọ̀hìn pẹ̀mbọ bí àwọ erin. Ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mèèyàn ni.

obìnrin yìí muritado after muritado abdullah muritado abdullah atura àwọn ni wọn kọ ọ wà ní orí audio mark tẹ bá di search asbi hasbi rabbi rabbi ẹtì fi space sí o asbi rabbi muritado muritado m-u-r-t-a-d-o-h ẹwà tún fi space ẹwà kọ abdullah ẹtùn fi space ẹkọ atura tẹ bá di search ẹ ọ wà ní audio mark tẹ lọ mọ bá wa gbọ ńbẹ. Intel bi le support afa amurita don tie. Intel mi le bi support e ni mo bi sapejuwe re fun yin. Eyin e support re nipa ki lo gbo orin re lodio mark. Be ba ti gbo to ba po yo ma rowo die die nbe.

0: bo ti lorin okunlola funmilayo lasukan mi na lekan o na nbe lodio mark nte lo search nu okunlola funmilayo olasukan mi amejo in lo na nje ni audio mark in lo na nje ni audio mark o ah ko je bo se je se igbagbe gbogbo awon ta fi soro lale lati ibi common religion tolerance omo to wa se cbt jamb exam ta le loju 3 hours lo eni won ma si ri le e si ti mo pe nbe ninu igbe inu esin won pelu gbagbo ti won pe ka ma si ri le ibi ti awon eyan ti jalabo si tinu won fi mo nbi mi ni pe e ri awon ti an si oyan le ti an si di le ti won so owo ku o tan bora tan se ranu kiri e ni goju agan si won ṣùgbọ́n ẹni tó bá múra dáadáa tó bora rẹ̀ ò ní ọ̀wà jẹ́ ṣòro fún yín. What a useless priority, misguided priority. Yìí mọ problem wa o. Seriously, I don't know our problem. Yàsìn lórílẹ̀-èdè yìí. Ni mo fi ń sọ pé tá a bá regulate ẹ̀sìn lórílẹ̀-èdè yìí àti dáa rẹ̀, àwọ̀ Ọlọ́run ló wà. Tori gbe gbogbo nkan ta le bi je number 1 lagbaye l'Olorun fun wa. Talking about mineral resources, ohun alumani, oke mo yo ohun alumani gbogbo e l'Olorun fun wa, ani crude oil, ani limestone, ani koda ani bitumen ti a bi le se oda, ti a bi le se titi oloda, ani rubber ti a bi le se plastic, name it, ani limestone ti a bi se cement, ani goolu, ani copper. Kí la àti ẹ̀ ní? A tún ní uranium wọ́n fi ń ṣe bọ́ǹbù burúkú kan báyìí kí wọ́n máa ń pè ná. Ó lórúkọ tí wọ́n ń pa àwọn bọ́ǹbù burúkú yìí. Ẹ̀sà ti mọ̀, ọyẹ gẹ́gẹ́ ti mọ̀ yóò ti yé yín. Uranium, wọ́n sì tún fi máa ń ṣe, wọ́n tún fi máa ń power aná, wọ́n fi máa fi ń ṣe power generation. Uranium, gbogbo ẹ̀ láni níbí o, a ní coal. Gold mining nbẹ gbogbo nkan lani a tún ní good weather nílùú òyìnbó mo ń wo àwọn fọ́nrán kan wọ́n máa lọ ibiṣẹ́ wọ́n máa yọ̀ ṣubú ni pẹ̀lú tí snow ti kúnlẹ̀ lọ gbogbo orí mọ́tò wọn ni snow ti bò mọ́lẹ̀ lọ nínú òtútù lọ níbi bójò bá rọ̀ òtútù kò ní kọjá àfaradà àwọn níbẹ̀ nínú snow òtútù burúkú bóòrùn wọn bá mú ni ilẹ̀ arabu orun burúkú tó tutù wọn bá mú òtútù burúkú táwọn tán wà nbẹ máa ń fún wa níròyìn ṣùgbọ́n níbí gbogbo ẹ níwọ̀ntúnwọ̀nsì tí ò jajára lọ ilẹ̀ haúsá nìkan ló tún gbóná jù sátúwẹ̀sì wa ń bí lọ́dọ̀ wa ń bí ló bẹ́tà jù kí la gbìn tí ò wù kí ni nǹkan tá a gbìn tí ò wù ṣùgbọ́n àìlọpọlọ pẹ̀lú management ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn tí ń bá wa jànú pẹ̀lú àgbà ó díẹ̀ sìn tí ò ní jẹ́ ká lè dìbò fẹ́ni tó competent torí pé kò sin ẹ̀sìn táwa ń ṣe ìmọ̀bí tó sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ tinubu tó jẹ́ pé all of his household are practically Christians but to àwọn alákatakítí ẹ̀sìn alágbà ó dì àwọn pásítọ̀ òfò àwọn aríran wèrè to them muslim ni muslim mo le sọ 50% pé orúkọ lásán ni bàbá tinubu fi ń jẹ́ muslim kìí ṣe muslim kan ti ń kírun ti ń practice religion bí irú àwa yìí náà ni kìí ṣe pé religion rẹ lọ́wọ́ gbòǹgbò tẹ́ pé bàbá wa ń kí wákàtí márùn-ún déédé àsìkò ẹlẹ́sìn nìkan ni àbá ń lọ mọ́ṣáláṣí jímọ̀ kámúfúláàgì lásán ẹni ìyàwó rẹ̀ jẹ́ pásítọ̀ nínú ìjọ funny enough ni wípé bí tinubu ṣe dàgbà tó ó ń dáhùn àwọn àbéèrè pẹ̀lú ọpọlọ bá ó nìkan nínú gbogbo àwọn tá ti ń sọ pé àwọn fẹ́ jẹ ààrẹ ó nìkan ló prepare fún post yẹn gbogbo àwọn yòókù àwọn náà fẹ́ jẹ ààrẹ especially ruth buhari àwọn náà fẹ́ jẹ ààrẹ kíyàn ní inú re lásán ò tó fún àti ṣèjọba ó ní ìlànà àtẹ̀lé ó ní ètò ó ní plan You have agenda. You have agenda. You have structure. Kí ni káàkiri mo fẹ́ èmi náà àwọn ìyá oúnjẹ èmi náà fẹ́ jẹ ààrẹ o máa fẹ́ jẹ ààrẹ kò má ní ọpọlọ kò má ya wèrè díẹ̀ gbìyàn nínú orí òkan pọ̀ fẹ́ jẹ presidency pọ̀ fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè yóò jẹ ẹni tó lè implement irú tá a sọ pé ká implement Paul Kagame of Rwanda implement yẹn tó regulate religion yẹn. Ẹ̀pọ̀ san lórí díẹ̀ ẹni tí ọba san lórí kò lè ní àṣeyọrí kankan níjọba ó jẹ́ èèyàn tó ní plan tó lọ́pọlọ tó sì san lórí torí àwọn èèyàn wa ojúbọ̀rọ̀ ò sí gbọmọléwò ìkùrọ̀ wọn ìwà àbàjẹ́ tó ti wà lára wọn wọn ní pátì bọ̀rọ̀ lọ́yọ̀ wọn ń bí nìsín tó bá ti di sátọ̀dé nìsín àwọn kan ó ṣàyà gbangba ni wọ́n mọ blọ́ọ̀kù traffic wọ́n mọ blọ́ọ̀kù ojú ọ̀nà wọ́n mọ ṣènáwó tàtẹ́ǹtì sójú títì. Tí n bá wà níjọba local government ẹni tí n bá gbámú àwọn ọlọ́pàá nìkan máa kó wọn kúrò lójú títì go if you want to do anniversary or you want to do any ode go and rent event center if you can avoid it make use of public primary and secondary schools stop causing nuisance on the roads. Níbi tójú àwọn èèyàn dúdú dé tí n bá implement irú kíní wọn ní ìdìbò fún mi lẹ́lẹ́kejì. Ẹni tó bá àwọn wèrè kan sì ń bẹ nínú àwọn olóṣèlú mo ti wọn ò fi campaign pé àwa àní máa sọ pé ká ẹ má ṣe náwó lójú títì mọ tí wọn kò fi against mi ní second term. Ṣùgbọ́n ẹni tí ọba tún lu ìṣe yóò jẹ ẹni tó san lórí tó ya wèrè díẹ̀ wọn ṣe wọn sì náwó tó mọ fi tiẹ̀ dí àwọn ẹlòmíì lọ́wọ́ tó ń kọjá lọ òun cause nuisance ní ẹ̀nà òun sì náwó ẹ block títì. Wọ́n sì náà last year or last 2 years. Ìkálóhùn sọdún egun lọ́nà ọjà àkẹsán ó sì blọ́ọ̀kù ọ̀nà òròkí sọ́jà àkẹsán major road ó dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n ta tẹ́ǹtì síbẹ̀ àwọn ẹ̀sẹ̀ ń pẹ́ kọ́lọ́kọ́lọ́ kí wá ọ̀nà míì padà sẹ́yìn gba ọ̀nà agbolé. Who does that? Àwọn tó yẹ ká palẹ̀ mọ́ ká lọ sẹ̀wọ̀n bí oṣù mẹ́ta without fine. Blọ́ọ̀kù títì máa ṣènáwó wèrè àfòdé òfò ẹ ní báwọn mi wọ́n ti ń contribute sí nǹkan gidi òdé òfò wọ́n láwọn sọdún egun sọdún kínní sọdún òfò kan wọ́n á blọ́ọ̀kù títì. Mo tún wo fọ́nrán kan àwọn wèrè kan pọ̀ bí ilẹ̀ Haúsá nìyẹn mo wò ní orí Facebook kínní Yorùbá kan wọ́n á lọ ń kírun wọ́n dẹ̀ blọ́ọ̀kù títì. Bí pé èèyàn dìde fẹ́ẹ́ fínràn ààyè míì wà nílẹ̀ tán lè dúró ojú títì gangan làwọn rí tán lọ dúró mbẹ̀ tán lọ ń kírun mbẹ̀. Who does that? Ṣé agbádùn lórílẹ̀-èdè yìí wọ́n wá ń blọ́ọ̀kù tírábìkì àwọn tán travel wọ́n wà dá wọn dúró wọ́n ní jẹ́ wọ́n kọjá lọ because we want to pray kò wá sílẹ̀ ibòmíì nílẹ̀ tán lè ti pray wọ́n máa ń kọ́ sí short nuisance lọ́yọ̀ ń bínà máa kírun ní lọ́sílásí jímọ̀ lọ lákẹ̀sán wọ́n blọ́ọ̀kù títì ni. Who does that? What a nonsense. So ẹni tí ọ̀rọ̀ ahándúró àwọn èèyàn yìí yóò jẹ́ ẹni tó ya wèrè torí rẹ̀ yí gan tó sì èrè gan yóò ya wèrè gan yóò sì ní plan máa kírun jímọ̀ máa blọ́ọ̀kù títì wá sí máa fi tiẹ̀ disturb àwọn ẹlòmíì lọ́jà àkẹsán wá sí máa fi tiẹ̀ disturb ẹlòmíì ìgbádùn tiẹ̀ o ò gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára àbí ẹ̀sìn tó ń ṣe belief ẹ o ò gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára. Bẹ́ẹ̀ náà ni táwọn eléegun náà bá bẹ̀rẹ̀ eégún wọn wọ́n ti sọ pé àwa cultural kìíní ń bí wọ́n máa cause nuisance ní lójú títì block traffic wọn ní control wọn kásì ẹ̀ pé báyá wọ́n tún kọ̀ tó wọn pé ẹ̀gbẹ́ kan péré náà ń gbà lọ kan fi kejì lẹ̀ wọ́n blọ́ọ̀kù two way ni wọ́n blọ́ọ̀kù two roads causing nuisance àwọn nǹkan rádára dábà yẹn ẹ wá ní ká má regulate religion níbí. Mo ti witness kan tí mo lọ sọ́nà sábó àwọn báyá sanglican ni wọ́n ni àbí catholic
1: mass abi won na nse loje yen lona sabo won de block won na lo olopa tun wa pelu won olopa awon sero special massa na wa pelu won despite be awon security and loruko e wa pelu won they were still causing nuisance blocking roads say dem ma fi e ma gba awon eyan ni say ma for kada bi moto call awon eyan. But they are causing nuisance. How can you use your beliefs, your own thing, to be causing hardship for another? And they talk about very clearly the other. Who does that? Only the tea, religion houses, about to produce company or factories, law. They are doing more. Nigeria is doing more. Unless something drastically is done. Oko panu. In orilede yin lo. Oko panu. Kolo ma jak panu.
2: Bismillahirrahmanirrahim. Alladhina qala lahumun nas. Inna nasa qad jama'u lakum fakhshawhum. Fazadahum imanan wa qalu. حسبنا الله

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ alá ó ti mọ́ alá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ nìkan tó fi iron hand mú a tá a léèyàn kan bíi paul kigame. mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbí rọ́ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni wípé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ rí àwọn tán fẹ́ progress ni ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta ní district kan kò ló ń kà iye mọ́ṣáláṣí district kan kò ṣeé fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú rail track nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn ṣẹ́sọ ṣòwò, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tán jí epo bẹ́ tán jí epo. Àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo táàgbé tán lọ́mọ ta ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ́mọ ta lọ́wọ́n ní àwọn neighboring countries. Ní táwọn míì fi ń lówó nù tán fi ń dolówó ní àyín nìyẹn. Ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn. Bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀. Àwọn ó kó sínú kẹ́ẹ̀gì wọ́n wá kó ó di kú tọrun wọ́n lọ ń tà níbẹ̀ ń bẹ́. Gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílu yóò da. Gbogbo wa láti ẹ̀ ń contribute sí gbogbo wa là ń bàlú yìí jẹ́. How we are all contributing to the decadence of Nigeria?

ẹni tí ò se yìí se yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nọ́tí wù á bú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó se jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government

0: bá ṣe pèsè tèmi ni tí ń bá lágbára ni yàásín yàásín tí ń bá ní agbára rẹ̀ mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì tí ń wò yóò ti pọ̀ jù bí ìsìnwó wọn tí ń kọ̀ fáàtì wọn sí business tí ń kọ̀ fáàtì wọn sí factory tí wọ́n máa produce nǹkan kan ẹ wo àwa láàmọ̀ lọ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì láàmọ̀ gbàdúrà ní mọ́ṣáláṣí kọ́lọ́hún ṣe nǹkan tá a lè ṣe fún ara wa kọ́lọ́hún ṣe fún wa ìmọye àdúà táwọn tí ń kó tán gbà sáwọn tí ń kó tí ẹ mọ ń gbàdúà tí ń gbàdúà ṣé tí ń kó ń gbàdúà ṣe bí buddhist ni wọn sọyẹ kí ọlọ́run ọmọ sàánú sọyẹ kí kọ́ńtì àwọn buddhist àti india sọyẹ kí kọ́ńtì àwọn buddhist kọ́ máa jẹ́ economic one of the most economical viable countries in the whole world láwọn orílẹ̀-èdè tí economy wọn better tó wà òkè lágbàáyé àwọn tí wọn nígbàgbọ́ nínú ọlọ́run pẹ́ẹ̀pẹ́ kò sí nítọ́kàn wọn pẹ̀lú ọlọ́run buddha làwọn nígbàgbọ́ nínú rẹ̀ buddhist sọyẹ kí country wọn kọ́lọ́run síjú sọyẹ kó jù ọmọ ọ̀rọ̀ ńbẹ̀ sọyẹ kí wọ́n lè máa ṣe dáadáa ṣùgbọ́n wa tá a lọ́lọ́run aláàmọ́lọ́run a sì lọ́lọ́run àìwùwà bí ẹni tó mọ́lọ́run àìṣèṣe bí ẹni tó mọ́lọ́run àwa yìí làwọ́kọ́ gbàgbé pé èèyàn làwọ́kọ́ jọ jẹ́ nígbà tá a délé ayé làwọn ṣẹ̀ṣẹ̀ ń túùsì ẹ̀sìn kálukú wa ẹ̀sìn tá a bá táwọn òbí wá ṣe làwa náà ń jọ ìwọ̀n tá n ṣe yàtọ̀ fáwọn míì tán padà ṣẹ̀sìn míì fúnra wọn ṣùgbọ́n èyí tí àwọn òbí wọn kọ́kọ́ ṣe làwọn náà kọ́kọ́ ṣe tó bá ṣe pé lè kìrìsìtẹ́nì náà bímí sí bóyá kìrìsìtẹ́nì bóyá ti di pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì wa ṣùgbọ́n àwa yìí la gbàgbé pé èèyàn láwọ́kọ́ jọ jẹ́ o ká tó gbọ́njú bá ẹ̀sìn lọ́wọ́ àwọn òbí wa káà náà tó lè mọ̀ ọ́ pé à ń ṣẹ̀sìn ẹ̀sìn wa là ń ṣe yìí ni àbá ń ṣẹ̀sìn ẹ̀sìn lọ́jọ́ lójú tèmi èmi ò rò bá ń ṣẹ̀sìn o torí nínú ọkàn lọ́yẹ̀ kẹ́sìn wọ́n wà káwa máa fi wùwà káwọn èèyàn máa wá rápẹrẹ ẹ̀sìn lára wa kẹ́sìn òfin wa máa wù wọ́n láti ṣe ṣùgbọ́n níbí wàbí kókó ni aláwọ̀ àmọ́yà alágbà ó di ẹ̀sìn orí ẹlòmíì ó fúyẹ́ kò sí nǹkan kan mẹ́ àfi ronú ẹ̀sìn. Àwọn yìí náà ni wàbí kókó pọ̀pọ́ kan ń bẹ tí ń ṣe kọ́mẹ́dì ní Facebook àfáà súnà ló bá ṣe kọ́mẹ́dì pẹ̀lú irú àsìkò àwẹ̀ yìí nìsín irú nǹkan ń bẹ à ń pè ní bàbá aládò ó ṣe kọ́mẹ́dì yẹn bá láti láṣẹ lọ́dún ṣé o àwọn kan lọ ń mú jáde náà lọ ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀ wèrè tí ò lọ́lọ́run tó bá fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí jésù nínú wa pẹ̀lẹ́ ìwọ ló jẹ́ ń tùjú tó bá gbọ́ létí ọ̀tún kọtòsì sí ní bíbélì wí tí wọ́n lè kọtòsì tó ilé kọtòsì. Náà lọ ń wú kọ́mẹ́ntì náà lọ ń kọ́mẹ́ntì náà lọ ń ṣépè fún àfáàsù náà àti bàbá aládò àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu àwọn alákatá kítí ẹ mọ bọ́lọ́run gbé ẹ mọ gbé ọlọ́run níjà mọ gbé ọlọ́run níjà tí ọlọ́run ò tó jà ara rẹ̀ gbé ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí tí ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: Bismillah ar-Rahman ar-Rahim. الذين قال لهم الناس إن الناس قد جمعوا.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kọ̀ọ̀kan.
0: Mo fẹ́ ṣe ní palúdápalúdá tá a rọkọ́ palúdápalúdá tá a ràdá kí n wá máa fi dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ ti lọ ọ yẹ kí n rẹjú díẹ̀ kí sàárì tó.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo.
3: More music on trendybeats.com.

pè mí ẹ pè mí lájú ọkọ bí ẹni kìlọ̀ wà èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ o àlẹ́yẹ méjì ìjá díẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yẹ méjì ìjásà Deyinka mo tún ti dé lọ́jọ́ tòní.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn máa ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́ bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: Nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kó jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. mo ń bá gbà.
0: àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni ìyá ọmọ ènìyàn Adeyinka. mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yìí olè ẹ̀yin lẹ́ẹ̀mú. tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé ṣé mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ìhà kọ̀ọ̀kan mi. nígbà tí hùrùhẹ̀rẹ̀ rẹ̀ bá dé Adeyinka pẹ̀ ń bọ bí àwo erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwa mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ
1: ò.
0: ẹyin isu sísun ìwà ahun ná.
1: aláwọ̀ ara mọ́.
0: kò ní hun wá o kò ní hun wá.
1: ìgbàkúgbà wá.
0: nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló hù ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀ ń bọ bí àwọ̀ erin.
1: níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: ẹjá a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń papọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràrò ìyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹka sọ wọlé ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ má ba wá fọ́ 15. Kẹ́ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹ́lòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹ́lòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòjù kẹ́ mọ̀ mọ́ mi Adéyinka.

0: bá mi sàmínú ọmọ adépọ̀jù ṣe ẹ̀ tí sùn oorun wẹ̀ kìí ṣerú àkókò yìí o ẹ bá ń ké sàwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ mí lọwọ ẹ tó bá ń ké sẹ́lọ̀ mí pé káwọn náà kan wá gbọ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan ń bẹ̀. Ẹ ké sàwọn èèyàn ẹ ké sí wọn lógúnlógún kẹ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n gbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékè bá ṣubú awọ́wájú, bá gbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tò ní ìná. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dìmú, kán rí nǹkan mú lọ ilé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àyín. Àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá, tí ò jẹ́ ó ti sú a, tán yá ti dokoowó mi lọ látorí Bàbá Fatai Lamidi, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afolabi Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa, àwọn bàbá rere, bàbá kẹ̀, àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o, Èrúwà Òjòkó agbẹdúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí kọlẹ́rú àgbẹ̀ ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹgbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́ bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀rán gbẹ̀rán akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì akúkọ gàgàrà tó tún sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀yẹ gbẹ̀yẹ bàbá tó lọ mọ ojú rábẹ́ sá ẹ̀kẹ́ òṣojú wọn bá lọ ọmọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan yìí tí ń dún gbomú gbodomù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà làbí pọba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o ẹ kéré òkò délé àbùdíntómi òkun àbùdíntómi ọ̀sà iná ò ní tán wó yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì í dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dọ́dí gbólówó kòwó kó níbi ọ̀gbà o. Kí wọ́n fò fọ gbàálẹ̀ a ṣe kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbà àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlẹ̀ ẹlẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba àlọ́hun mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni ń jẹ́ àlè máa wá. Àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọn àjẹ́ ó ti sú àwọ̀ àwọ̀ bá ti gboko bòmí lọ àbá ti máa ṣe nǹkan mí o ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọgọtọ jọgọtọ làbá gọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá gbogbo àwọn tó máa ń nà wá sí wa lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, iná ò ní tán wo yín láéláé fà àbàdà. Àtàwọn míì náà tẹ́ máa ń ràn wá lọ́wọ́ lọ́nà míì lọ́nà míì. Bí àwọn Best Icon Furniture, Plenty Fashion Home.
1: Fedu Fọ́nà o.
0: Badmus Ajao Dauda AJ Honesty láti ìlú Èkó. Abdulrahman Abdulbasit Graphic Designer Awanu Látọ̀yọ́ àti Ọlánìkẹ́nà Ọlánìkẹ́nà Graphic Designer wa náà ló ń nà. A dúpẹ́ o. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ S Abdulmalik Wireless Communication tí ò bá sí òun ni ìní mọ Ọlánìkẹ́ o. Pẹ̀lú gbogbo àwọn tá ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa ní àhín, Ajíṣe bí Ọ̀yọ́ online radio ní ìkànnì wa ní àhín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Toro kíní báyìí lajẹ́ ẹ̀bùn oko ìmọ́, àní sìnrìn, àní fọjọ́ lọ́jọ́ lọ. Àmọ́ lọ dáadáa, àmọ́ bọ̀ dáadáa, àmọ́ bọ̀ dáadáa. Ìkó ìkọ́bálá, ìkó ìkéjò lọ́nà, àṣetì bó ń ṣe Ọlọ́run. Aya kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ torí ibi mọ̀ ń lọ jìnnà wà láì ibi mọ̀ kàn ń yà lọ́pọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdì àbàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá Alérógun wà lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣe ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àjẹ̀lérógun àkóbá o. Nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí ó ní níbo ni mo wà iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó níbo mo wà mo sọ bí tí mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí kí n lọ sí ókè kí òun máa bá mi bi tí mo wà mo ní kó máa wọrí pé màá wá balẹ̀ roundabout mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá Líran Abá ló pè mí pé kí n lọ sí POS nígbà tí POS wà lítò síbẹ̀ mo lọ sí POS ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system èmi yẹn bá wọnú mi bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ẹnìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fóònù yẹn mo ti pè mo ti wọn ẹ pè fún gidi gan ó ti yé o lè níwọ̀n ẹ wà very careful later mo ṣe wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Wọ́n fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀n tuntun ọlọ́run. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ̀gẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára ẹ tárí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tàbí ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀wà.
3: Mo àtẹ di roundabout yẹn mò ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì àbàtà mi.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Ṣáàdì ìkọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀ Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá yà débi roundabout yẹn ẹ dúró síbi ilé ẹpọ NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ìbúlẹ̀ wà.
3: No ẹ̀yin dúró síbi ilé ẹpọ NNPC yẹn màá bá yín bẹ̀.
2: POS wà ní roundabout lẹ́yìn àbí. Ẹgbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ìlú ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù lójú ẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara àwọn gan ti wọn ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ̀bá ń tarí rẹ̀ sí ẹ̀ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé tá a bá fẹ́ send
4: 85,000 òun ló máa gbà.
2: Pọ́sẹ̀
4: tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 òun ló máa gbà. Tọ́ba fẹ́ send ẹ. Ok, tọ́ba fẹ́ hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo
5: ni?
2: Ṣé network wà?
5: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni charge ṣe bá yẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹyin 400.
2: Ẹ o jẹ 900 náà. Ṣo máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn bá yẹn torí mi mo máa pàkà náà bàyẹ fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fọ̀ fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èkó ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Bóyá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi confirm orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́tọ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ network yẹn ò dáa.
5: Okay.
2: Òfin ni kó wá gbé fóònù fún. 15 14.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lẹ̀yìn wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹni bá mi gba receipt yẹn máa bọ̀, a máa dúró dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ohun.
0: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa là nílé jọsùn orí lójìká o òru hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà o wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbọn yẹn ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Ṣé ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́n ni. Ẹyin lápè édú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: bẹ́ẹ̀nà.
1: Fún kẹ̀yìn alátìlẹ́yìn wa, jákè ìjádọ̀ àgbà ńlá ayé, bàbá Sàmínú ọmọdé pọ̀jọ́ mi dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ ìyá Aláàfin, United States of America lámíjèjì wà. Miriam Simpkins Adesewa Adepoju l'America ìyàwó bàbá Sàmínú Adepoju. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtáì Lámídì, ọwọ́ l'Ondo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi o.
1: Ọmọọba Aládìgbòlò mú ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́ tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ́ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn ìbò kúkú ni owó tó ń jẹ àwọn àwọn bàbá bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé, wùrù rẹ̀ rẹ̀ tiẹ̀ ti dé, ó ti wọ̀ lù báyìí, èèmọ̀ ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi, tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé, ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatec. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beach àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ ọ̀gọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ lẹ́gbọ̀n náà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kò kúkọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ́ ẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri, tẹ́ ẹ tó rí àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri, wọn ò fẹsẹ̀ ṣe mọ̀. Iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. ẹ má jẹ wọn sọ pàpà ẹpà pẹnipẹni tó fi lórí aṣọ oúnjẹ tí wọn jẹ ni ẹ má jẹ kí nǹkan kan wọn wọn ẹ má jẹ kí nǹkan kan wọn wọn kọ mọ di pé eléyìí ni yóò wá lọ máa fà á tí wọn fi máa fẹ́ fi tí wọn ní wà tí wọn ní tí ò fi wá dìbò pé. A ní fojúsùn fún ọmọ o. A ní fojúsùn fún ọmọ. Kọ́ra àwọn ọmọ àwọn wà láì wọ́n dájú kọjá bẹ́ẹ̀ wọ́n dájú kọjá àlà.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn ọrùn.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bọ́lá àti ẹ̀fẹ́ sá lọ.

Ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrú lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà bóun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà, ẹ tí ì mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n láwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkú òtẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá, ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rẹ́ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò, tó o bá toko tó o todò déso ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, ẹni tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o, torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú máa ń bà. Wàhálà ò dá o, ọlọ́mọjà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́mọjà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́mọjà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Líbíà ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tó bá kà àdàgbà dá tán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Líbíà, ẹ bí wọ́n ní Síríà lọ́rùn níbẹ̀ náà. Wọ́n ròyìn.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ̀ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ń jápa ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaatì lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná ipa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ̀dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ̀dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí ọjọ́ kan tí ilẹ̀ ò mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé oye tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbéèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú Ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi ní làbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kí ni tó wá ń pe òun sí? Pé kí ni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ́ para àmọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kan ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́rọ̀ ń sókun sóhun, ìgbà tó wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná rárá ríra.

0: ó lóun wá ń bí léèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ báwọn baba wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ̀ọ́yìn kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébìmọ̀ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọn mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán ní ìdò òun fún yàtọ̀ fún pé bóyá létà ò kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí la tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèké kọ́ take up issue yẹn. Bàbá yìí ó tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: ó
0: pé kódà kọ́ ọmọjọ́ mo nílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Orúmọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbéyàn lọ sí hospital, wọ́n ti attend sí ọ̀nà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ní first aid. Wọ́n tún ní ọ gbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì. Kí ló dé tà ń fi irú eléyìí ṣe ra wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí? Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ̀.
0: Ìwà àmọ̀ bóyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí náà. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa ń wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ìníkàlùkù ń lé káàkiri ní ìsín yìí o. Òǹkàlùkù ti wá wà só service. Tóbi di pé ìhà kọ̀kànmí àdónkíẹ́ kò kàn mí ní kàlùkù wá wá ń hù.
1: Ẹni bọ̀ọ̀rù mọ̀.
0: Ẹgbọ́ bóò ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ̀ ọ̀lẹ́ hàn o.

0: ìlú ẹdúnà kíni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná kíni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ kí ló wọ́ọ̀kì ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó náà fi fẹ́ gun bẹ́ǹsì kọ̀ọ̀kan kóòdì o ọ̀lẹ́ ni o kọ̀ ọmọ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o kọ̀ọ̀kan kóòdì ká tó bọ́yá tech guru kan ni bí àwọn ọmọ ìlú èbó tó yẹ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem tẹ́ bá sì lè solve problem ìṣòro ẹ lè tibẹ̀ dólówó tẹ́ bá sì lè rorí ronú ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà ó ẹ já wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí bóyá nípa kákọ kóòdì programming language ni kákọ kóòdì ni ká build nǹkan ni ibẹ̀ àwọn ọmọ èbó kékèké ń gbà dolówó ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni jìbìtì ni kọmọ ọdún mẹ́tàdínlógún kọmọ gé orí èèyàn kọmọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ ṣoògùn owó ṣe mọ̀ pé nàìjíríà ti fẹ́ẹ̀lì ṣe mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé.
1: Ilé
0: àwọn ọmọ sọ o lójoojúmọ́ la mọ̀ sọ torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́ mọ́ kú o.
1: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
0: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ ilé ẹni nílé ẹni ìlú ẹni nílùú ẹni bábẹ́ ẹni ní bábá ẹni yeye ẹni ní yeye ẹni ẹgbẹ́ ẹni lẹ́gbẹ́ ẹni àbúrò ẹni làbúrò ẹni fómílìkì ẹni fómílìkì ẹni ni o ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ ẹni náà ni o.
1: Ẹni lọ ló mú.
0: Ètèmi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ò ju pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan ìmọ̀tara ẹni nìkan ìmọ̀tara ẹni nìkan lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ yorùbá òun o lára àwọn ìṣòro tí ń kojú nàìjíríà òun o àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan selfishness
1: àwọn ìjòyè wọn
0: ń. Sẹ́físínẹ́sì ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé etí ń dààmú Yorùbá ní ń dààmú Hausa etí ń dààmú Hausa ní ń dààmú Yíbò etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn àfẹ̀mínìkan àfẹ̀mínìkan etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki ní ń dààmú Ògbómọ̀ṣọ́ tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin dààmú Kwara dààmú Èkìtì dààmú Ifẹ̀ Òtáyé náà ní ń dààmú wọn lọ́sùn ó ní ń dààmú wọn lọ́fà ó ní ń dààmú wọn ní sẹ́ǹ dààmú wọn ní Saki dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé tó fi dé Gbọ́ọ̀rà tó fi dé Rúwà tó fi dé Lanlátẹ̀ tó fi dọ̀yọ̀ aláàfin tó fi dé tèdétèdé.
1: Ẹni lọ ló mọ̀.
0: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Lábújá o ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan èmi nìkan àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àkọ́kọ́ ṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú abẹ́ẹ̀ gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí ọ̀rọ̀ mi ò yé yín ẹ̀yin ò tí gbà
1: ilé ọ
0: abíṣẹ́ gbà bẹ́ẹ̀ ìmọ̀tara ẹni nìkan ni o selfishness ni o bámúbámú ni mo yó èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọọkan ìlú rẹ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ yìí o selfishness ni o iná làwọn ọmọ kéékèèké ń bá lọwọ àwọn àgbàlagbà selfishness ni o ìmọ̀tara ẹni ni o ìmọ̀tara ẹni nìkan ni o.
1: Ọ̀run mọ̀rún ẹni lọ.
0: Ọ̀pẹ̀ kẹtẹ̀ yìí wá ń dàgbà inú ọmọ Ádámù wá ń bàjẹ́ Adéyínká ó tó ti dé aláwìí ìjánu pẹ́ńbọ́ bí àwọ̀ erin ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán kásá máa ṣe dáadáa ajókọ̀ bí ẹni kìlọ̀ wà aníbẹ̀mí ọ̀bá rẹranko mọ́ra bá mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ ìṣùṣùṣùn ìwà ahuná ìṣẹ́ ìhun mọ́lẹ̀ o. Àwọn òwe àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mọ́ọ̀rù máa o, ayé gaga ní mọ́ọ̀rù nìsín, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́ni iṣẹ́ ṣoṣowó látùn lọ́sì. Nípa iṣẹ́ bísínẹ́ẹ̀sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n nídi iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ̀ kọ́mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ̀ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ̀ sì jẹ́ ká rí iná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ lọ́hùn ká tó rí iná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́ lọ́hùn fún ná. Ẹnìkan èèyàn wa kan tá a jọ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. A jọ wà nínú group kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ sọ́nà ibòmíì. Ó ní ìsọwọ́gbàdo òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún, bẹ́ẹ̀ náà sí ń gbàdúrà kọ́lọ̀ jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ̀ jẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fún ara rẹ̀ ló kú, iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ̀ jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ̀ jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ̀ mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa. Wí ara àsì ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ndì 13 kọ́ ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni, àbí ọ̀ndì 13 mọ̀dẹ̀lọ́ ọ̀dọ́ rẹ̀ ni nínú January tá a wà yìí. Látẹ̀ tó tí ó parí lónìí, January tí ó tán lónìí, ọ̀sọ̀ ọdún tán, ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú sọ́ọ̀pù rẹ̀. Wàláì January ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. January ni wọ́n pagbo, wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọwọ́ àjọ alájọ tán kó sí lọ́wọ́ tó kó sínú sọ́ọ̀pù, wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sìn pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi é sí ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń sin ọ̀kadà lọ lálẹ́ ń è ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọ̀ é sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́bàdọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn nímọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ̀ tí wọn nímọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sóko lombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ́n ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ́họ́spítù lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ́sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní doctor lóun ọ̀ gbà 70,000 ló ní ká deposit bẹ́ẹ̀mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju wọ́wọ́ rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n lá ayọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá Nàìjíríà torí ká má bàa mọ bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn ìṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọn wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ̀ọ́lù mọ̀.
0: àwọn ni wọ́n máa wá kọrin mọ́ ọjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò gbọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí àwọn erin aago méjìlá ti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wa ojútùú sí ṣòro wa tọ́ Adéyinka. omo odo agba ka sa ma se daada ajo ko bi eni kilo wa adeyin ka pe nbo bi awe rin won ma n battalion eyin ju olodumare ti o se fo aja lu oyo ti egbo lasan bi mi oba ranko mo ra ba mi eyan ni o to a ma be o nitori obe ni nbesu atelese a si bena o eni ba ni a mo bo nikan la ni de ba nle nitori baba ku de kojo kan ri orun aro wo ade abun baba jaro ma jele eyin temi nje kin laye igbin se ero wo laye igbin se o ile oluwa ri gbona o inu ile ti tin gbo mi o de ti tin gbo mi ibi se ti tin gbo mi inu oko ti tin gbo mi gbogbo eyin ti gbo mi lowo lowo yi ile yin ona yin o ni gbona ko ni dojuru o an igbesi aye yin na o ni dojuru an ile aye yin o ni gbona nitori pe tututu bayi la aro de tututu bayi na la aro baba mo fa yin le olorun ba lowo mo fi olorun ba so yin iso olorun ba abo re to nipa to daju to ju ewurin lo ko ma wa lori emi ati dukiya emi ateyin ka ma gbo laburu sira wa ka ma dolodi leyin ara wa
1: eni lolun mo
0: eyin temi titi digba mi ta tun ma pade mi fi yin le sinu banuje adeyinka mi ni bayin ninu banuje o e fi mi na sinu banuje e ni ba mi ninu banuje e ni ba mi ninu foro nitori pe tututu bayi la ro de o tututu na la ro baba
1: ti ko wo
0: ka tun rira layo ka wa pade nire ipade wa o tun di wo bi ajoro.

0: Send Gobo Sinja la la la la. Emma Yukuro Nibe, Nikon Ajisebi Oyo Online Television and Radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy Kani wow. Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
1: Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
2: Ika, for us all, but he come a lay. Awe, for us all, for one marking. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàbá ní sìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Káfọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wa o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pìlẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mí rán mi níṣẹ̀. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀, tá à ń papọ̀ mọ́ òkun yọ, náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò, ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràrò òye dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí, ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tán tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ̀ bá wa 415. Kẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí.
1: Eruku wọ.
0: Àgbà tó jìn sí kòtò ni, ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. Ní jìn sí kòtò ọ̀fìn, Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba Òképè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi, Adéyinka.

0: bàbá mi ṣàmínú ọmọ Adépọ̀jù ṣe ti sùn orun wẹ̀ kì í ṣe irú àkókò yìí o. Ẹ bá ń ké sáwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́ ẹ tó bá ń ké sẹ́lọ̀ mí pé káwọn náà kan wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mbẹ̀. Ẹ ké sáwọn èèyàn, ẹ ké sí wọn lógún lógún, kẹ́ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ́ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n gbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú, bàgbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tòní náà. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dì mú, kán rí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n fi jọ tàwọn ará ṣáájú kí n tún fi máa gbé rere kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àyín. Àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá, tí ò jẹ́ ó ti sú wa, tàn jẹ́ àti gbokòwò mi lọ látòrí Bàbá Fatai Lamidi, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afolabi Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Alpha Glo Asiru Ahmadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín. Pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí, ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà. Artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun, bọ́dà mi ọmọọba Ọládìgbòlùmú Ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa, àwọn bàbá rere, bàbá kẹ̀, àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o, Èrúwà òjòkò agbẹdúdú orí òkè lé ọmọ àkúkọ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tún lọmọ Mùsí Olómù Apàran ọmọ Ọlọ́rọ̀ Agogode àṣegbà lọ́nà tòmù. Ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹmọ̀ mùlọ̀ bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́, bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn, akúkọ gàlàjà, akúkọ bọ̀bọ̀rọ̀, akúkọ gìgìrì, àkúkọ gàgàrà, àkúkọ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ̀ mú lọ mí bàbá ta ní sẹgbẹ́ gbẹyẹ gbẹyẹ. Bàbá tún lọ mọ ojú rábẹsá ẹ̀kẹ́ òṣojú. Wọ́n bá lọ ọmọ onílù kan ìlú kan, ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodomù lójúde ọba. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba. Ẹ mọ̀ pé mo bá yín lóye, mo pè yín lórúkọ sí àmàpòkọ náà lábí pọba Aládé. Bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tọ̀ ló sì tẹ̀ ń ṣe fún iléeṣẹ́ wa ní àyín. Kò ní tán lọ́wọ́ yín, kò ní tán dì yín o. Ẹ kéré o kò délé. Àbùdí ń tómi òfun, àbùdí ń tómi ọ̀sà iná ò ní tán wò yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n, ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kìyín dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pọ́ṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi ìdádé ń gbólówó kówó kó níbẹ̀ ọ̀gbà o. Kí wọ́n fò fọgbà lẹ̀ á ṣe kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀. Ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀ mọ́dẹ ọmọ àtìbá. Àwa lóògùn gbàdúrà ọ̀ràn ṣẹ́ńkùlẹ̀ ẹlẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Ọlọ́run mo kí yín bẹ̀ o. Àwọn bàbá wa nù o, àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá. Káàbàtà jákè jádò àwọn ni à ń jẹ́ àlè máa wá, àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí, bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú, lórí ètò ìlú àtò ìlú, tàbí bó ṣe ń lọ ní gbòòrò ayé tá a tún fi ní jìn sọ́fìn. Àwọn ni wọn àjẹ́ ó ti sú wa o. Àwọ̀ bá ti gbogbo obìnrin lọ. Àbá ti máa ṣe nǹkan mí o. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára o. Jọ̀gọ̀tọ̀ jọ̀gọ̀tọ̀ làbá gọ̀. Pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá. Gbogbo àwọn tó máa ń nà wá sí wa lọ́nà kan ọ̀nà kejì adupe lowo gbogbo yin o ina oni tanwo yin lai lai fa abada
1: bona
0: atawon mi na te ma ran wa lowo lona mi lona mi ehn bi awon best icon furniture
1: ave
0: plenty fashion home
1: ve du bona o
0: Badmus Ajao Dauda AJ Honesty lati lo Eko Abdulrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanike na graphic designer awana lo na adupe o bo ton pasiko yi dupe lowo S Abdulmalik Wireless Communication ti o ba si ohun ni inin ma Olanike o pẹlu gbogbo awon tan gbon safefe ni le ise wa ni ahin aji se bi oyo online radio ni ikan ni wa ni ahin adupe lowo gbogbo yin o toro kini bayi laje ebo oko emo a ni sirin a ni fojo lojo lo a mo lo daada a mo bo daada a mo bo daada iko ikobala iko ikejo lona aseti bonse olorun aya ke mo foro leso lo tori bi mo nlo jina o wallahi ibi mo kan ya lopo
1: edu

0: beloved.
1: Alolo ni ja sa jin sofin ani jin sofin aye ani ku sowo lowo asipo ta wa yi ise owo yi si ise owo yi si ise owo yi si keyan tun wa se ko tun a lo bo sowo awon mo ni jibiti ise owo ni ise o tori e ni je ka wa ka mo update wa ka mo fun wa ni awon ona tan tun gba lu jibiti ta na ta tun fi ni jin sofin ta fi ni ku sowo ayin wa pe egbon wa kan daada na to fe ko sowo sugan tele juwa tori ko yo ti o je bo sowo wa lai ta lai bo se gbe kini to se perfect kini e le mo te bi ko owo olorun ni ja ko owo on perfect e daada on perfect e daada o fe da bi full proof to ye pe olorun kan lo le gbon eyan teyan bi ni ko sowo afi teyan ba to ti gboru bayi tele tí ẹ̀ tún ti gbọ́ bá ti fẹ́ sọ yìí àbí tó tún ti gbọ́ lẹ́nu àwọn kan tẹ́lẹ̀ ilẹ̀ yẹn fi lè mọ̀ kọ́ ọwọ́ ṣùgbọ́n àwọn bàbá wa bọ̀ wọ́n lẹ́nu oníkàn láti ń gbọ́ pọ̀n ní wàá ké sí ẹ̀gbọ́n tí ìṣẹ̀lẹ̀ táwọn wí ìṣẹ̀lẹ̀ sí kó wáá fi ẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ bó ṣe rí gẹ́lẹ́ torí mi máa ń sọ ó lè máa rí bákan yóò fẹnu ara rẹ̀ sọ á tí wọ́n á fi bí ó ṣe torí ẹni ọlọ́run fún lọ́gbọ́n ọkọ̀ ó rìkọ́ọ̀dù fọ́ìsì rẹ̀ bímí náà ṣe rìkọ́ọ̀dù fọ́ìsì èyí tẹ́ ẹ gbọ́ tán lẹ́ẹ̀kan tó fẹ́ lù mí ń jìbìtì tí ọ mọ̀ pé ọmọ yìí pé àwa ìgboro làwa náà ọ̀rọ̀ mi ò yẹ yín mọ̀ ń bọ̀ náà.

0: àtúnṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọwọ́ ilé kọwá fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n, ẹ jókòó ńbẹ̀, ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí. Ọya bó ló ṣe jẹ́? Ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀, ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀. Bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀. Àbí sí kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná. Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé, ẹ ṣàlàyé.
3: Ẹ ká san. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Àgbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú. Mo fẹ́ kẹ́ bá ń ṣe mẹ́sẹ̀jì ẹ̀jọ̀ tuntun
1: lọ́wọ́
3: ẹ bá ń ṣe àlewọ́wọ́ 419 àdèlérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bà tó pè mí, ó ní ibo ni mo wà, iṣẹ́ ọ̀kadà lèmi ṣe. Ó ní ibo mo wà, mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà, òkè gbogbo ẹ̀rọ ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí. Kí n lọ sí òkè kí òun máa bá mi ibi tí mo wà. Mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ balẹ̀ roundabout ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó hàn bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer ₦85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn tẹ system. Èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe? Lóun tẹ account number ènìyàn òun kọ́lẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá wọ́n máa ṣe transfer owó fún ẹ tí kò ti fún ènìyàn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ̀ pé fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o, ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ̀jọ̀ tuntun ọlọ́run. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́? Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìnyí torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀bi ṣe ń kọ́ọ̀lù rẹ̀. Mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ̀ wá.
3: Mo wá sáàdì roundabout yẹn. Mo ń bọ̀ gbà yìí.
2: Sáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì ibú lẹ̀ wá ń bẹ̀.
3: Sáàdì kọ́lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀. Sáàdì ibú lẹ̀ wá ń bẹ̀.
3: Kẹwàá débi roundabout yẹn. Ẹ dúró síbi ilé-ẹ̀kọ́ NFC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibú lẹ̀ wá.
3: No, ẹ̀yin dúró síbi ilé-ẹ̀kọ́ NFC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣèbáwọ̀ tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout lẹ́yìn àbí? Ẹ gbọ́ téèyàn bá fẹ́ ṣe deposit ₦85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: Eighty-five.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀, ẹ bá mi confirm ẹ̀jọ̀. Engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti phone. Lójú ẹ̀kẹ́ ẹ má kọ́ ti phone.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́, ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣé ẹ mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù? Ara tactics nìyẹn o, pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù. ara àwọn ọgán tí wọ́n ń lò nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀bá ń tarí rẹ̀ sí
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok. Ẹ
2: sọ pé ta bá fẹ́ send you to 5,000 ta bá fẹ́ send you to 5,000 ló má gbà.
4: Pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló má gbà.
2: Ta bá fẹ́ bá wa send ẹ.
4: Ó kẹ́ bá fẹ́ send ẹ sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé network wà?
5: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charges ẹ̀ báyẹn. Lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kan.
5: Ẹ̀yẹn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok. Báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà nọ́bà yẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000 á kó 35,000 fọ̀ fún ẹ.
4: Okay.
2: APS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kówó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́tọ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Òfin ni kó wá gbé fọ̀fún. 1,514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lẹ̀ yín wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba rìsíìtì yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba rìsíìtì yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé fóònù
4: yẹn. Ara ọkùnrin lè sẹ́ndì owó, kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láì tí kò hùn.
0: Àtìṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé afa àpótí rọrí wọn èyí gbádùn oorun o àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa là ní iléjọsùn orí lójìká o òrù hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní a máa sọ àwọn ìbọyán ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gbà tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yin náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Times two rẹ̀ lẹ́bi san padà. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ni. Ẹyin láfi dú fọ́nrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́ fọná báyìí o. Ọ̀rọ̀ òrùlé rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin ti wa láti United States of America, ẹ̀yin ti wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín bẹ̀ mo kí yín láti Germany, wàláì mo kí yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wá tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blend you sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì lára wọn, lára wọn girlfriend wọn náà ni o, lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀ ẹbí ta wá ni, ẹbí gbogbo wa ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kan mí láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a tiẹ̀ tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o kọ́lọ̀ ní olójútù ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, ní orogun ọ̀fun pínpín o, ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́rìn lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Wọ́n kẹ́ ẹ̀yìn alátìlẹyìn wa. Jákè ìjádọ àgbáńlá ayé, bàbá Sàmínú, ọmọdé pọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fatai Bandele, ọmọ ìyá Aláàfin, United States of America là ń méjèèjì wà. Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fatai Lamide, ọwọ́ Londo State. Madam Funmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba Aládìgbòlò Muyìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé
1: tó àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó nígboro, àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ bá rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì wọn ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ̀ ní rìnrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pàtẹ́ tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ̀nyí gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ú jìbìtì 80,000. Wàhálà ti wá o. Tá lù ú jìbìtì 80,000, níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ́ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé. Bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò lóbì tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì táàrí táàwí táàkọ̀ ha kọ̀kan mi. Kékúkú sèmi àwọn èèbó kúkú ni owó tó ń jẹ àwọn ọ̀ràn bàbá bàbá ńlá wa ni. Tí òrò ẹrẹ rẹ bá dé, òrò ẹrẹ rẹ tiẹ̀ ti dé, ó ti wọ̀ lúbà èèmọ́ ti wọ̀ lúbà. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yóò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yóò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé. Ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebiyoyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí 100 application All Nigerian Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion méjì àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀. Kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀rẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà ká máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Ká wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kúkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahim náà sọ? Ọlọ́rọ̀ tó wà nílẹ̀, ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ̀ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri. Tẹ̀ tó rà àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri. Wọ́n fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì lóko tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èèbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ẹ́ pínrínpínrín. ẹ má jẹ wọn sọ pàpàpà pẹnipẹni tó fi dórí aṣọ oúnjẹ tí wọn jẹ ni ẹ má jẹ kí nǹkan kan wọn wọn ẹ má jẹ kí nǹkan kan wọn wọn kọ mọ di pé eléyìí ni yóò wá lọ máa fà á tí wọn fi máa fẹ́ fi tí wọn ní wà tí wọn ní tí ó fi wá dìbò pé. A ní fojú sunkún ọmọ o. A ní fojú sunkún ọmọ o. Kọ́lá àwọn ọmọ àwọn yìí wà láì wọ́n dájú kọjá bẹ́ẹ̀ wọ́n dájú kọjá àlà.

0: 我比较满意当然了你今晚你也在希望那你父母老了嘛你把一拉谁人你有把一拉谁人你有可是把谁发布记不住你把他们发布啊我不谁不也不你忘了记不住谁不我也是 Nigeria 谁不我也不你忘了你记不住啊谁不也不你忘了你记不住gbọ́n gbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ lọmọ ṣẹ́ ṣoṣowó tẹ́ ń ṣoṣo lẹ̀ tẹ́ ń fa gbò tẹ́ ń ṣoṣo lẹ̀ ó ṣo lẹ̀ oríṣiríṣi àwọn ogun táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé báàlọ́ bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi ṣoògùn owó nígbà wo ni ò ní padà lo ẹ̀ ní ẹ̀yìn náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹ̀yìn náà ló kù tí wọ́n ní ẹni ẹ̀yìn ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jì pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yóò padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹ̀yìn ló kù tí ó mú wa wàhálà kò ní bèsùfẹ̀ gbà tí ó fi mú yín lọ o láti gbọ́dọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: tí. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ju
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: nísìnrin o
1: wọ́n
0: ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo

0: jíjẹ.
1: Adéyinka Ọlásùnkànmí yìí náà ní ó pàpín balẹ̀ fìlà ìlàsà àròkọ yìí rèé ti sọ lórí ọbẹ̀ nínú àwo tó ń garan. Adéyinka yìí rèé ẹni mi kùkù té ara ẹ̀ lómi.
0: Rọra kí ló ń kí wá fọ́.
1: Èmi gangan Adéyinka Ọlásùnkànmí mo ń kí yín pé a kú ti pọ̀pọ̀ sìnsìn ọdún o. Àti tọdún Kérésìmesì àti ti New Year tó ń bọ̀ lọ́nà á kú pọ̀pọ̀ sìnsìn ọdún. Bọ́dún eléyìí ṣe ń lọ, ẹ̀mí mi pẹ̀lú ẹ̀yin kò ní lọ pẹ̀lú ọdún yìí o, kò ní bọ́dún yìí lọ o. Ọ̀hún ọdún tuntun ń bọ̀ lọ́kàn yìí tá à ń wò lọ́ọ̀kan yìí níbi ọjọ́ méjì mẹ́ta mẹ́rin márùn-ún mélòó kan síwájú yìí láyọ̀ àti àlàáfíà láàfi ṣe ọdún náà o. Ọ̀hún Happy New Year in advance, Happy Christmas in advance fún gbogbo wa. Adéyinka.
0: Àtọ́pẹ́ àtògo.
1: Àtọ́pẹ́ àtìyìn àtìyìn àtògo. Títọ́ Ọlọ́run ọba ni ogun. Ogo ni fún orúkọ rẹ̀ Ọlọ́run ọba. Alhamdulillah rọ́bìlì àlẹ̀mí. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba o. Iyìn ogo ni fún orúkọ rẹ̀. Nítorí tí o ṣeun. Nítorí pé àánú rẹ̀ ó dúró títí láíláí. À ń torí tá a bá wọ ẹ̀yìn. À ní pé ẹni tó bá wọ ẹ̀yìn wò. Ẹni náà mọ́ fí mọ́ ní ogbè wẹ̀yìn wò agbá ajá rẹ̀ ò bá àpapọ̀. Ó gbé ìwẹ̀ ẹ̀yìn wò ajá rẹ̀ ò bá àpé oru kò bá àpé kulù. Ó gbé ìwẹ̀ ẹ̀yìn wò. Ẹni tó bá wọ ẹ̀yìn wò. Àwọn ẹ̀yìn tó bá mọ̀ nú rò ó náà ni ó mòrè ọ̀pẹ́ dú.
0: Àwọn ọmọ
1: ọ̀pẹ́ dú.

0: ẹni tó bá mọ inú rò ni ọmọ pẹ du o ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹ du alájùpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú a fi yọ àwọn tán lọ o à ń fi ń dúpẹ́ orí ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí nínú oṣù yìí gangan iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni òun tún wá jọ bí wa ní dèdè ọjọ́ kan náà tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí a máa ń pè ní fraayo jimoh lórúkọ rẹ̀ afọlábí jimoh ọmọ wọn nílùú èrúwà
1: ẹ̀mí mi ò ní.
0: Ọmọ wọn nílùú igbóọra
1: ti aláwòrán jọ ọdún ọwọ́ yabo.
0: Nínú oṣù tá a wà yìí náà ni o lójú ọwọ́ àwàálẹ̀ tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí kó di ìgbà ó ṣe nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí mò ń bọ̀ ná ẹ̀yìn tèmi.

0: púpọ̀ nínú wọn ló ti filẹ̀ sàsọ̀bọ̀ra bí aṣọ.
1: Àtàpapọ̀ sí ọwọ́ di làgbà.
0: Bẹ́ẹ̀ ni, eyín ká ilé ẹ̀rín wo. Àtàǹpà kò sí mọ́ ọwọ́ di làgbà.
1: Abẹ́ orí kéke já lọ.
0: Ẹ ń gbọ́ ná Bálàjì ò bá símọ́ sí bọ́mọ wọn ní jogún ẹ̀ fún.
2: A ò fẹ́ kó lọ.
0: Àfẹ́ ó lọ o, àfọlábíjí mà àyìndé. Ẹgbọ́n mi ọ̀rẹ́ mi. Ọlọ́jọ́ òbí kan náà mi. Wọ́n jọ bí wa ní ọjọ́ kan náà, 23rd of April.
2: A ò fẹ́ kó lọ.
0: Ó wá ń wù ni ká jẹ̀ràn kó pẹ́ lẹ́nu, ó ń fẹ́ ọlọ́ fún náà ni ò jẹ́ o.
1: Níwò ikẹ̀,
2: a ò fẹ́ kó lọ.
0: Wàláì, àfọlábí àyìndé jí mọ̀, àfẹ́ ó lọ o. Ṣùgbọ́n ó wù ní ká jẹ̀ràn kó pẹ́ lẹ́nu, ó ń fọ́nà fún ni ò jẹ́ o. A fẹ́ ọ, mo fẹ́ ọ, gbogbo wa fẹ́ ọ, gbogbo ẹbí ara ọ̀rẹ́ a fẹ́ ọ.
1: Ẹran ìfẹ́ ti bẹ lọ́kàn aya rẹ̀.
0: Ṣùgbọ́n Elédùmarè ọba Àláòrà bí ó fẹ́ ọ jù wá lọ. Elédùà ọlọ́dọ̀ ni kó bá ń tẹ ọ̀sà fẹ́fẹ́ rẹ̀. Ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi, alájọsọ mi, alábàdámọ̀ràn mi, àfọlábí àyìndé jímọ̀, ọmọ wọn nílùú Igbó Ọ̀rà, Lọ́yọ̀ State wa ní àyín. Oyè Ọlọ́run ò, tọ́ra jọ ń gbìmọ̀ pọ̀, ó kúkú ti fẹ́ fún mi lówó aṣọ. Fún ti àwọ́ọ̀dù Ọ̀yọ́ àti bà Unity Forum tí wọ́n fẹ́ fún ilé iṣẹ́ àjíṣe bí Ọ̀yọ́ fẹ́ fún un lówó aṣọ. Ó lóun ó fún un lówó aṣọ táàjọ káàkó lọ lọ́jọ́ náà. Bílẹ̀ ṣe ń sú tilẹ̀ ń mọ́ lọ́lọ́jọ́ ń kájọ́ lẹ̀dá ń gbàgbé o. Àwọn èèyàn sì ń dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí kó dìgbà ó ṣe. Ó wá dojú àlá ọ̀dọ̀ ìrìnà kò. Ṣùgbọ́n ayé ó máa yé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́. Bíríbírí tí táyọ̀ ọkọ̀ ń yí. Ọjọ́ kan ní òyì kẹyìn mi àtẹ̀yìn náà. Kò sẹ́ni tí ó jù sí àyín o. Ọjọ́ kan ní òyì kan wá. Bó ṣe ń sun wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ó sun kan wá. Pẹ̀kí báyìí làáké mà lọ́nà. Ẹ̀sìn a máa kó tiẹ̀ lórí eré.
1: Tùhún ní Àjàyí aya ìgódà lò.
2: A ò pàdé.
1: Gbogbo ẹbí, gbogbo ìjọ Ọlọ́run, ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀, a kú àtẹ̀mọ́ra o.
0: Èmi gángan mò ń kíra mi pé mo kú àtẹ̀mọ́ra. Mo ń kí gbogbo àwọn ọ̀rẹ́ wa tájọjọ́ rẹ̀, tájọ jábúrò Àfọlábí Àyìndé jímọ̀.
1: Ṣé ó pọ̀ mọ́rọ̀ ogun rẹ̀?
0: Pé a kọ àtẹ̀mọ́ra.
1: Mo délé mi orí gbìdùn ni.
0: Kò kúkú sani tí ó ju sáyé àyín ẹ̀yin tèmi. Wíwá la wá á lọ kẹ́yìn náà ni o. Ni mo fi mọ̀ ń fọ̀rọ̀ mi, èdè mi, ètò mi, ọ̀rọ̀ mi, àmọ̀ràn mi, mo fi mọ̀ ń fi ń ṣe wà sí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ni mo fi mọ̀ ń sọ pé. Ọjọ́ ọjọ́ kan ni iná ó dilẹ̀ lẹ́yìn asusu jẹ tèmi àti tiẹ̀ náà. Ni mo tún fi mọ̀ ń ràn wà létí wípé àdúrà tá a máa ń ṣe pálọ́kọ́lọ́ wọn jẹ́ kíkó kásẹ̀ eré máa lọ́wọ́ pé à ń tanra wá jẹ ni o. Títàn là ń tanra wá jẹ. Mímú là ń múra wá ṣeré. Títàn là ń tanra wá jẹ. Eyín ká ilé ẹ̀rín wo. Àtàǹpà kò sí lọ́wọ́ mọ́ ọwọ́ di ìlàgbà. Adéyínká mo tún ti dé aláwí ìjánu. Mo ṣẹ̀ṣẹ̀ tó ń fọ̀rọ̀ mi bá mo kó mo rò bọ̀ wá. Mo ń bọ̀ ná tí ì dé.

0: olufẹ gbogbo n foju sogbere ẹkun abẹ ori jẹ.
1: Gbogbo ẹni tó bá mọ̀ tí sì rántí tí ń sì rántí lójoojúmọ́ wípé wíwá làwa lọ́jọ́ kan náà là á sì lọ. Àwa làwa á lọ lílọ náà là á lọ kan yìí. A lè jù sí àyín o. Iṣẹ́ ọwọ́ wa ìwà wa. Ń agbáyé ṣe nìkan ni ó sẹ́kù ní àyín. Kódà.
0: Àwa ò fẹ́, a ò fẹ́ kó lọ. Àwa ò rò pé a ò kọrin ìdágbére ni wo.
1: Wọn àìrò tí pé bóyá akọrin ìdágbére fẹ́nìkankan láwọn àákò kankan kò sí àìrò tì tẹ́lẹ̀.

0: Òrùn wà tá a fi lè sálá fún ṣùgbọ́n sálá fún ò ní símọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe aṣá kòkó mọ́. Òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀. Níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀. Ara alé ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun. Àwọn ará alé. Abáwọn èèyàn tán súnmọ́ ahun. Àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun. Owó dilẹ̀ lẹ́yìn ahun o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálálọ́ọ̀dù tó gbọdẹ tí fi ń sọ ilé ara rẹ̀. Ó ní ó sọ ilé ara rẹ̀ kan Adéyinka. Ó ní ojú ní kálálọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o. Òun gangan ti kára rẹ̀ ni ó sọ ilé ara rẹ̀ kan èyàn tán bá tún sin sílé.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́ rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jàntì. Wọ́n gbé alọ́jàntò wọ́n ní ẹmọ balẹ́jẹ́. Ẹmọ ìjọ balẹ́jẹ́ yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o. Ẹgbẹ́ ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀nì kankan ṣeré ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù àwọn tẹ́nàntì rẹ ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ò wá towó, wọn ò ní sin olówó, wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọ́n ná owó lẹ́yìn olówó. Gbígbé ni wọ́n máa gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n à nítorí pé onílé lọ pé ẹja wo ilé rẹ̀ dànù kẹ́nìkankan wọ́n mọ̀ gbé bẹ̀ mọ́. Wọ́n máa gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Aláwọn kan tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

0: báyé ṣe ń lọ làwọn èèyàn kú tán dágbére fúnlé ayé òṣèṣẹ yìí kó di ìgbà ó ṣe ìjọ kan ni ó kan ìmẹ àtẹyìn náà yín sún ni o ìjọ kan ni ó sún kan wá gẹgẹ bí orúkọ mi sún kan mi ọlásún kan mi yóò sún kan wá lọjọ kan o kìí ṣe pé o kìí ṣe pé ṣùgbọn tí gbogbo wa bá máa rántí bíbá lọ lọjọ kan àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa torí ìta bá ṣeun gangan náà ni ó jẹ àdúrà fún wa o wọn ò ní kò sí àwọn kìrìsìtẹ́nì wọn ò ní kò sí àdúrà fún òkú mọ o àfi kí sí ọwọ́ rẹ̀ kó máa tọ́ lẹ́yìn. iṣẹ́ ọwọ́ wa ló ń ṣe lọ́wọ́ tí ó máa tọ́ lẹ́yìn ṣeṣẹ́ ẹbí ni ó máa tọ́ lẹ́yìn. torí bá a bá ṣe ń gbẹ̀san iṣẹ́ olóore iṣẹ́ ládá tá a bá ṣe làwọn iṣẹ́ ẹbí iṣẹ́ ẹbú tá a bá ṣe bọ́ bá ṣe ń gbìnà àyá tó ń gbilẹ̀ láàmọ́ tó gba èrìǹjẹ lórí iṣẹ́ ẹbí wa náà o bá a ṣe ń gbèrìǹjẹ lórí iṣẹ́ rẹ̀. táwa ló lè wẹ̀ òkun ayé tó lè wẹ òkun ayé já afẹ́ni tọ́lọ́run bá tó bá kà yẹ ẹni ọlọ́run bá kà yẹ nìkan ló lè wẹ òkun ayé já o ṣùgbọ́n ká máa gbìyànjú ká máa sapá wa ká máa tẹ́rà ká máa sanná ní ká máa là kàkà ká jẹ́ kí dáadáa wa kó pọ̀ ju àìṣe dáadáa wa lọ torí èyí máa ń rìn nílé ayé ń bí kò rí ọmọ mi o èmi gan Adéyinka tẹnu mi dùn yìí tẹnu mi dùn dáadáa yìí èyàn ò lè má ṣe ṣe èèyàn nígbà mí o ti ṣe bí èèyàn ẹlẹ́ran ara la pè wá ṣùgbọ́n tí dáadáa wa bá ti pọ̀ jà ìdá wa lọ ọlọ́ọ̀bá yóò wá ṣe àfojúfò gbogbo àwọn ìyókù ẹ jẹ́ kí dáadáa wa pọ̀ ká sì má pa ẹnìkankan lẹ́kún ká má jẹ́ orísun ìbànújẹ́ àbí ẹkún fún ẹnìkankan o orísun ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè bó tilẹ̀ jẹ́ pé àyè máa rìn ní àyàn ayé kò rí ọmọ mi.
1: I don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Látàrí ìdí èyí, tábí ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí. Ẹ̀yin èjìká tí ò jẹ́kọ̀rùn wọ́wọ́, ẹ̀yin oṣù ká tẹ̀ jẹ́kọ̀rùn ó máa wọ̀ wá. Ẹ̀yin tá a bá ti gbégbá pẹ́, Àtúndé o, Àtúndé o, Àtúndé o. tẹ́ ìjẹ́kọ̀rọ̀ ọ̀wọ́ oṣù yín nígbà kankan bó tiẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ ìmí gangan máa fẹ́ súra mi nígbà mi pèsè wàhálà mi ọ̀wá pọ̀ báyìí ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yin wá jẹ́kọ̀rọ̀ ọ̀wọ́ oṣù yín ọ̀rọ̀ tí yín gangan ti ká lára yín kò ní sú ọlọ́run ọba o.
1: àtàpapọ̀ sí ọwọ́ di là.
0: a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ opó ọmọ opó ọmọ opó méjì tá a sanwó iléèwé wọn. kò yẹ yín Adéyinka asanwó iléèwé asanwó wa ẹ̀kì asanwó wa ẹ̀kì nítorí ẹgbọ́n mi bọ̀dá mi Asisi Sarabadin ni ọlá ìyá àtibá mi aláàjì mi bàbá mi dáadáa wọn ìfẹ́ ń dákọ àwọn pẹ̀lú bà mi sunny success Odùọ́lá ọmọ Ògúndàre ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn mọ́jà mọ́jà tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ kára wájú lẹ́rú àwọn náà bá wa dá sí ó jí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sìn ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ́ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún ẹ máa wà wò fọ́nẹ́sìn ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wà láì kìrìsìtẹ́nì ni o ṣùgbọ́n opó mùsùlùmí olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún mi èmi náà mo bá gba ara ta mo bá gbà á lára ta mo kọ́ ṣe ní fídíò ní facebook ìrìn kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì àwọn tó ń kọ́mẹ̀ntì kàn ń kí wa ni bóyá content yín ọ̀dẹ̀ yí gbogbo àwọn èèyàn ni mo bá tún mú fídíò yìí ngbà tí ń gbọ́jà kankan mo bá gé mo bá fi sọwọ́ ní broadcast list mi lórí whatsapp wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú afọlábíjí màyìndé bọ̀ nílùú gbọ́ra lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi sẹ́ndẹ̀ lórí whatsapp tí mo fi voice message tí yẹ okòyè tó sẹ́ndẹ̀ sí mi tí mo fi pẹ̀ kún rẹ̀ láàrin káàdì yúkàyájú tí fóònù mi ṣẹ̀ṣẹ̀ sí. ni kọlu nwole sori phone mi ti eti ku pe bawo elo gan lowo yi gan funny enough ni pe wa lie emi go bere yi owo gan lowo eni lowo eni to soro yen fun mi mo kan se video n pe eni to ba fe ran won lowo ko lo si lewe bye bye ko bere oruko omo bye bye tabi ko lo sodo iya opo yi kan lo sibe ka bere pa awon verse kan bye bye fun mo bye bye
1: o se opo morogun re
0: kin la wa se laye kin lo lo nda wa saye fun ibere re o fun gbogbo eyin te laro jinle kin la wa se laye
1: I can't believe you are gone oh
0: Oladumare olojo ni ba mi se aforiji fun afolabi ayinde jimo ba n pa asise re re o ko ba nte safefe re ambo ni bi oku re lori okada ni mo ti tun send video yi ni WhatsApp lawon eyan ba bere si ni contact mi lotun losi awon ton ba mi tun gba video yi ta to bi sowo sawon lose oni sawon le bi sowo sawon lose lu on e bi sowo and result end game mu be na ni pe kare ni ba wa sanwo ile ewe omo yi ibi te ba ri e fi so owo si ka se ti re ni ran wa lowo lori owo wa e ti omo ori okada na mo wa ti ba mi kan ta ti pe mi lati America number mi o wa available ko lo baba to pe lori inu line keji pe boya yo lo lori keji awon mo pe phone mi ti ku ni nina mo dele ti mo ri ko egeni won mo wa pe won pada baba na to si nle mo awon na to ti jade lo mo wa fi ate jise ati voice message ranse
1: olufe gbogbo
0: baba tun bere pe lo ni owo yi lemi na ba ke phone male mo pe yo pe pe lo ni iya yen koko n so fun mi pe baya bi 30,000 naira egberun lona ọgbọ̀n náírà
1: àtọmọ wa lè fẹ́ kó lọ
0: èmi náà bá ìyìntẹ́ òkè mo pè yá yìí ń rí pè àǹtí tèmi gangan náà tó náà jẹ́ òpó ọkọ̀ tiẹ̀ náà ti kú láti bí ọdún mẹ́jọ sẹ́yìn ó nìkan nífẹ̀ẹ́ yín fún àwọn ọmọ márùn-ún kiri

0: àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tọ́ jẹ́ second born rẹ̀, I mean third born rẹ̀. Ọ̀dọ̀ mi gangan ni ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stew lọ́wọ́lọ́wọ́.
1: Oh, it's peaceful in paradise. We are paying.
0: Èyí tọ́ jẹ́ second born. Kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ mọ́ da wàhálà àti alágbádá o, ẹ̀yin tèmi.
1: Èyí
0: tọ́ jẹ́ second born. Ọ̀dọ̀ màámi ni ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà. Òun náà ó ṣe wà ẹ̀ kì í tọdún yìí. Funny enough ni pé kí n tiẹ̀ ronú lọ pé kí n tiẹ̀ sẹ́ndì ìrànlọ́wọ́ fún kinní lórí WhatsApp nítorí títara tèmi. Báàbà sì fi bájú bá fi fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí rówó yìí san. Ṣùgbọ́n ńgbà tí tó pò yìí tó ń kọ́ńtà tèmi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè. Ni mo fi sọwọ́ kí ìrànlọ́wọ́ tó dìde. Táàbí rí towó tí etí opó yìí tó sọ yìí sọ. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé. Ṣùgbọ́n lára pé àwọn èèyàn sà nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore. Pàláì lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé ní bàmí sàn ní success odò ọlá ọmọ òkú dáre. Lánàá tún fowó tí wọ́n sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè. A ní kí làwa sì láyé o, mò ń bi ẹ̀yìn náà kí ni tọ́lọ̀ ràn wà wáyé fún. A ní kọ́ làwọn má da wàhálà sí alágbádá. Ẹyẹ ń tún bẹ̀ kan sí fún yín. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí. Níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimoh Ayíǹdeun láàárọ̀, ó ní iye tí èmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọ sí bídù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ. Iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde. 130,000 àbí 20,000 kọ́ ni. 20,000 lowó. Tọ́jọ́ owó operation yàtọ̀ fún pàà ń rọ ògùn, à ń rọ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé ntọ́ pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n fún ní abẹ́rẹ́ báàbí 30,000 àbí 30 kínní kan ni lọ́wọ́ abẹ́rẹ́ náà. Ni mo fi ń sọ pé kọ́lọ́ mọ̀ da wàhálà sí alágbádá. Nǹkankan o, ẹni tó bá kànkàn ló kàn mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ ò fi ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ́ mọ̀ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run yóò sì mọ ọpẹ́ dú. Ìwọ́ tọ́lọ́run tí ń bọ̀ gbé sí nírọ̀rùn. Mo fẹ́ náwó kan òun rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. Àdẹ̀jọ mú ọdún yìí láti January. A tún wà ní December. Ení ni December 21st. Ẹni tó bá mọ̀nú rò nìkan ní òun orí Ọlọ́run ni yóò sì mọ ọpẹ́ dú. Tábà máa sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan. Wọ́n ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrín pínrín.
1: Mo fojú ṣògbèrè ẹ̀kún. Abẹ́ orí kékeré já lórí. A ò fẹ́ kó lọ.
0: Mo sọ lérèfé níjó ní bíi. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká máa padà wówó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù ilé mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ sàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ pọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé. Báyé bá ń jẹ́ ayé tí gbà ń jẹ́ ẹgbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o. A ní rògbọ̀n àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amú yìí wá tú òwò nídìí fún yín o. Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni. Ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti láksidẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò. Wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbí gbígbí lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kànkàn lọ́kàn mọ̀ ni o. Kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé pàlà ìǹtí ẹ̀ wá rántí pé ọmọ tí ẹ̀ náà fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì. Mo mọ̀ pé a fẹ́ sanwó wàhẹ́ẹ̀kì o. ṣùgbọ́n àyàn rántí pé káṣẹ ẹ̀bá bìnrin pé káwọn èèyàn ràn lọ sí ràn lọ́wọ́. Ẹ wá wo ibi tọ́lọ́ ti gbébi ṣe é ṣe dé. Ẹ̀wọ̀ bọ́lọ̀ ń ṣe gbébi ṣe é ṣe dé. Ẹ̀wọ̀ bọ́lọ̀ ń ṣe gbébi ṣe é ṣe dé. Aráàta tó ké gbàjarì wá bá mi. Ìnumọ̀ gbarata lórí ọ̀rọ̀ rẹ̀. Kó tó di pé Ọlọ́run wá bá wa bu àṣírí títí wa ẹ̀ kì tọmọ ti ẹ̀ náà. Pẹ̀lú owó tá a tún fi kúnra wọn pẹ̀lú operation ti àkọ́bí rẹ̀ tó bímọ nílé ìwòsàn. Ni mo ṣe máa ń jẹ́ kásà máa ṣe dáadáa ọ̀ lórúkọ tèmi fi ń jẹ́ kásà máa ṣe dáadáa tí mò ń fún ọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Bó tó máa ń tra mo máa ń gbìyànjú bó ti ẹ̀jẹ̀ pèyìn èyí mò ń rìn ní àárín ayé kó rí ó mọ́ mi. Mo máa ń tra láti ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi kí n fi lè bá jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn láti lè jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn èèyàn. Tá a bá gbẹ́rù ẹlẹ́rù nígbà míì lọ́nà tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, Ọlọ́run ọba yóò sì mọ báyẹn náà gbé bùkátà tiẹ̀. Ọ̀rọ̀ mi ò yé yín.

Ó tún fi àsìkò yìí sọ fún yín o, pé àwọn ọmọ sì kú o. Ta tún nílò owó wa ẹ̀ kì fún. Ẹni tó bá tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí, wàhálà àwọn ọmọ tó kù. Mo fi Ọlọ́run ọba ṣe ẹ̀rí lẹ́ran kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa. Ó tún sọ fún mi, ó ní yàtọ̀ fún pé ìyá opó tó kọ́kọ́ kọ́ntáàtì mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn. Ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́dù sí àwọn olóṣèlú nígbà, ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé Òkè Ọlọ́lá Secondary School Lọ́yọ̀ọ́ Aláàfin wa ń bí náà. Ọlọ́run ọba ń gbọ́, ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi sọwọ́ sí mi. Yún Comrade Adédokun Sunday Asasa tó máa ń ṣe ètò Public Matters with Comrade Adédokun Asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. Òun ló ń kọ́ntáàtì mi, ṣé níjẹta ni àbánà? Ẹ jẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́. Ọjọ́ Monday ó ní, I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Òkè Ọlọ́lá High School but hasn't registered for WAEC. How can we help him out, sir?

₦25,000 náà ni o, ẹyin tó lọ ń bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́ tó bá tún lè ṣe irú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o, àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ́ post fídíò rẹ̀. Bó ti jẹ́ pé èyí máa rìn kórí ọmọ mi, but we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tola wa gangan a fe jawo a fe ja a fe ma je awo ko se daada ai mo ya awo eyan mi ta ri video yi ta la won ni ran lowo onje ni o e bi ni pa won a la ila me wa am sele o sugbon ki won ba teyan ba le se nbe na ni o mo se eyan le help gbogbo eyan tan o eyan le help gbogbo eyan tan e ta la ma fun yan ni kapa nikan na le yan o se because in order to help people you have to help yourself first. How can you help people when you yourself is helpless? When you are helpless, you can't help anybody. Ni abi ma so ninu baalu pe toko ba fe ja koko ran ra re lowo lati fi face kini oxygen kini e mask si mu ara re o koda ki wa ti yawo atomo re wa loju kan koko fi si mu ara re na tori eni to ba koko to ba wa laaye lo le ran yin lo mi lowo to ba wa laaye pelu kapa re na ni wo na le ran opolopo eyan mi lowo ko ye yin ah bi wa gangan ba wa laaye lo le ran awon elomi lowo sugbon ti wa na ba standard lo to le ran yan lowo eni ti o ba ni kapa re ki se afi tipatipa se ibi ti mo nlo ni ẹni tọ́lọ̀ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ní kọ́ máa ran àyàn lọ́wọ́. Kọ́kọ́ ẹ̀pù ara rẹ̀ náà kò tó hàn ẹ̀pù ẹlòmíì o torí ẹ̀pù àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ́ bá lè ṣe náà ní kò ṣe sáàmà ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn àyàn lọ́wọ́. Bí wọ́n gan ṣe ń gbọ́ mi tó ọba ní kápá àti sanwó wa ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́lòmíì tó wò kó ní kápá rẹ̀ ìwọ náà ó tún máa gba kọmíṣàn pò sọ fún yàn àyìn bí ṣe olóore ṣe wà nu àìṣeétán. Ẹyin tèmi àìṣeétán o lábàládé.
1: Àbí ń pé ó wá gbà kàrà kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
2: A ò fẹ́ kó lọ.
0: Àsìkò Thanksgiving láwa yìí ó nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò Thanksgiving láwa yìí lamẹ́ríkà táwọn èèyàn àwọn èbó pàṣẹ mọ̀ ń sọ páwọn míì nínú wọn ọmọ ọlọ́run àwọn àákò yìí ni wọ́n ń ṣèràn lọ́wọ́. Mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹlòmíì tí ó lọ sínú ọjà popular ọjà tán ti máa ń ra nǹkan yóò mọ̀ wá wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ ó lè kọ́kọ́ tẹ̀sí wọn díẹ̀. Mo ti rá àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgbé tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọ́dún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yún àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn àwa tá a lẹ́sìn ní àyín sá ń gbìyànjú sá ń sàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa sàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáàpé mo bèèrè níbẹ̀rẹ̀ pé kí lọ́lọ́run dá wa sáyé fún kí n la wá sí láyé àbí kí lọ́lọ́run dá wa wáyé fún. Àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o. Bó ṣe wá léwu kan mọ òpé nǹkan le tóun tó bá wọ ẹ̀yìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwọ̀ ẹ̀yìn wò ájá rẹ ò bá pakún ó gbèwọ̀ ẹ̀yìn wò ájá rẹ ò bá pẹ̀kulù ó gbèwọ̀ ẹ̀yìn wò ájá rẹ mà lè pé horo. Ẹyin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọ inú rò ó ní ọmọ pẹ́ dú adúpẹ́ orí ọlọ́run o adúpẹ́ o 2022 tó ti ń lo odò tí ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbọ́ àbí mélòó.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se biba ben kokan.
4: Ajisebi Oyo laari Oyo ni se biba ben.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio. Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: A ò lè wẹ fúnra wa nígbà tá a dáyé.
3: Àtọ̀.
2: A ò lè wẹ fúnra wa nígbà tá a bá kú.
3: Ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ máa ní gbogbo bíkíbi tí ìkànnì yìí afẹ́rẹ́ rẹ̀ tó bá ń fẹ́ dé.
2: Tó bá kú.
3: A kì í o. Tó bá ṣe pé àárọ̀ lọ́ba dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ o. Tó bá ṣe pé ọwọ́ ọ̀sán ni ẹ káàsán. Tó bá dẹ̀ tún jẹ́ pé lọ́wọ́ àjálẹ́ náà ló dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàlẹ́ o. Ọlọ́ba náà lọ bá ara. Àfẹ̀dọ̀ owó ẹ̀dára tó wù lọ́sọ̀pọ̀lọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti àsìkò. Ẹbẹ kán ni èmi ń bẹ Ọlọ́run Olódùmarè á dẹ̀dá ṣẹ̀dá. Kó má fi èmi pẹ̀lú ẹ̀yin dára tí ó pa wá lẹ́kún ara tí ó wù wá ni kò fi lé ayé wa dá. Nítorí pé bó bá pa wọ́n lẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ ibìkan, a pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bòmíì. Tó bá pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibìkan, a tún pa wọ́n lẹ́rìn díẹ̀ nílẹ̀ bòmíì. Ara Ọlọ́run ọba mi fi ń dá o, kò sí èyí tí ò wà lọ́dọ̀ Ọlọ́run. Bí ìkópa àyàn lẹ́kún, kó tó pa ni lẹ́rìn. Bí ìkópa ni lẹ́rìn, kó pa àyàn lẹ́kún. Ọdọ́ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ sodo sí o. Ọlá Ọlọ́run ọba mi fi ń dá. Ó ń jẹ́ ká mọ̀ náà ni o. Ó ń jẹ́ kó mọ̀ yé wa wípé. A ṣe èyí ó wúlò fún Ọlọ́run ọba. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní. Kó wá ṣe dáadáa sí ọ̀dọ̀ tèmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá ayé àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi.
2: Ẹ bá sí rí ẹ lọ sí máa wá wí.
3: Tí wọ́n èéwo tà sì ṣe mí. Rádíò àṣìṣọ́ mi. Tí wọ́n sì ń fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò mọ̀ bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ibi tí mò ń gbà wò yín Ọlọ́run ní jẹ́ ń bà jẹ́ ń bẹ̀. Ẹyin gangan náà ẹ wá ní pinyin tì láéláé fà bàyà. Ẹ gbọ́ kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán.
4: Kéde débi kan, ọ̀rẹ́ mi má dáṣẹ́.
3: Àṣesílẹ̀ làbọ̀ wá bá o gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ aṣọ́ọ̀tì ní jẹ́ kínní àná. Onítúnjọ́ ọmọ mi gbẹ́nà. Ẹ wá gbọ́ mi yé dáadáa bí bá a ṣe ò bá ṣe kó sì ń tì bá a láò láǹbì kankan.
4: Ọ̀tá aṣálẹ̀.
3: Bá a bá ṣe dáadáa léni. Ìgbẹ́yin wa ní ẹ̀yìn ìwọ ọ̀la ó lè mọ́ da ó lè mọ́ ràjàjà ó lè mọ́ ràjàjà tó.
4: Àtàkùrú.
3: Nítorí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn ìwọ ọ̀la àrọ́bá gbogbo àlá dìtàn. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa ká máa gbáyé ká gbáyé ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi ká sá máa ṣe dáadáa.
4: Lójú
3: mò ń fọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa.
4: Òun tẹ́ni tó ń bá ṣe a máa jagun lójú ẹni nítorí ìpọ́jọ́.
3: Ẹyin ká gbàjùbàálẹ̀ ká pàjùbàálẹ̀ ká pàjùbàálẹ̀ déṣú àlọ́lọ́. Ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o nítorí àrọ́bá gbogbo ara dì. Irú tàn wọ́n láwàá dà lẹ́yìn wọ́n ọ̀la. Ní tá a bá fè ní wá sí ni o èní ni ó pè ti ọ̀la o. Ẹ mọ̀ wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánà. Ọmọ ẹ̀gbọ́n màá mi gángan. Ó dàbí ogún ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti ó ti rè wàlẹ̀ àsìkò.
4: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí òde. Ọ̀rẹ́ wa ìdákun má ṣe bá mùsùlùmí òde.
3: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Sádùá ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. Àbí èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ nígbà kẹyìn. Àwọn yìí tá a bá ṣe léni náà ni ó dì tá mi ọ̀la o. Èní ni ó pè tí ọ̀la Adéyinka.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wọlé wọ̀de o yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ̀ wá ìmpọ́táǹtì gan kọ́jọ́ rẹ̀ mi ni ìmá ti dé àyín torí wọ́n rìnrìn aṣọ nǹkan ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ́ ní o ni ó wá tí wọn ò fi ní débi òkú wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọ́n ń pè mọ́ wa lá wọ́n sì máa ń pè mí ní káṣá máa ṣe dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ wọ́n sì ń pè mí ládé yinka ọ̀lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman tí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo irin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ̀ nígbà tó bá yá wọn ò ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súná dà á di àbẹ̀ pé wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọ́n ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo irin jáde wọ́n ò ní ní ẹ gbé ajókọ̀ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí ń tó dà lójú.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rórun gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yẹra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládàá iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti òtúbọ̀ wá foríjìn lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó kọ́ àti òtúbọ̀ ẹsẹ̀ wá foríjìn.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. Wà súsẹ́yìn ẹlòmíì. Ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní yín ká o. Èmi gangan náà alára ń ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi máa ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtànkà tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà jọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kò nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé èmi sóyún yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sóyún yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Sájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá kẹ́yìn sí. Sí ajá ni ó jó òkú. Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rẹ̀ ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò nínú ọkàn ara wọn pé àti ẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kì.

0: se ni ori asepamo lodo olorun nje yin sore mo wo be se mo sore te ni wo be eyin mo sore te yin lo soti lodo bi nje yin mo sore te kin lo soti lodo bi nje mo nbo awon eyan ti bi npa gbogbo alakaba mo nigbeyin o amo kaba mo nigbeyin abamo ka ti se die si abamo ka ti se ko to poju bayi lo abamo ka to se die si
1: bawe kun iwa se koko
0: say you want to omo tin awon tin se esin to nse nikan ni wa ma nsore fun
1: baba
0: aba won tan se
1: ina
0: aba won tan so esin to nse ni won sore fun se mo bi o lere bo se n gbo mi loro yi ari sa won tan sore ta te je nse esin nikan lo sore fun aba won mo iya re nikan lo sore fun se mo lebi ati family re nikan lo sore fun bi won tara lu re nikan lo sore fun
1: baba fun
0: sala bagbe re nikan lo sore fun abala basisepo re nikan lo sore se elesin atelede re nikan lo sore fun abi iwo kan mo sore un gege bi olorun ba se ran o bi gege bi kapa ti e na se mo fun gbogbo awon eyan life tesin ojesin abi eya o meya se ni ladugbo wa ni bi baba paito kan be ni sale adugbo wa mi ale paito kan be ni sale adugbo mi ni bi ti mo n gbe loke oro paito ni baba ta n soro re yi o paito to ni ijo ni awon so fun awon landlord meeting ni eh meeting ni awon landlord association to wa ladugbo wa ladugbo awon ba mi ni ayin ile ba mi ni mo n gbe o ibe na mo tin pariwo laaro ti mo n pariwo disturb gbogbo awon taja taja wa ninu ile
1: awo ede wa
0: roro to ba ti ka nla e ma ngun mi ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro imo baba imo iwa baba iwa ah ikon go bi eni ti o ma alade ni miji gan gan to go to go to go to gbo manu to so to so to ru to ru okunrin si ba olori alaroye ni nla na ni ma ti nwo so so so mo mo bi se lo fi ma nla won mi o fi se mi pa mi de mo ido gaga mo ma fale mebun to lo ba mi fun mi ni je kidumare o le ma sa le
1: gbogbo
0: wo we wo we gbe we gbe we ye we ye we ye wa o saarin ara wa gbangba gbangba le ri pe mo ise ise kin to da kon mo ji ati tin to je mo ma gbo patori to ya njo si wo to je nkeru mi da fi eyin na wo wa wo e ye wa wo saarin ara gbangba gbangba le ri pe o wa ni dano ori mogun to fo dide eni forimu to fo toto eyan si aso tin balaro lero ati kibo mi o sinu temi adeyin ka ko sinu temi olasukan mi ko sinu temi abdurahman
1: je pe wa o go mi dile oyin to no to le ki wa
0: won ma wo se temi na ko seni o tori mo bi temi na jo ki ilu oyo se se ma dele nko pe ajise bi oyo la ri o ayo ni se bi baba eni ko e je kin wa pada seyin bele nya ane paito kan be ladugbo baba paito kan be ladugbo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesi papo de fui pe boya christian abi muslim ni o se to ba be sore
1: an ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won a sore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won a se ka ma sore bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́wọ́ ọba olódùmarè yóò san gbogbo wọn.
1: láyà kan máa bímọ aláàrẹ sàn láyé ìgbà tó wù wá la.
0: a ní báyìtọ̀ kan ń bẹ ládùúgbò mi adéyínká.
1: àlọ́
0: báyìtọ̀ kan ń bẹ ládùúgbò tèmi adéyínká. bàbá tá à ń wì ó ti ṣiṣẹ́ làbújá bí. ó wá gba
1: bírò.
0: kí náà ń pè é láti àbújá wọ́n ń gbé àwọn bọ́ọ̀ kan tó ń gbé wọn káàkiri ó wá gbá wá sádùúgbò wa.
1: ọlọ́run
0: ní gbogbo àdúgbò tó sì ti mọ̀ ń gbé síta à ń rí táwa gangan ń fojú rí ní gbogbo. wọ́n á gbẹ kí wọ́n má gbẹ síbi ilé ẹnìkan wọ́n kàn sí táàpù tí ọmọ ọlọ́run níwájú òta ni. ìgbẹ́ ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì lọ́dọ̀ pító tí mò ń wì gbogbo àwọn ilé tó wà ní sírì ti ló rọ́ọ̀nù páìpù yìí lọ pẹ̀lú owó ara rẹ̀ tó jẹ́ pé àwọn náà wá ń ṣẹ́gìrì lè kánná wọ́n á yín omi adàsù láti inú yàrá wọn wọ́n á yín omi adàsù nínú ilé ìwẹ́ wọn ó ti ẹ̀jẹ̀ pé federal government náà ló fi eléyìí sọ wọ́n ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa ká mọ́ kó bá pa ká mọ́ tó yẹ pé inú ilé rẹ̀ nìkan ní sàǹfààní fún ta ni ó bí lọ́wọ́ ẹ̀ wò tèmi lè lọ bí ṣé mo lè lọ sí Abuja kí n lọ rìpọ́ọ̀tù sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi tí wọ́n gbé omi yìí síwájú ilé rẹ̀ wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù náà ó wá mú owó ara rẹ̀ gbogbo stíríìtì gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi tó yẹ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni wọ́n wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé wọn lọ ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé ìwẹ́ wọn gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò ọ̀rọ̀ mi ò máa yé adéṣẹ́yìn náà ń sore máa wo mi ṣe ń sore ṣe á rí mi ní àbóre nítorí ọlọ́run lẹ máa ń ṣe adéyínká tó ti dé láàárọ̀ yìí aláwì ìjánu ajá àlọ́ ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹranko mo rà bá mi eyan lopo lopo gba ni o ninu awe latun wa yi o se sore solon lo se sore ma wo ba se sore abi se sore tori kan le ba mo gbe yin lowo awa kan ni ara ti ton gun mi ede ti ton gun mi mo tin lagun inspiration to tin wonu agbare mi wa were.

wípé ẹgbọ́n tí ànábì muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ ó sì kírun tán tó fẹ́ gun orí mi ń bà rí báyìí tó fẹ́ kírun tó fẹ́ gun orí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún pèsè ẹlẹ́ẹ̀kejì ó gun orí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàábí ń gbọ́ pé atánàbí ń ṣe àtọ́ ó tún gun orí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gun orí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n kírun tán láàárọ̀ ọjọ́ táwọn yìí àwọn sàábí wọn ń bi àwọn disciples ànábì bí àwọn disciples Jesus àwọn pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn húmáàrù àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọn wá ń bi léèrè yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì serú ẹ̀ tẹ́lẹ̀ bá ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ̀kọ́ ò ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì ó wá ń bi pé kí ló dé tó fi serú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lọ́hùn wípé ó ń ṣe àmì ni wípé mọ̀láìgà jòbìrì ìlú ní ṣe àwọn ìpè ní ṣe àwọn ìpè tán ló ń wá ń ṣe àmì ó ní ìbínú ọlọ́ọ̀ ìgbé ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ ni náà tí ramadan oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ní wípé ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan ṣe látara àwọn òbí rẹ̀ méjèèjì ó ní mọ̀láìkà jòbìrì ló ń sọ pé ìbínú ọlọ́run dẹ́rẹ́ ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn níṣẹ́ olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ sẹ́yìn níṣẹ́ olóore kankan níbi tẹ́ ẹ sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́ẹ̀ mọ́ ń sọ̀rọ̀ máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyínká mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ́ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye rẹ̀.

0: container.
1: Ẹjẹ́ tó wá padà sẹ́yìn sẹ́hun kó mọ̀ ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀rùn pipe omi náà. Wọ́n ń yàrá àwọn èèyàn wá láwọn tí wọ́n lè gbóòórùn type water láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́hun, ọlá bàbá pipe yìí ládùúgbò mi Adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọ̀rùn táàpù omi lọ. Tó wá ń sọ nínú landlord meeting and meeting landlord association. Tó bá ṣe kó ṣeéṣe ni, tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ọ̀bá rọ̀nù ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ tó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Ọjọ́ pawọ́ òkè lọ wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nù omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbábọ̀ ọ̀hún jìn púpọ̀. Kì í ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
2: Àrídì gbogbo ń tó wa ń sán mọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ mo dá wọn lásán.
1: Tí a tún mọ tí bàbá pipe tí mò ń wí ń ṣe. Tí a tún gbọ́n tó tún ṣe tó pe àwọn landlord. Àwọn meeting ní meeting àwọn landlord association ó tún sọ fún ọ
2: wípé.
1: Bí àwọn èèyàn ti máa ń yàgbẹ́ sí padò lọ́dọ̀ ọ̀hún yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn. Bẹ́ẹ̀ ṣe máa ń yàgbẹ́ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́lé tẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì sílẹ̀. Ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó ti ẹ̀ jẹ́ pé orú kànga méjì lẹ́lẹ́gbẹ́ ní sọ́ka àwẹ̀ ẹgbẹ́ ó. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì ńlá. Ẹgbẹ́ sọ́ka àwẹ̀ o, ẹgbẹ́ lè yàgbẹ́ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Bóyá ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tí ẹ lè gbẹ́ ní nọ́mà sọ́ka àwẹ̀. Kí ni bàbá pàṣẹ yóò wá ṣe? Torí táwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kí wọ́n bóun wálẹ̀ ní area nínú àdúgbò wa. Kí wọ́n bóun wálẹ̀ nínú area ládùúgbò wa. Kọ́ wọn ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kọ́ máa yàgbẹ́ bẹ̀. Kọ́ máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yín. Àdúgbò tẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín bẹ́. Ayín abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gíòsososososo gíogíogíò. Tẹ́ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ̀ ńlẹ́ o. Ayín tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ́ gíbà lẹ́kọ̀ọ́. Ìkan ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan soso gíogíò. Sẹ́yìn nìkan soso gíogíò lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánìkan gbénú pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin sóore fáwọn ará àdúgbò yín. Bó ti ẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ń lò. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó ní òtún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọ.

0: mbẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà ṣe lè bá mi sọrọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé tó wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ bẹ̀rẹ̀.
1: Nǹkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà ń ṣe. Àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation sọ pé ká bá wojú screen ní wa, a rí details, account number, or contact a fi lè get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn, àwa tá a bá fẹ́ gba channel yẹn tó báyìí báwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni. Wọ́n wà ní second sí Erewu campus, Imanalandi College of Education campus, second degree ẹ̀ ní Oyòròkì ní ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ State, Nigeria. Ibẹ̀ ni wọ́n wà. Torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkọ́ṣe Nàìjíríà nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nàìjíríà, Ọ̀yọ́ State, Ọ̀yọ́ Town ní second gate Oyòròkì Ọ̀yọ́. Ibẹ̀ ni Fọ́nwán Motherless Baby Home. Ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun àròwá, àròwá, àròwá. Àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè. Ẹ má yẹ ká gbàgbé, àwa tá àjẹrú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó jù táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé Ìyá Foundation, Ìyá Foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai, ẹnìyẹn send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́run àkùn ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹnu send ₦500, àtẹnu send ₦1,000 àtàwọn tada foundation náà lẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ ní kẹ́nìkọ̀ọ́kan wa ká di okòwò ọ̀sán gangan ká di okòwò ọ̀sán gangan ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán gangan àwọn iná ọlọ́run dákun bá sanu wọn ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá sọ wọn dé wọlá oṣù tá a wà yìí ọlọ́run bá sọ wọn déyàn wọlá oṣù tá a wà ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá àwọn tó ń sin àkóso fọ́nwán iná ọlọ́run bá pọ́n àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọn jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbá yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zo ní Ọ̀yọ́ tán tó wà ní second gate Erewu gẹ́gẹ́ bí a ti sọ kí ọlọ́run kó bá wa pọ́n àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bísímìlà ìnà àtọ́ ìnà ìsìnlá ìrọ̀ ọmọ nìrọ̀ yìí ìnà àtọ́ ìnà kàlíkà ọ̀zọ̀ fàṣọ́lì rọ̀ fíkà wá ní ìnà sọ́ ní akọ̀ wà rí áfítà orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáf Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àkànà ọba yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dákun ẹ kí a fi sọ ọlọ́run gbàdúrà nìkan kan
0: wa. A kí o tó máa lọ máì tí lọ máì lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ wa ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Laura Moni this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Katsina state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́kó yé wa náà ni pé àbí ọmọ ìsinú ìlú Ọ̀yọ́ not talk of Ọ̀yọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ sponge insha allah rahman insha allah rahman so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe insha allah tí fún tí èèyàn bá fẹ́ rán yàn lọ sí ìlú ọmọ fẹ́ sponsor èèyàn friendly level secondary level and tertiary level
0: níṣà ọmọ tó fi tọ́ ayé rẹ àbáni rẹ wà
1: àbáfẹ́ ọmọ ìgbà nílùú ẹ̀bà àbáfẹ́ sí nǹkan bọ̀ àbáfẹ́ kóyàn lọ umura àbí hajj náà so ìṣàlá ọ̀rọ̀ àmọ́ ni.
0: Ah, wúmu náà rán ọ̀gá sọ.

0: láyé náà ni ẹ mọ̀ bá ṣe kàn sí Ibias Ikram Yusuf Adebisi Foundation tó jẹ́ ìyáàf náà. Tí a bá ti dọ́dọ̀ wọn débí. Kò ní ju báyìí lọ ní.
1: Níbi orí ètò nù ń wàá pé account number torí bóyá àwọn tí àwọn ẹlẹ́yin ju àánú tí wọ́n lè dá sí foundation yìí náà wọ́n lè máa gbọ́ wà lọ́wọ́. Ikram Yusuf Adebisi lórúkọ àkáǹtì yẹn account name yẹn UBA ọwọ́ ajẹ́ tí a ti mú gègé àyíkáàdà mo fẹ́ pa account number yẹn 22-31-47-64-34 Ikram Yusuf Adebisi orúkọ ọmọ wọn ni wọn fi dá alẹ̀ Ikram Yusuf Adebisi 22-31-47-64-34 Ikram Yusuf Adebisi ni ìgbà tí ààwẹ̀ di mọ́kànlá ní on the 12th ìlàjọ lọ sí motherless babies home tó wà ní second gate ìyẹn lókè ní ọ̀nà erelú lókè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi ìyá foundation ọkọ pé ẹni tá a fi sọrí ẹni ìyá foundation present a prestigious day with the orphan at the orphanage home. Páwa gan náà à ń jẹ́ bàbá àti mọ̀mọ́ fáwọn ọmọ wa àánú larígbà agbolé àwọn tí wọ́n dá foundation yìí lẹ̀ ni Allos compound tọ́rọ mọ ògbómọ̀sọ ni wọn ṣùgbọ́n ti kọ́lé sọ yọ ti dọmọ ọyọ náà nu ni agboolé wọn ní ògbómọ̀sọ ni agboolé wọn lógbómọ̀sọ ní ń jẹ ọlọ ṣùgbọ́n wọn ti di ọlọ ti wà lọ́yọ̀ náà nu Allos compound ìtẹ̀síwájú zone 2 ọ̀tún ẹ̀fà ní òkè mogi area ní ọyọ aláàfin tá a wà níbí ẹrọ bá ni sọ̀rọ̀ tá ilé pé wọ́n sí ni 08141617575 ẹjẹ́ tún méjèèjì pè lẹ́ẹ̀kan sí 08141617576 ẹjẹ́ tún méjèèjì pè torí network ti disconnect ní tẹ́lẹ̀ 08141617576 Allos compound ìtẹ̀síwájú zone 2 ọ̀tún ẹ̀fà ní òkè mogi ní ọ̀yọ́ aláàfin wa níbi account number wọn lẹ́ẹ̀kan sí òun náà ni orúkọ rẹ̀ ní Ikram Yusuf Adebisi UBA 22-31-47-64-34 Adeyinka Olasukami mo n bọ̀ ná. Kí mi ọmọ múra àti lọ kírun ní mọ́ṣáláṣí ní àárín. Ẹyin tèmi mo rò báyìí ti di nǹkan kan. Ẹ ti di nǹkan kan tàbí méjì mú. Nígbè tó ti tààrọ̀ yìí. Ẹ ṣeun mo dúpẹ́ ọ̀pẹ́ torí pẹ̀ gbọ́ ni. Ẹ wò pé wàtà wò tó wò tó wò tó wò tó wọ́rọ̀ wò. Wọ́rọ̀ wò tó wò ni Adéyinka tó ń sọ lóòrọ̀. Ẹ sì bá mi gbọ́ ẹbí ìfẹ́ lọ. Ọ̀rọ̀ mi sì yé yékéyéké ẹ gbọ́ mi sókè. Ọlọ́run bá yọmọ wà pẹ̀lú wa ò torí pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ní mọ̀ ń jíjà wa. Láti tó máa sọ ọ̀rọ̀ yìí láti lè tó máa tẹ̀síwájú láti máa ṣe wàásù láti máa ṣe wàásù. Ọ̀rọ̀ bàbá pásítọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan kí n tún fi kún. Bàbá yìí sọ pé òun fẹ́ gbẹ́tọ̀kàwé gbẹ́tọ̀lẹ̀tì fún gbogbo àwọn ará àdúgbò tí wọ́n ní sálángà. Ká má lọ máa ya àgbẹ́sójú odò ibi tí wọ́n bá ti lọ ya àgbẹ́sójú odò lábẹ́jú máa ń gbà wọ́n lè kẹsẹ̀ bójú lẹ́nu wọ́n lè kẹsẹ̀ bójú lẹ́nu. Òun gbẹ́sọ̀kàwé òun gbẹ́tọ̀lẹ̀tì fún ẹ pé àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀ rẹ̀. Àwọn náà ni wọ́n mọ̀ bóyá wọ́n mọ̀ bóyá wọn mọ gbàwó tásọlẹ lára àwọn tábà ń yà gbẹ́bẹ̀ tí wọn fi mọ mọ́nítọ̀ rẹ̀ tó yẹ pé àwọn kan ní ó dùn mẹ bóyá pọ́n pọ́n márùn márùn ni tí wọn fi mọ san sálárẹ̀ tó bá ń dúró tìjọ́ mọ mọ́nítọ̀ rẹ̀ torí ìsìn làwọn èèyàn tó bàjẹ́ yìí àìmọye public properties tó wà nígboro táwọn èèyàn bàjẹ́ ṣùgbọ́n ó ní káwọn láńlọ́ọ̀dù ó ń mójútó òun ó gbẹ ń tòun lọ́fẹ́ ń tòun. Sẹ́yìn náà sòrí sáwọn ará àdúgbò wọn mọ rírì yìí nígbà ó di àsìkò December ó sì ti mọ̀ wípé ó ń bá oúnjẹ fún gbogbo ará àdúgbò ó ń lè há délé ibì ká kó tó mọ̀ délé ibò mí. Ọ̀rọ̀ mi ò yẹ yín lásìkò December táwọn Kristẹni náà mọ̀ ń sọdún táwọn Kristẹni tá a mọ̀ ń sọdún. Ọ̀rọ̀ mi ò yẹ yín torí èmi gbogbo ẹ̀sìn ni mò ń ṣe àwa Kristẹni èmi àti wọn làjọ ń jẹ́ Kristẹni èmi àti wọn làjọ ń jẹ́ Muslim èmi àti wọn làjọ jẹ́ babaláwo. Àrólé Gbẹ̀ngà Adébóyè.
2: Ọ̀rẹ́ mi. Wágbọ́ èèyàn tó máa ń yọ ni. Wágbọ́ èèyàn tó máa ń yọ Gàjàfà ló máa.
1: Ó wá sọ pé.
2: Àgọ̀ èèyàn ló máa.
1: Ní àsìkò December yìí. Ó tún gbóúnjẹ délé àwọn ẹlòmíràn. Wọ́n ní jẹ wọ́n dáná ní ewu làbùrọ̀ wá waste oúnjẹ. Kí wá lòun lè ṣe tí ó kárí. Tí ó kárí ilé tí ó kárí oko tí ó tún máa wúlò fún gbogbo àwọn ará àdúgbò. Nígbà bá lọ mú owó

Wọ́n bá di kò yíran alé ti bẹ́ta.

0: àwọn wèrè yìí tí wọ́n rìn gùt ara wọn yìí bá bá tún fẹ́ lọ tí wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórocha ní Imo State nígbà òbí jẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ẹ̀ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan mọ̀ ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti àrẹ́sì rẹ̀ wọ́n máa ń rìkútù ara wọn bẹ̀ ni tí wọ́n bá tún kúrò ń bẹ̀tàn wọ́n yìí fẹ́ kúrò nígbà tó kúrò ń gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ọ́ state tí wọ́n àyín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe ìrántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kóun tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọ́n rí yí àti bí wọ́n ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọ́n mọ àwọn ìfẹ́ kù ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ńbẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa ṣe wá yín ti dábí.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà bẹ́ẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́run fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Bọ́lá ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn àbáyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ẹ̀ fẹ́ gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. A sà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọn ta ẹlẹ́ tani wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún yín lésì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpadà dànù o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: Mo bá láwùn ṣọ́ ẹ o.
0: Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni okùn ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba a sì ní fi wèrè míì bẹ́ẹ̀ a ní ṣe ní two devils a wo èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà ẹ́ nẹ́tíwọ̀kì ló disconnect yìí wá ó já wa tíntín ni tí ẹ mọ̀ yẹn wọ́n ń ṣẹ́ náírà ní ìsinsí dọ́là tí ẹ mọ̀ yẹn minimum wages tí ẹ mọ̀ yẹn tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yẹ ọ̀jẹ́ díẹ̀ sí báyá yóò gbọ́n nígbà tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, ní ìbáraẹranko máa ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ̀ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọn.

0: wàhálà ìwọ́n ti jọ ìwọ́n látò orílẹ̀-èdè morocco náà ẹ ṣe o látò orílẹ̀-èdè morocco a máa rírí yín ẹyin tí a láti united states ẹyin tí a láti canada a máa rírí yín o ẹyin tí a láti orílẹ̀-èdè germany tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́ ẹyin tí a láti ireland láti united kingdom láti benin láti libya láti ghana káàkiri àgbá ńlá ayé ẹyin tí a lórílẹ̀-èdè nàìjíríà náà a dúpẹ́ lọ́wọ́ yín o adéyin mi ká ọlásùkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà ọlásùkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa ajókọ̀ bí ẹni kìlọ̀ wà ajá ló ọ̀yọ́ tí gbó lásán gbémi ọ̀bá rẹranko má sì lábà mi ọ̀rọ̀ ìjẹnu ohun mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ ọgbọ́ ẹ̀kọ́ agbára ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà religious jù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yọ̀mọ̀ gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n á ń kọ́ bó ni ìwà ọwọ́ wa bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa bábáfẹ́ ẹ̀dìbò ẹ̀mọ̀gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ẹ̀dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn ó ẹ̀ sọ́pọ́ọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ̀dìbò fọ́mọ ìyá yín ó ẹ̀dìbò fún pétérù ẹ̀dìbò fáísíìkì ẹ̀dìbò fún ramani abdulrahmani abdulrahmani isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rèé mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tù mọ́ gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lèmi kù aláàjì páìtó olúwo kékeré yín rèé adéyinka kásàmọ̀ọ́sẹ̀ dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù àwọn náà máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò ó pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run máa ń ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run máa ń ti ń ṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹ lẹ́sìn kan.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
3: Ọlẹ́

0: bóyá yìí ò mọ̀ tẹ́lẹ̀ pé ajín láwá wà ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ aago kan ó ku bí ìṣẹ́jú gbélé ń já díẹ̀ táago kan òru aago kan òru ó lù.
1: àdúrà ni mo rí gbà lọ́wọ́ rẹ̀ ó wá bá padà.
0: mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ wà nílé òkèèrè pé ẹ kéré òkò délé o. ẹyin tèmi ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o ojoojúmọ́ náà ni kẹ́ ẹ jẹ́ àjọmọ́ wárí fún.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ni kẹ ẹ̀jẹ̀ àjọmọ́ àwárí fún ẹyin tèmi mo wo rere lọ sí gúúsù mo wo rere lọ sáríwá mo wo rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ rọ́bá bí ọlọ́run mi
1: ò
0: wà láì mo tún wá lọ ìlú èbó kò séèyàn bí ọlọ́run mo wá wá sílẹ̀ áfíríkà nílé àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyè ní bíríkà ní ààyè.

0: Ọlọ́run ba nìkan Ọlọ́run ba nìkan làwa ọmọ sin o ọdọ rẹ nìkan láti mọ wá ìran lọ́wọ́ wa. Àwo ní sin tí Ọlọ́run dá mi a ní sin tọ́lọ́run dá mi Ọlọ́run gangan ti ká lára rẹ láàmọ́ sin.
1: Ìwọ̀ lolúwa
0: torípò náà lolúwa.

sí, ìbéèrè kan. Bí n bá sì rí èèyàn bá ń download lórí WhatsApp, dájọ́ ń tàkùrọ̀sọ yóò jẹ́ kọ́rọ̀ náà ó dùn díẹ̀. Mo ti béèrè ìbéèrè náà lórí ìkànnì Facebook wá. Àwọn èèyàn ti fún mi ní opinion lóríṣiríṣi. Mo wá fẹ́ bí ẹ̀yin tẹ̀ ń tẹ́tí gbọ́ wa náà ní ìkànnì rédíò wa sọ̀rọ̀ mọ́gbèsì. Ẹ gbọ́, kí ló fà á? Kí ló fà á? Kí ló dá lẹ̀? Kí ló fà á? Tí àwọn ìgbéyàwó ayé òde òní tí wọ́n sì pẹ́

0: You are currently listening to Agise Bio, your online radio. Agise Bio, your Larry, or your Larry, Biba Ben. You are currently listening to Agise Bio, your online radio. Agise Bio, your Larry, or your Larry, Biba Ben.
1: Ẹyin tèmi ìbéèrè náà rèé o ta ni ó bá mi dá sí ta ló fún wa ẹ fún wa ní ẹ wá là á lọ́yẹ àwọn ọmọ kéékèèké sin torí mi gan náà kí n lè bá mọ àwọn gẹ́gẹ́ ń kọrin yìí tí àbá yìí kọ nígbà pé ìbá mọ àpójú ogun láyé o ìbá mọ ti múra sílẹ̀ láti gba ìwé mi nìbá mọ ti múra sílẹ̀ o ọ̀bára àtù àti kíníkan ìbára gbá ìbára wo ẹ wá já mi sí o kí n lè bá múra lẹ̀.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ máa lè lórí? Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ́ ńbẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tán tún tẹ̀ ẹ́ sí wọn a tó wọlé ní àyínú. Wọ́n ní Evil Comparison. Ká mọ̀ sí àfarawé. Eléyìí tán tún tẹ̀ tó tún wọlé. Òun náà tún ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin mi wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní fẹ́ gbà pé ọkọ lo lórí ilé, ọkọ lo lórí aya. Èyí tó wá fi sí yìí, òun ti ẹ̀tún gbẹnu tán, mò ń bọ̀ ná. Wọ́n ní eléyìí pé àwọn ọkùnrin ní eléyìí. Wọ́n ní lómù lómi ẹ̀wù, táwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extramarital affairs majorly on the part of men. Mo wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì náà ni kíní kan bí wá sí bí àwọn àfáà kan náà ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ṣe sì náà, wọ́n ṣe gbá, wọ́n ṣe àwo. Ẹ gbọ́, bí ó ṣe jẹ́ pé nílé òyìnbó nílùú òkèèrè, àwọn lesbian ti wà, wọ́n ti wà. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sí iná tó fi ń ṣe ìranù? Tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì. Ẹ gbọ́. Lọ̀rọ̀ bá pè sí jẹ́. Àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà. Àwọn náà tó lè kú ẹdá tó dá yìnwó ńlẹ̀. Àwáwù, ó tutù fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà, ní máa ń dà á lẹ̀. Òótọ́ ni, ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni Yasin.

0: ni ko pa se serun serun ti ko wa se mi se oni so ri yawo to nga ka to wa ni le jangre ta lo nga gan ko la ro jo on lo ni o party pe ko lo ko se mi ko to ma ta te ade nka oro nba mo ku mo ro bo o nbo na
1: emi to gba mi wa emi to wo mi so
0: ede baba ede ina ni oro baba oro imo baba imo iwa baba iwa konko bi eni te omo oba alade ni miji gan gan togo togo togo togo abogbon no to ni mi to san to san o toru toru gan tori pa ajin na lawa yi oni lokunrin si ba emi gan gan lo emi lokunrin si ba olori alaroye ni lanu oni mo yin tin wo sosun so in fe fi wole ko mo ba bo lẹyin igba ti leyi lo tegbere gbe tegbere gbe laarin bi ose kan se ni o mo pe mari buman ni o o gba number re o ni o mo send the account number re so ah ko wa ta wa leyan olohun tori olohun ta leyan olohun ta la fe pe leyan olohun ni le nigeria ta wa yi ah okan re nikan ni o mo okan re nikan ni o mo ko se yan mo o ka re ni barin lokan ko adeyin ka pe nbo bi awerin
2: ti aye ni
0: o ti sele sibe ri nigba to fi wa ni badan na o sugbo leleyi ti mo nso yi sugbo nigba to fi wa nbadan na iru re gangan gele gele o ti sele na bo je je pe nigba un ko omo yi ti mari nigba un sugbo teleyi omo pe married woman ni
2: ti aye
0: la ilaha illallah muhammadur rasulillah sallallahu alaihi wasallam
2: ti ti aye ni
0: ibi mo ti lo na ni wi pe boya ta ba nse wa si aba ba nsoro awon obinrin ka ma so ta awon okunrin na daada na tori obinrin o le da si na se fun ara re ko si lexi bi ani ayin ayin okunrin na ni won jo se
2: o gba mi lowo egun
0: ibi ti mo ti lo nu latari oro ti baba wa apostle sunday ojo ko lati won ko fun wa wi pe extramarital affairs on the part of men ki yawa na na wa wo na ka na to da si wi pe ai ni agboye ka ma ma bara ni soro ka ma foro nu ka ma yin foro nu oro to ye ka jo so ni tu bi nu bi ka ma gbe sinu lai ni so asoye po laarin oko laya o na nda le aje ki en to mu ninu point ti ba mi apostle sunday o jo kan lata to fi sowo si wa
2: iwo lolu ti aye ni
0: won ni denial of conjugal right se ma tu ma yun denial of conjugal right awa wo so wa nbe so ma tu ma re so ma tu ma re fífi orun dun ara ẹni atọ́kọ àti ìyàwó ká máa fo orun dun ra wọn mọ́yá ọkọ ni ara rẹ̀ gbá yágiyági kí ìyàwó ọmọ sọ pé bàálà mọ́ ọ̀rẹ́ mi dẹ lóòrèkóòrè èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń fọ orun dun ra wọn tí ó fi mọ́ fẹ́ na sẹ́ta látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ̀ tí ẹ̀tí ẹ̀ gbọ́ làbárè tó ṣẹlẹ̀ ní sondo state kan tí baba aláwo tó ta tẹ́rù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ̀ lálẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn á ní ò ṣe èèyàn mọ́ o àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run ẹ mọ̀ fi ẹ fi yẹyẹ mi ń lẹ ọsẹ mọ̀ pé nígbà bìkankan sírìọ̀sì ọ̀rọ̀ mi tí mò ń sọ ní kẹ́ẹ̀ jáde mò ń bẹ̀ odòdó ọ̀rọ̀ tó wà ń bẹ̀. adébábá aláwo ta tẹ́rù ń pa nikú bá pawo bí ẹni tí ò gbọ́ fà ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mẹ gbò ó wà. kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjẹkújẹ tá a mọ̀ jẹ́ ọ̀ràn alọ́run àpàǹdodo kílé dùn ọ́ sàánú yàásín wà láìtàláì ìbáṣe pé olúwa máa ń ṣe àmì ẹ̀sẹ̀ ta ni yóò lè dúró ta ló mọ́ nínú wa ọlọ́run àánú nìkan ta fi le yege o si tin wa lai ogun gbo yasin sango olorun oya oba ta lango gbogbo wa ina ke o so dey ti o yan le in lu jibiti e ti o lu jibiti in po mo olomo lekun jaye e ti opo mo olomo lekun jaye iwe ni yi o iwe ijoba abetele ni won gba owo eyin ni anu ni kan olorun o fi gba wa wa lai ta la ogun gbo yasin if not if not ina ke o ni o olorun ba ngbo ajo bi ere ni ke se re fa another point tipa ni apostolic sunday ojo kan la tan fun ko won ni impatient I need suru to I need suru to and it's all what we saw iti won fi wa gbe kun re ni wi pe osi osi na ma nfa o nfa o osi ati ise imele keyan o ya ole obuku ole pelu osi osi osi aja re ni olorun da fun mo de si mi o mo je mo osi o emi n pe la awon olulufe mi awon tan gbo mi lowo lowo awon ti o tun ma gbo later awon alati leyin mi nile loko pa leyin o di mo de osi mo ti aja re osi mo de si awon in ni mo osi o emi o ni mo osi emi ni temi adeyin ka pe nbo bi awerin olasokan mi ka sa ma se daada emi o ni mo osi in ni mo ba no je o tin ba ni ke mo fagun walai awon atejise ti wole lana buki oba awon ni na baby born baby we eni ti o ti to iya se na ni nbimo o to na di iya latari be won wo omo radarada iwa lolu waidi abiodun ijikunle awon ni economic problem economic hardship gẹgẹ bí bàbá wa fósílì náà ti sọ tí wọn sọ pé òsì òsì. kódà ọmọ ina ọmọ ibo náà bá wà dá sí nwi adọ nika justin ó ní recent widespread of feminism and its hypocritical proponent from the male gender. Okay, no. A ni àwọn tí wọ́n ń sọ pé àwọn ń jà fẹ́tọ̀ obìnrin ẹ̀tọ́ obìnrin ẹ̀tọ́ obìnrin àwọn feminism tí wọ́n mọ̀ ń wá equal right láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n fẹ́ dá pọ́lọ̀ ń ṣe tò ní proportion rẹ̀ pé ọkọ̀ lólórí aya tí wọ́n fẹ́ dàrú àìwá fàgbà fẹ́nìkan gangan náà ni ọ̀ ajá káyé ogún mọ́.

eléyìí tí bàbá wa Kamorudeen ni oyè níran táwọn tẹ ránṣẹ́ wọn ni couples of these days live on social media. The foundation of many homes is built on what they see there or take inspiration from it. Before you know it, you start to hear divorce. In turn, so ni fi rin fin tin na ni wipe awon ko laya aye ode osin se Facebook ni TikTok o ti e je kawon obirin mi o ni lari mo la nisin abi bi alafi se TikTok ni ijo esin ni mun wo kan lori status ni WhatsApp ni soju omo re okunrin awon mo radara da asta enu mi agbo ni soju omo re okunrin o wa nyo di bayi njoju elesirin ijo osi ijo ofo ni wa nyo di so omo re okunrin ni wa ndi mo lateyin ta kuli majala iru awo ko se wo lawon eleyi je ijo ni won wa ni laakaye 24/7 ijo ni lori TikTok. Àwọn náà sì làwọn ọmọ wọn mọ wò láwò kọ sí. Mo wo fídíò yẹn ẹni tó post rẹ̀ mo wá sọ fún pé irú eléyìí mọ̀mọ́ dán wò mọ́ lójú ọmọ kékeré. Àwọn ojojú ẹlẹ́sìn rìn lójú ọmọ kékeré tó náà dàgbà tó náà mọ́ ojojú ijó ìyà.

ìtẹ́lẹ̀ iná kó máa jẹ ẹ̀kọ́ o fún gbogbo àwa tí ajé ọ̀dọ́ káfẹ́ ojú lẹ̀ tẹ́ mọ̀ pé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá ọmọ èèyàn mọ̀yàn wọ́n ní tí ojú bá farabalẹ̀ ó di dandan kó rí mú wọ́n jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti sáré wọnú ìgbéyàwó torí ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó gbọ́dọ̀ ṣe gudugudu méje o ṣé ẹ mẹ́ni tó kọrin pé ìgbéyàwó gba gudugudu méje ẹni bá máa ṣe ìgbéyàwó gba gudugudu á ṣe gudugudu méje òrìṣà fẹ́mi òun àti ìyàwó rẹ̀ wọ́n ti dè pààtì òun lọ́kọrin ṣé kò ṣe gudugudu méje mọ́ ni. Ọlọ́run ọba ò ní já sí yan o, àní sí yan, àní sí yan. Ilé wa ò sì ní dàrú.

0: tọ́rọyìn tèmi yáyìn náà ní ti máa dágbére tí mo fà yín lẹ̀ fún ọtọ díje kọ́mọ bá mi ṣe fàájì fún yín. Adéyinka Ọlásùnkàn mi lè mí jẹ́ pàpín balẹ̀ fìlà Ìlásàrò kò ní mi ti so lórí ọbẹ̀ nínú àwo tán gan-an ajáàlú Ọ̀yọ́ ti déédé gbó nítorí gbé mi ọ̀rẹ́ ẹranko máa rábà mi èèyàn a mọ̀ bẹ̀ ọ̀ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ abẹ̀nà ò gbogbo ẹni tó bá ní àmọ̀ bọ̀ làwọn òní dé bá ń lé nítorí bó bá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òòrùn àrọ̀wọ̀ adé fún bàbá jẹ̀rọ̀ mọ́jẹ ilé o ẹyin tèmi jẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀wọ̀ ń láyé ìgbín ṣe o ilé olúwẹ̀rí gbóná ilé tẹ̀ ti ń gbọ́ ohùn mi ẹ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ ohùn mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ ohùn mi ilé yín ọ̀nà yàn dẹ́yìn ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ àárọ̀ kò ní dojúrú bí ẹsẹ̀ tí lọ nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi pẹ̀lú ẹ̀yin ẹ̀yin pẹ̀lú àwa títí dìgbà mi ìta túmọ̀ pàdé Adéyinka Pẹ̀mbọ bí awo erin yìn fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi èmi ti kára mi sínú ìbànújẹ́ ẹ ní bèmi náà nínú ìbànújẹ́ káríra aláyọ̀ ká pàdé ní rè ká má dolódi lẹ́yìn ara wa títí dìgbà mi ìta túmọ̀ pàdé ọ̀hún Adéyinka ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni.

tó ṣe ọlọ́rẹ tí àwọn òbí rẹ ò lè ṣe o tí ẹni tó fún ọ ní ẹ̀mí tó fi wà láàyè.

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìkíni tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí sí. Adéyìnká pẹ́ńbọ bí aho erin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hun. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò gbòde, inú wọn gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín pàkúté ìbá ti má parọ mi ti pẹ́ dẹ́yìn ká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí ọlọ́run ọba olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pàtẹ́ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún àbí ọ̀sà, ká lè máa fún àbí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nká yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rá kàtà èèyàn, mo rá bá mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayín náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládéjìkanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù nímí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tẹ́nu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù nímí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o ẹyin tèmi Adéyinka rèé hùn òbíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún ẹyin náà ẹ wo ẹ wò ó ẹ gbé wo ẹ gbé wò ẹ yẹ wo ẹ yẹ wò ẹ yẹ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ́ sí wọ́n tó jẹ́ ń kẹ́rù mi dáàfin ẹyin náà ẹ wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fòdìdí ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ọ́ ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kìbọ́ ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkan kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í o mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógun tọ́lógun mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sáfà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ aṣọ máa yìí tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èyàn wà ń bẹ̀rù wà láì lèmi ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn Sunday kápá láti ṣe tí wọn sì ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún wọn ní kọ́lọ̀ mọ́jẹ ń sì sọ kọ́lọ̀ mọ́jẹ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí mú wa lọ àti ẹ̀ tí ń rí jà sa rẹ̀ báyìí àti ń rí jà sa rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó jẹ́ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ́ rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí ìjà sa rẹ̀ díẹ̀ díẹ̀ sẹ mọ pé kò sí bí náà ṣe jólóko tí mọ̀jàlá ò ní délé sọ àti ń rí mọ̀jàlá rẹ̀ àti ń rí jà sa ibi tọ́lọ̀ ń mú wa lọ àwa ń sọ pé íńtánẹ́ẹ̀tì ni a ń sọ pé báyìí báyìí ni íńtánẹ́ẹ̀tì lásán ni ọlọ́run bóyá láti pàṣẹ wa ni first indigenous radio station lọ́yọ̀ ni yóò fi wáyé sílùú ọ̀yọ́ yàtọ̀ sí ètí skul ni ti ń bẹ ní àjàyí crowd down tí ó jẹ́ first major indigenous radio station fún ìlú ọ̀yọ́ bí ó tiẹ̀ sì jẹ́ private bóyá látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dá lẹ̀ ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsà rẹ̀ àti ń rí jàsà rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. wàhálà ẹ̀ kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

0: láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dúore. Ivory Coast, ẹ̀ṣẹ̀hún o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ̀ka àlẹ́ ẹ̀ṣẹ̀hún. Nàìjá, ẹ̀yin tí a tilétilé, adúpẹ́ o. Ẹ̀yin ti United States of America, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti Honduras, California, United States of America, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ǹbẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, adúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ la yín làwà fi ń yan ló já wà hàn àgbẹ̀.
1: Ẹ̀mí mímọ́
0: ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí

tí ò bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sí òdùn wọn wọn ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bàbá wọn bá rí wa lókèrè wọn á sà yíyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hún tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o a ní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní tá ń fi á ní tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbátí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá tiẹ̀ jẹ́ pé oògùn lágbọ́ kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò rẹ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó tiẹ̀ níranti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀gá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólókò bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólókò. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere ò lórí àgbọ́rùn ré. Ẹyin eré ò lórí àgbọ́ ó eré ò lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré ò lórí àgbẹ́rù lé orí

mo rọ́wọ́ yín bẹ̀ láti Benin Republic. Ẹ̀yin ti Kotonu lọ́hùn-ún bẹ̀ wọ́n. A rọ́wọ́ yín o. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. A dúpẹ́ lọ́wọ́ yín ilé lóko pẹ̀ lẹ́yìn odi. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọdún 2020 lọ́hùn-ún bẹ̀ wọ́n. One more time, òkú ìtọ́jú mi ọlọ́run.

0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babeni Kokan.
1: Ajisebi Oyo Lari, Ajisebi Babeni Kokan.
2: Ọlọ́ọ̀ba ogún ìtọ́jú ìgbèrú ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yà láti gbà yín wá nílé lóko pàdáyìn òdì lẹ́yìn ká mo lérò pé àti gbádùn mi bóyá lálẹ́ yìí tí n bá tún padà wọlé tọ́lọ́ọ̀ba ti ní ká rí náà ṣáàjì tàbá rí náà ṣáàjì.

ojú ọlá rẹ wò mí o kémi náà fi lówó kí n dọ lọlá kí n dọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ ìyá yín náà ní ti máa gé pété ná torí kò sí ná ayin fáìrọ ìbánisọrọ mi ti bẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ bá mi fìfẹ jẹ ẹkọ ìbínú hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ a sì bẹnu ẹni tó bá ní a máa bọ nìkan láàbí débá ní nítorí pápákọ dẹdẹ kọjọ kan rí òrùn arọ wà á jẹ fún bàbá ìjọrọ mọjẹlẹ jẹ kí n láyè ìpín sí ẹrọ wọ láyè ìpín sí ilé olúwa rí gbóná nínú ilé tẹẹtí ń gbọ mi ọdẹ tẹẹtí ń gbọ mi tẹ ibi iṣẹ tẹẹtí ń gbọ mi ilé yín ọdẹ yín ọdẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú nítorí pé tutututu báyìí láàárọ dẹ o ayé òní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà àdúrógún òfin pínpín ìlú òní lè mọ wa tutututu náà láàárọ bàbá mo fọ àyínlé ọlọrun ọba lọwọ mo fi ọlọrun ọba sọ yín òyìn sọ ọlọrun ọba àbúrẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ kó máa wà lórí ẹmí àti dúkìá ẹmí àtẹyìn títí dìgbà míì táàtò máa pàdé adé yìí ká pẹ ń bọ bí awo irin mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ àìní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ààyìn ò fẹ́ ń kó àtọ́jẹ́ ìlókù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì táàtò mọ́ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bá lẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwòtán gan-an múráyé náà ló kọ́ bàbá tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀

Ilẹ̀jẹ̀ yó, ṣé níwájú mi lẹgbẹ́ ń lérí bí akọ aláǹgbá ògiri? Kò wá burú kò bá jẹ́ ó ṣaládùn ara mi ni. Àìgbé kọ́mọdé ó mọ̀ bẹ́ẹ̀ bó bá lè dánú.

0: Binu, ẹdákun ẹ sọ túmọ̀ rẹ̀ kó yé gbogbo wa.
1: Bí ẹ bá ṣe pé mo rò ti bàbá mi ni, dókun torí mi, tó jìyà nítorí mi ni, tó dáríjì mi nígbà tí mo dẹ́sẹ̀. Gbogbo ẹsẹ̀ tẹ́ wá sọ yìí wò wá, bínú mo ti wá dáríjì yìí ń wò sọ túmọ̀ rẹ̀ kó wá yé gbogbo wa. Olódùmarè, ohun tá ń pe lọ́lódùmarè èyí ó kọ ńlá ni. Èèyàn lásán ò gbọdọ̀ jẹ ọba tó dá gbogbo wa ní kúkú jẹ́bẹ̀. Olódùmarè, olódù, ohun tí Yorùbá ń pe lódù ni nǹkan tó tóbi. Bí Yorùbá bá pọ̀ ya tó tóbi, wọn láwọn podù ọ̀yà. Bí Yorùbá bá jayò tó pọ̀, wọn láwọn jodù wayò. Ṣùgbọ́n àrètí ń bẹ́ wọ́n.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Yún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Yún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tabìtalẹ̀ sí. Adéyinka Pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hun. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ̀ ìbá ti má parò èmi àti ẹ o.